fìrọ́mọ̀ sẹ́mi. Orí tó ṣe fún wa níbẹ̀ ọ̀ní. Ọ̀ní gbàgbé lẹ́lẹ́. Ọjọ́ tójọ́ ọjọ́ tójọ́. Tí wọ́n ní wọ́n fẹ́ dáríjọ. Gbogbo kó wà níbẹ̀ ọ̀ní. Má rèmi àjà sọ̀rọ̀. Ìwọ ló tẹ kúkú jẹrí gbogbo wọn ni.

lift your voices if you know it. One more time.

0: La Gelu FM. Jagaba gogo radio. Maro wancho.
1: Asiko tito lati gbadura fun gogo abiyama o.
2: Lẹ́nu ọjọ́ Tuesday ẹsẹ̀ tó fi ń tẹ̀lẹ̀ fún ọmọ rẹ ò ní yẹ̀. Tí kìnnìún bá lè máa dúnramúramù láti fògo fọlọ́run mélòó mélòó ni àwọn ẹ̀dẹ̀ ọwọ́ rẹ̀.

0: ní kákákákáká tí ojú kì í kàn kò láfiwé kò láfijọ́ adùbúlé atújí ọrẹ ọ̀fẹ́ ńlá mà ní olùfẹ́ èmi mà wípé ọmọ rẹ ọwọ́ rẹ méjì lókè alleluya ní kẹ yá ké o
1: alleluya
0: àdúrà ìdílé ló gbé mi débi ó pásọ fákẹ́yẹ mọ́ ni bàbá alábíyamọ́ ni mò ń jẹ́ bọ́lúwá tí ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ ọlọ́run gbọ́ wọn ní fọmọ fòró rẹ màmá lóòótọ́ lóòótọ́ tá a bá máa bára wa sòótọ́ pẹ̀lú bí bùkátà ṣe ń wọ̀yàn lọ́rùn yìí ìrànlọ́wọ́ ọlọ́run nìkan ló gbà láti fi kọ́ ilé ṣé nǹkan tí àwọn ọmọ wa máa jẹ ni ká sọ ni tàbí ṣé owó ilé tí à ń san ni ká sọ ni tàbí ṣé owó ọkọ̀ ojoojúmọ́ ni ká sọ ni ẹni tó tún ń gbowó gidi tó dẹ̀ kó àwọn mọ̀lẹ́bí bíi mẹ́ẹ̀ẹ́dógún sọ́dọ̀ tó bá máa san school fees gbogbo àwọn tó kó sọ́dọ̀ tán ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ọ̀ǹgá ti di ẹni tó nílò ìrànlọ́wọ́ ó ṣàlàyé gbogbo kinní fún ọ kó bá lè mọ̀ wípé àti dìde ẹ̀dá láyé ó nílò ìrànlọ́wọ́ ọlọ́run màmá ìrẹ́rẹ́rẹ́ tó ní fún ọmọ rẹ yẹn ó nílò ìrànlọ́wọ́ ọlọ́run láti fi wá sí ìmúṣẹ bàbá ibi tó ṣe ń lọ sí jìnnà ó lè má dánìkan rìnrìn àjò ọ̀hún gbogbo wọn la mọ̀ wípé tí ẹ̀rù bá ti pọ̀ jù lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ò lè sáré àwọn kan wò ó yẹ ká ti débi tí wọ́n lọ ṣùgbọ́n ẹ̀rù orí wọn ni ò jẹ́ sáré bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ orí wọn ń ké fún eré sísá ẹ̀rù orí wọn ń jẹ́ kí ìrìn àjò tó yẹ kó jẹ́ ogójì ọjọ́ padà jẹ́ ogójì ọdún lọ́ni mò ń sọ̀rọ̀ nípa ẹrù tó ń wọ ẹ̀dá lọ́rùn lọ́ni mò ń sọ̀rọ̀ nípa àdágbé àdásọ màmá mò ń sọ̀rọ̀ nípa àdánìkànṣayé màmá adúpẹ́ orí ọmọ ìran lọ sí ilé ìwé ó dẹ̀ gírádúrẹ́tì láyọ̀ ó tún ra lọ kó lọ kó ṣe adúpẹ́ ó ti ṣe freedom ṣùgbọ́n gbogbo ìgbìyànjú ìkòyọ nínú ìṣúná owó ọmọ náà ọmọ tó yẹ kó ti dá wà láyé tiẹ̀ tó jẹ́ wípé òun ló yẹ kó máa rìn lọ́wọ́ òun lọ́dún kó ẹrù àti bùkátà wá bá ọ ó wá wọ́n lójoojúmọ́ pé ọjọ́ wo lẹrù yìí máa tó fún yẹ tó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹnu wòlíì rẹ òní ni o nítorí ẹrù ebede ọdọ́mù tó ń bọ́ gòrò ènìyàn padà fún yẹ ẹrù tiẹ náà máa fún yẹ ó pọ̀ sárífàtì ẹrù rẹ padà fún yẹ ẹrù ẹ náà máa fún yẹ ẹrù jákọ́bù fún yẹ lọ́jọ́ ọgbọ́n rẹ nígbà tí ọmọ rẹ bẹ́ẹ̀ síbọ́ ẹrù rẹ náà máa fún yẹ ó ti tú àkókò ọ̀dáṣayé rẹ mọ́ àdágbé àdásọ ọdọ́pin nínú lẹ́yẹ ká máa ká igi àjàlọ́gànjọ́ rọ ọdọ́pin alẹ́ ni ní mọ̀sán kan máa ràn yàn lọ́wọ́ ọdọ́pin ẹ ọmọ má jẹ́ má sùn tọ̀rọ̀ iṣẹ́ àrànlọ́wọ́ ọlọ́run láti sọ nǹkan tí wọ́n rò pé kò ṣeé ṣe di ṣíṣe kì í wá jẹ pé kó di ṣíṣe nìkan ṣùgbọ́n kó di ṣíṣe nínú ìrọ̀rùn màmá tí ọlọ́run ò bá ti ràn yàn lọ́wọ́ kò sẹ́ni tó lè ràn yàn lọ́wọ́ ìwọ náà gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ kan wá iṣẹ́ lójú méjèèjì àbálù àbábọ̀ ó pàdé arákùnrin kan arákùnrin yẹn sọ fún pé tó bá jẹ́ nípa ti ṣe kó gbàgbé ẹ̀kọ́ òun ní iṣẹ́ fún arákùnrin yẹn wá sọ fún ọmọ tó wá ṣe pé ìwọ ṣáàjì wá fún ìtẹ́jú ní aago mẹ́jọ ní ọjọ́ Monday arákùnrin yẹn sọ wípé òun ti bá gbogbo àwọn tó wà níbẹ̀ sọ̀rọ̀ tí ẹni pé kó ṣe interview kíákíá kí aago mẹ́rin tó lù lọ́mọ etí jípọ̀ ń lọ sí interview gbogbo nǹkan tó nílò láti múra fún interview ló ti ṣe ọmọ tó ń wá iṣẹ́ yẹn kàn ní kóhun ó jòkó sórí sí àfún ìṣẹ́jú méjì kó tó ṣẹ́jú pé nígbà tó máa lajú 11 o'clock ti lù lọ́mọ wọn káwọ́ sórí pé ha iṣẹ́ ti lọ màmá lóòótọ́ lóòótọ́ ènìyàn gbà láti ran ọmọkùnrin tó ń wá iṣẹ́ yẹn lọ́wọ́ ṣùgbọ́n ìbéèrè tó yẹ ká máa bèrè ni pé ṣé ọlọ́run náà gbà láti ràn lọ́wọ́ asán ni gbìyànjú àdá tí ọlọ́run ò bá dá sí màmá mo ti ń tẹnumọ wípé bùkátà orí rẹ yìí ó nílò ìrànlọ́wọ́ ọlọ́run lórí ọmọ tó kẹ̀yìn sí ọ yóò nílò ìrànlọ́wọ́ ọlọ́run lórí ọmọ tó ń dádì kan tó yóò nílò ìrànlọ́wọ́ ọlọ́run màmá tó ń dádì kan tọ́mọ yìí lọ́jọ́ tí bàbá lọ gbogbo ẹbí ṣèlérí pé wọ́n máa rìn lọ́wọ́ ṣé ó dẹ̀ ti rí wọn àní ìrànlọ́wọ́ ọlọ́run ló nílò ó ń dẹ̀ ní ìrànlọ́wọ́ ọlọ́run tó ń wá kíákíá kì í ṣe ìrànlọ́wọ́ tó máa ń dúró kí ìyẹ́ ó yí orúkọ ènìyàn padà kó tó wá kì í ṣe ìrànlọ́wọ́ tó máa ń wá nígbà tí ènìyàn bá dàgbà ju ọjọ́ orí rẹ̀ lọ wọ́n màmá pẹ́pẹ́ yẹn máa pọmọ lẹ́ni ní kọ́lá o tí màá dẹ̀ máa fún gbogbo ènìyàn ní kọ́rọ̀ mùsáàdì tí mo mú wá láti kọ́fẹ́rẹ́sì lọ́fẹ̀ẹ́ màmá tí ìrànlọ́wọ́ bá dìde ó sì lè kọ́ lẹ́kọ́dú tó parí ṣe bí ẹ̀rí ẹnìkan la gbọ́ lórí afẹ́fẹ́ lánàá tó ṣẹ̀ṣẹ̀ kó lọlé rẹ̀ bíbélì wípé tó o bá ní gbàgbọ́ bí kọ́rọ̀ mùsáàdì kò sọ ohun tí ò ní dáhùn sí ọ̀rọ̀ ẹnu rẹ̀ afẹ́ dìdí pàṣẹ lẹ́nìí ní kọ́lá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wípé kọ́dún ìtọ́ kẹsẹ̀ lé àwọn náà fẹ́ rí ti wá mú bẹ̀ ṣé wọ́n jẹ́ gbàdúrà fún ọkà tó pàdé ní kọ́lá ọgbọ́n tí ènìyàn ó fi sí ìṣúná owó rẹ̀ tí ẹrù yóò fi fún yọ ọlọ́run yóò fún ọ o ìrànlọ́wọ́ tó máa gbé bùkátà mi ọlọ́run yóò tún ràn sí ọ ìrànlọ́wọ́ amúnigbàgbé bùkátà yóò yọ sí ọ àdágbé àdásọ ọdọ́pin nínú ilé yìí ẹnìkan èèyàn kan áńgẹ́lì kan yóò ran ayé rẹ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ ò ní sún olóore bùkátà kò ní sọ di ẹlẹ́sìn ládùúgbò ìgbà tó bá ń dún tó ń dùn fún ọmọ rẹ ò ní di àwátì ìrànlọ́wọ́ jésù ló sọ pétérù dínláóyá ló gba ìrànlọ́wọ́ lẹ́ni ó pọ̀ sárífàtì lórí lọ́rẹ̀ ẹ̀lẹ́jà lọ́wọ́ wàá pàdé olùrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ ọlọ́run ló gbé ẹja àti àkàràká ẹ̀lẹ́jà mọ́lẹ̀ wàá pàdé ìrànlọ́wọ́ ọlọ́run. Ìrànlọ́wọ́ ọlọ́run ló fi mọ́nà bọ́ ọmọ Ísíráẹlì ní aginjù wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run. Jésù ọba ni gbẹ́rù ẹni yóò bá yín gbẹ́rù yẹn nínú ilé yìí. Níbi tí ìrànlọ́wọ́ ènìyàn ti pe olùgbàlà yóò ràn ẹ́ lọ́wọ́ o. Níbi tí ọmọ rẹ ò ti nírètí kankan rárá ìrànlọ́wọ́ ayọ̀sí wẹ́rẹ́. Ọlọ́run tó náwó rẹ̀ tó tẹ́ gbogbo àlàyé lọ́nù ìwé Sam yóò tẹ ọlọ́run o. Ọwọ́ ọlọ́run tí ò kúrú nù ìwé Ẹ̀sáyà yóò fà sókè dọ́dọ̀ aláàánú rẹ̀. Ọlọ́run yóò fi sí ẹnìkan lọ́kàn láti ran ìwọ àtọmọ rẹ lọ́wọ́. Ó tó àkókò bí Sam ṣe wí ẹnìkan ran ayé rẹ lọ́wọ́. Ìrànlọ́wọ́ tí ó mú kẹ́nu ìwọ náà gbọ̀rọ̀ ó yẹ gbà lẹ́ni o. Òòrùn dúró ní ajá lónìí ogun ayé rẹ dúró lẹ́ni. Bọ́ ilé dáadáa kò ní bọ́ sórí kó tó dà fún ìwọ àtọmọ rẹ. Olóore máa dá àmọ́ tọmọtọmọ. Ẹni ẹsìn kì í bá súre fún lọ́gbọ̀gbọ̀ lọ ó yẹ gba ògo lẹ́ni o. Ó yẹ gba ire lẹ́ni. Ẹrù ayé rẹ ẹrù orí rẹ ó máa fún yẹ o. Ògo ọmọ rẹ nínú ayanra ayé ó yá kó jáde. Ẹ̀sáyà 59:5 ìjà káríwò ní di olóore rẹ mọ́lẹ̀. Àtijọ́ àti ibi tó dẹrù yóò yá ọlọ́run kó gbé fún yẹ. Ẹ̀sáyà 141 okùn ayé kò ní kó olóore rẹ lẹ́sẹ̀. Bùkátà kò ní gba ìrìn àjò ayọ̀ lẹ́sẹ̀ rẹ o. Ògo òwúrọ̀ ọmọ rẹ yóò dọ̀sán. Ògo ọ̀sán yóò dalẹ̀. Ogun tó rẹ́yìn àwọn bàbá ńlá wa kò ní rẹ́yìn wa. Àdágbé àdásọ̀ tí ìyá là kọjá lóko Jésù àní là kọjá. Àyàn ọmọ ọmọ rẹ kò ní ṣiṣẹ́ lábẹ́ èpè. Afẹ̀tàbánijẹ́ kò ní lé ọmọ rẹ kúrò láyé. Ayé ò ní fowó gbògbó lọ́wọ́ ọmọ rẹ. Ayé ò ní fẹ̀yìn ẹsẹ̀ tilẹ̀ kò ogó mọ́ ọmọ rẹ. Ayé ò ní ṣí kàlẹ́ndà ọmọ rẹ sí ògiri. Sàmí ẹlẹ́yìí ayé ò ní fògo ọmọ rẹ sanra. O ti rájọ iléèwé wàá dúró gbáre rẹ màmá. Ojú kì í pẹ́ ti kí ṣe bálà ojú ò ní pọ́n ọmọ. Ayé ò ní lé ọ kúrò nídìí ẹrù rẹ tó jòkó tì nílé ọkọ̀. Ìròyìn ká àtijọ́ dọ́pin nínú ilé yẹn o. Orin ayọ̀ máa búyọ nínú ilé yìí. Àjà ọmọ rẹ ò ní jìn. Ayé ò ní bomirin ìṣòro ọmọ rẹ. Iṣẹ́ ọjọ́ kẹfà kò ní bọ́mọ rẹ fà. Ó ní gbé ọmọ rẹ wọnú gbé ogun o. Ọmọ rẹ ò ní ṣe gángan kẹ́yìn ọjọ́ ayé rẹ̀. Àtẹ̀mí àti wá ní farúgbó ara ṣọ̀fọ́ ọmọ. Bọ́ ilé yìí lórúkọ Jésù yín sí kúpẹ̀rẹ̀sẹ̀ ọlọ́run kó pèsè ọkọ fún yín. Ọlọ́run kó pèsè aya tiẹ̀ o. O ní dánìkan gbé ayé. O dẹ̀ ní dánìkan ṣayé rẹ̀. Ìrànlọ́wọ́ yọ sí ọwọ́ rẹ. Mọ́mí o kì í ṣopọ́ lórúkọ Jésù ó máa dára fún ọ. Ẹrù yín ọlọ́run máa bọ́ gbé. Mo sọ ọ́ dìyàwó Jésù lẹ́ni yóò máa tọ́jú rẹ. Ọlọ́run tó bọ́ opó sárífàtì yóò bọ́ o. Ọlọ́run tí ìṣọpọ̀ opó ní gbogbo àgbáyé yóò ràn yín lọ́wọ́. Gbogbo ọkàn ni mo fi súre fún yín nínú ìlágùn. Mo sọ wípé ọ̀rọ̀ yín máa dayọ̀. Gbogbo ẹni tí ò léèyàn ní kó jàmí eléyìí lórúkọ Jésù ènìyàn máa dìde sí ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa. Màmá nínú àwọn ẹ̀rí tá a gbà lọ́jọ́ Sunday. Àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló kó lọ lé wọn. Ìkálẹ́gbọ́ lórí afẹ́fẹ́ lánàá. Ẹjì ní àbá gbé tẹnì kejì sí. Nítorí àwọn tó yìí fẹ́ kó lọ lé wọn kí December tó dé sí pọ̀. Tó bá ti ń gbọ́ ẹ̀rí yẹn ìwọ máa ní lọ́kàn wípé ilé rẹ gangan ló ti ṣọdún. Ọlọ́run máa tóbi o.
1: Ọlọ́run bàbá lábíọmọ.
2: Ayé ló wà.
1: Abíọmọ o.
2: Ẹni mọ bẹ́ yí ọmọ o.
1: Mo dúpẹ́ fọlọ́run pọ́lọ́run jẹ́ lọ sí sáìtì wa láyọ̀ àtàláfíà.
2: Ibo lẹ lẹ lọ.
1: Mo lọ sí sáìtì wa Akolonjo Friday.
3: Ẹ kó lọ lé.
2: Ẹ ti kó lọ lé.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Àwọn ìròyìn tí mò ń gbọ́ lé ni ta ló fẹ́ kó lọ lé ẹ̀ báyìí.
3: Èmi o.
2: Láńlẹ́dì. Ta ni po tẹ́nẹ̀tì yẹn ti sún kó náwó.
3: Èmi rè é sà.
2: Ta ló kọ́lé tó tún fẹ́ kọ́ sí.
3: Èmi rè é o.
2: Sọ bẹ́ẹ̀ nìkan wípé mò ń kó lọ lé mi o.
3: Mò ń kó lọ lé mi o.
0: Ó yá o ẹ̀rí lẹ́gbọ́n yẹn ẹjẹ́ máa lọ kọ́lá o. Pé gbogbo àwọn aráalé rẹ pé ó yá o. Bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ó ní yọ ọrẹ ìrànlọ́wọ́ ní gbogbo ènìyàn máa dá lórí ara rẹ àti lórí àwọn ọmọ rẹ. Kò sì sẹ́ni tó yọ ọlẹ̀ nítorí pé iyekíye la máa dá. Ìbá kéré ìbá pọ̀. Nítorí ojoojúmọ́ là ń gbé prógíráàmù yìí káàkiri gbogbo ìlú. Rí wípé òfin ránṣẹ́ lẹ́ni yóò dára fún ọ o. Ọlọ́run bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
0: Hall yá o.
4: Hello, hello, Prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
5: La Gelu FM, Jagaba Gogo Radio, ma

0: le fi sabale iranlowo mi mi o mo bo ye get adua yen sa ti won ba ni won sabale nkan won ragabo ni so won bo mole o n koja nbe lojojumo sugun ori na ri tori pe won ti bo mole wa mo koja legbe oko ayan mo osi ni mo po ni tori pe won ti bo mole e ma woju eni te duo ti e kibe eyin aye kile bi sabale iranlowo mi mole e po oluwa ina si ni bu ajo gbadua yi ni gbogbo emi ti nbe nu eni o fi ke je en to nbe legbe lo eyin aye o kile bi sabale iranlowo mi mole e po oluwa ina si ni bu e je ki awon meta so e jaja Kila bi sabale iranlowo mi mole ina si unity Masha eleke teye de bosh Jesu Oluwa wa be se ngbadua mo si tori nkan kan nawo wa ke owo igba ibi mi owo to we mi to nda iran lowo mi duo so ibe yen ti pe seyin owo igba ibi mi to nda aye mi duo ti o je ka aye mi o koja lo ma lo bo mi esa gba won adua yi e ba mi pe sister kon amen jesus oluwa wa omo birin tewo bayi o se eni tin dawo duo jo awon alagbara emi lo lati akoko yi lo labe majemu ti ipin irawo e tin sise eti mama re mo nipa e ja tu me ko toli abada mo pa la se jide soke lati oni lo ina ko jada ni ti atako lara re mo so gege bi woli olohun mo pa la se oru e ko jade loju ni owo to pe mi jade ninu eje to nte ire mi duo to nte ilo si waju mi duo jade o ya ma lo bo mi ẹgbẹ́ ọwọ́ yẹn lórí sà ọlọ́run ikọ̀ ni wá o sì fún wa láṣẹ láti pàṣẹ mo dúró gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ mo pa àṣẹ sínú àyàn mọ́ àwọn ènìyàn yìí gbogbo ọwọ́ tó ṣèkà ọwọ́ burúkú ọwọ́ ìkà tó fà ọ jáde tàbí tó wé ọ ní ìṣẹ̀ntáyé rẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn jáde lára ogoni fún ọ jésù sí dáńsà
1: ha ọ dàbí ẹni pé ká mọ lọlé mọ gbogbo ẹni tó ń gbọ mi nǹkan ó gbé nǹkan hánú lẹkọọ ta wa ní ọ̀la ọlọ́run ọba ń gbọ́ a ti bọ́ sópin ọdún òun ni mo fi ń kìlọ̀ fún ọ pé kó o gba jésù kò sọgbọ́n tó o fẹ́ dá sí i inú ẹ nìkan nísinmi wà ẹ̀ẹ̀kan ló sọ ẹ̀ẹ̀mejì mo gbọ́ pé gbogbo agbára ti ọlọrun ni toluwa ni bíbélì sọ wípé ẹyin ọmọ òtítọ ó ní òtítọ yóò sì sọ yín dòmìnira jésù nìkan lòtítọ oṣù kẹwàá lélẹ oṣù òmìnira ni sọ wípé a ṣe ń mú pọ yẹn òórì tí ó tẹlé ọyá gbogbo èèyàn gbé ọwọ lé orí kẹ gbọ ọwọ lé ìdòdò ẹ dìde ńlẹ bàbá mi àtọlọrun mi ò ní lọjọ ìṣẹgun ṣẹgun fún wọn ogun tí wọn ò lè sọ fún yàn ẹmí mímọ kó tu ọ lẹnu ẹ wàá gbọ o kí lè ò tó sú lónìí tó o bá nígbàgbọ wàá ka owó wàá lówó wọn a ta ọlọrẹ in the name of Jesus oh my God ara àwọn nǹkan tá à ń ṣe nígbà tá a bá ṣe tá a wọnú ìwàásù lọ àwọn àdúà yìí kò sí èṣù ò lè dá dúó àìlóyún ìyàgàn ò lè dá dúó àìlọ́kò ò lè dá dúó kò lè withstand àdúà yẹn náà gbogbo ẹni tó ń láǹfààní àti bọ́mi kí n tó máa lọ gbogbo ẹyin tẹ fẹ́ san ìdámẹ́wàá àtọrẹ lónìí o ní ìdámẹ́wàá o ní lọ́jọ́ ìṣẹ́gun ọ̀fẹ́ san ọrẹ ọ̀fẹ́ san ìdámẹ́wàá mọ́mì kan tẹ́ẹ̀sì mi nígbà tí wọ́n san ìdámẹ́wàá wọn tán wọ́n sọ so bi nkan se yira ninu aye won ati ninu oja won enikan ti omo nti won se a wa mo se lara re nbo lo ti fe nbo lo fe gbegba ko si asiri oluwa nbe pelu awon to beru e gbogbo eyin te fe se ida mewa to re o ye na soke olorun ipe mi si orun awon eyan yi agbara to gbe jesu oluwa dide mo ni ko wonu owo e lo wa gbo mi ki li o to su loni gbogbo eni to je oniri o wa okan sami o ko gbe to amimi kini account number to le san ida mewa tabi ore adua re gba tabi ore abe isinsi
0: account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank niye bi o ba lo yen lo eleyi 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni eno gbe jade
1: ah eyin ti an bi loni o ye kunle oni won bi obugbe yen joko but eyin omo ti an bi loni e kunle pelu ire ta su loni owo ti n da iran lowo e duo mo ni ko gbedanu wa gbo o ninu omo wa je olu omo ninu awon olokiki o ko ti eno wo be wa rowo mu ninu aye happy birthday long life and prosperity enjoy ara e loni oni oni ojo ketala ojo ti o se pin oni to ni ojo tuesday ojo isegun wa da segun eyin te mark wedding anniversary yin lati seju yi lo anu alailegbe kan yin lara e lo pade anu o idile yin awon eyin o fi ola yin toro e se ami ke gbe to ami mi in the name of Jesus happy wedding anniversary
0: god bless you mo gbadura fun nigeria lowo president ati awon governor wa nigeria gbo owo olohun ko di president wa mu ko di awon governor wa mu ki mi si ko wonu yin ko dara fun yin enikan ni mo fe share testimony e je ki o loud ko net lori number it is well with you 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin e je mo lori facebook you are blessed it is well with you

0: ajogo.
1: Ninu ni ajogo.
0: Egbe wo me.
1: Egbe wo me.
0: Agbara ma dabi. Ninu ni ajogo.
1: Ninu ni ajogo.
0: Egbe wo me.
1: Egbe wo me.
0: Agbara ma dabi.
1: Agbara
0: ma dabi. Ninu ni ajogo.
1: Ninu ni ajogo.
0: Egbe wo me.
1: Egbe wo me.
0: E shoda to agbara ma dabi. Ninu ni ajogo. Agbara baje mo la ta lo lo wa gbe ale mi
1: lori
0: ti e to mi o fi te mi lo agbara baje mo la oyoyo ya mo o gbe ale ko lo wa gbe ale olori ni omo re lori le ise lori lo ko je agbara baje mo la agbara baje mo la agbara baje mo la la lo lo wa agbara ni olori lo ko je agbara o baje mo la la lo lo wa agbara loju ala re lo ko je agbara baje mo la agbara baje mo la je oluwa wa je oluwa wa e pe.
2: Yes sir.
0: I like your big papo.
1: I like your big papo.
0: Don't love what God let me know.
1: Don't love what God let me know.
0: I like your sister papo.
1: I like your sister papo.
0: Don't love what God let me know.
1: Don't love what God let me know.
0: Agbara baje mo la.
1: Agbara baje mo la.
0: Agbara baje mo la.
1: Oya adua.
0: Ẹni bolaye rinde
1: nitori oro mi
0: ibolaye rinde
1: nitori
0: oro omo mi eya were koja be abo ti poju si ayile ẹni bolaye rinde nitori emi oluwa ti mi ni bolaye rinde nitori awon omo mi loruko
1: Jesus
0: won ya were koja be eya were koja be
1: yo
0: lati se odi bi lati so ma re mi bi lati se se re mi bi lati saye mi ati re mi won ma ya were koja be lo ko je eya were koja be ibi ti won ri bi nitori e tori oro re ni orufo oluwa won ya were koja be lo ko je won ma ya were koja be je oluwa wa Yes, Oluwa wa.
1: Amen.
0: Won ta fi sagbara.
1: O ti fi sagbara.
0: Tire mi o fi temi lo.
1: Tire mi o fi temi lo wa.
0: Ina dan lare.
1: Ina dan lare.
0: Won ta fi sagbara.
1: Won ta fi sagbara.
0: Tayo mi o fi temi lo.
1: Tayo mi o fi temi
0: lo. Ina dan lare.
1: Ina dan lare.
0: Won ta fi sagbara.
1: Won ta fi sagbara.
0: Taji o fi wonu gba.
1: Taji o fi wonu gba.
0: Ina dan lare.
1: Ina dan lare.
0: Gbogbo yen so da gba. Kila ye fi sagbara. Ko fi wa loju kan. Ti ran na wo fi wa. Ta lo fi wa. Ti shop re fi ndoro. Ina down la re. Ina down la re. Ina down la re. Lo ko je. Ina down la re. Gbogbo ko bi sagbara. Ti re le o fi te lowo. Ta Satan ló fi tẹ̀ lọ́wọ́, Táyọ̀ ló fi tẹ̀ lọ́wọ́, tí ajé ò fi gbà rẹ jẹ, iná máa dẹ̀ ọ̀la rẹ̀, iná máa dẹ̀ ọ̀la rẹ̀, iná máa dẹ̀ ọ̀la rẹ̀, iná máa dẹ̀ ọ̀la rẹ̀, gbogbo tí wọ́n fi ṣe agbára kó o fi wà lójú kan, dáà fi rẹ̀ lọ́wọ́. Lórúkọ jẹ́ iná dẹ̀ ọ̀la rẹ̀, jẹ́ olúwa wa. Ẹ wá gbàdúrà ẹ̀. Agbára tán fi ń jà mí lólé ògo.
2: Agbára tán fi ń jà mí lólé ògo.
0: Ara iná bàjẹ́.
2: Ara iná bàjẹ́.
0: Jẹ́ ṣàlàyé ẹ̀ fún ẹ. Omú ṣọ́ọ̀bù ti àwọn kan. Àwọn ní òjì ọta o. Àwọn ti rìn kan mọ́lẹ̀. Ta ni wọ́n jà lólè? Ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwọn tó yẹ kó wá sọ́dọ̀ tiẹ̀. Wọ́n ti fi nǹkan fà wọ́n. Wọ́n wá ń já ọ lólè. Ṣé ò wà jókòó tẹ́tẹ́rẹ́? Àwọn agbára tán fi ń jà ọ lólè nù. Ẹni agbára tán fi ń jà mí lólè. Tire mi ò fi tẹ̀ mí lọ́wọ́. Agbára tán fi ń jà mí lólè ògo. Tógò mi ò fi yọ. Lórúkọ Jésù.
3: Ara iná bàjẹ́. Ara iná bàjẹ́. Ara iná bàjẹ́. Ẹ sọ àdúrà lára.
0: Tó sàmí gbogbo agbára tán fi ń jà ọ lólè ògo, tán fi jà ọ lólè àṣìkì, bó o ti ń sàmí yẹn, agbára wọn bàjẹ́, ara náà bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ó bàjẹ́, ẹ ní ìràwọ̀ mi tí ẹ gbà, ẹ máa dá padà, mẹ́pà sí olúwa, ẹ máa dá padà, ìràwọ̀ àwọn ọmọ mi tẹ́ fẹ́ wẹ́gbà tẹ́ fẹ́ gbògbà tẹ́ fi ṣe àwọ̀ gbà tẹ́ fàdúrà dìgbà ẹ máa dá gbọ́dọ̀ ẹ máa dá gbọ́dọ̀ ẹ máa dá gbọ́dọ̀ ẹ máa dá gbọ́dọ̀ oyó oyó yà wọ́n. Ìràwọ̀ rẹ̀ rẹ̀ wọ́n mi tẹ́ fẹ́ wẹ́gbà tẹ́ fi ṣe àwọ̀ gbà fà dá padà dá padà dá padà àgbà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà àgbà padà jó olúwa wa. Angẹ́lì mi kan kọrin létí mi. Ó ní bó bá ṣera rẹ̀ láṣepa kò léèwọ̀. Ẹ sọ bẹ́ẹ̀.
4: Bó bá ṣera rẹ̀ láṣepa kò léèwọ̀.
0: Lẹ́ẹ̀kan sí.
4: Bó bá ṣera rẹ̀ láṣepa kò léèwọ̀.
0: Ẹni tó torí mi gba ẹ̀mí ẹranko.
4: Ẹni tó torí mi gba ẹ̀mí ẹranko.
0: Tó wá lọ láti bá tèmi jẹ.
4: Tó wá lọ láti bá tèmi jẹ.
0: Bó bá ṣera rẹ̀ láṣepa kò léèwọ̀.
4: Bó bá ṣera rẹ̀ láṣepa kò léèwọ̀.
0: Tó bá ṣera rẹ̀ láṣepa kò léèwọ̀. Bó bá ṣera rẹ̀ láṣepa.

0: 96.7.
1: Ẹ jẹ́ gbọ́.
2: Ẹ kú ojúmọ́ o. Ìròyìn afẹ́mọ́jú ni ó dé sí etí ìgbọ́yín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gajòkè. Táàtà kan mọ́lẹ̀ sínú ilé funfun Bọ́lá ládùúgbò Fẹ́lẹ́lẹ́ ńlẹ̀ Ìbàdàn. Adékúnlé Yusuf lóníròyìn ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti gbé ẹjọ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kan pé ó jẹ́ ayédèrú ọ̀gá àgbà fún àjọ kan lọ síwájú ilé-ẹjọ́ ti gíga ti Olúlẹ́wà ìlú Àbújá. Orí adé ní ìpínlẹ̀ Bayelsa ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọ̀dọ́ tako mímọ fọ́ àwọn ọ̀pá epo. Àjọ ìṣọ̀kan àgbáyé náà ti ké gbàjarè lórí ìlà lórí eléyìí tó débá ètò ìnáwó wọn. Ikọ̀ ti Nasarawa Amazons òun náà ni wọ́n ti fakọyọ tí wọ́n sì dáàbò bo ife ẹ̀yẹ eléyìí tó wà lọ́wọ́ wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó kẹsẹ̀ járí. Níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti gbé ẹjọ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kan pé ó jẹ́ ayédèrú ọ̀gá àgbà fún àjọ kan tó ń mójútó ìdásíjọba lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Iyun Adeyemi Adeniyi eléyìí tí wọ́n gbé ẹjọ́ rẹ̀ kúrò níwájú ilé-ẹjọ́ gíga tó jẹ́ tìjọba àpapọ̀ tó fìdí pagbá sí Olúlẹ́wà ìlú Àbújá lọ sí ilé-ẹjọ́ ti Olúlẹ́wà FCT gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ látọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà lẹ́ka tán ti ń rojọ́ takoni lórílẹ̀-èdè yìí Iyun Oyedepo Rotimi San ẹni tó jẹ́ kẹ́lẹ̀ kó di mímọ̀ ní ọjọ́ ajé Monday níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé lásìkò ìgbà tí wọ́n gbé ẹjọ́ ọ̀hún wá síwájú onídàájọ́ Mohammed Umar tó jẹ́ ti ilé-ẹjọ́ tìjọba àpapọ̀ ní ìtúlẹ̀ tó wà nílẹ̀wà ìlú Àbújá níbẹ̀ ni Rotimi ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ẹ̀sùn lónìrànràn eléyìí tí wọ́n fi kan ẹni tí ó jẹ́ ayédèrú ọ̀gá àgbà ọ̀hún òun náà ni wọ́n gbé wá sí iwájú ilé-ẹjọ́ àmọ́ tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀-èdè yìí tó ń ti ẹ̀ka ètò ìdájọ́ òun náà ni wọ́n ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀sùn eléyìí tí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tó fi kan arákùnrin ọ̀hún ṣùgbọ́n tí wọ́n rí i pé àwọn kùdìẹ̀kudiẹ kan wà nínú ẹjọ́ ọ̀hún òun náà ló mú kí ilé-ẹjọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kí wọ́n gbé ẹjọ́ ọ̀hún kàn dànù tíketíke gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé lára àwọn ẹ̀sùn eléyìí tán fi kàn òun náà ni lílẹ̀ dé àpòpọ̀ àti ṣíṣe ayédèrú nǹkan eléyìí tó jẹ́ wípé ẹjọ́ ọ̀hún náà ni kò yẹ kó dé iwájú ilé-ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ àmọ́ tó jẹ́ pé ilé-ẹjọ́ gíga tó jẹ́ ti Olúlẹ́wà FCT òun náà ló yẹ kó gbọ́ ẹjọ́ ọ̀hún tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti tán láti gbé ẹjọ́ ọ̀hún lọ sí iwájú ilé-ẹjọ́ gíga náà. Ẹni tí ń ṣe olórí lẹ́ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà onídàájọ́ Kudirat Kékeré Ẹkùn òun náà ló ti rọ gbogbo àwọn adájọ́ pátá tó ń ti àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè yìí láti rí dájú pé wọ́n gbé ìwà ọmọlúàbí wọ̀ lásìkò ìgbà tí wọ́n bá ń gbọ́ awuyewuye tó bá súyọ níbi ètò ìdìbò pàápàá jùlọ bí orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń súnmọ́ ètò ìdìbò tí ó wáyé lórílẹ̀-èdè yìí tó bá di ọdún 2027 gẹ́gẹ́ bí ó ti ń jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ ajé Monday níbi ètò kan tẹ́ gbé kalẹ̀ tí wọ́n fi ń bẹ̀rẹ̀ sáà ti ọdún 2026-2027 fún ilé-ẹjọ́ gíga yanyan lórílẹ̀-èdè yìí eléyìí tó fìdí pagbá sí Olúlẹ́wà ìlú Àbújá nínú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ní Kékeré Ẹkùn ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ojú gbogbo wà lára ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí tó sì wá ń rọ àwọn èèyàn náà pé pàápàá jùlọ lẹ́yìn awuyewuye eléyìí tó bá súyọ níbi ètò ìdìbò òun náà nìkan rí dájú pé àwọn fi òtítọ́ inú àti ìwọ wọn lúàbí gbọ́ àwọn ẹjọ́ náà kó má bàá di pé àwọn aráàlú yóò àmọ́ na ìka lébù sí ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí. Àwọn tí wọ́n lẹ́nu ń bẹ̀ látara òróró ilẹ̀ tó ń ti afẹ́fẹ́ gáàsì tó fi mọ́ àwọn àdúgbò eléyìí tó gbà wọ́n lálejò ní ìpínlẹ̀ Bayelsa tó fi mọ́ àwọn ọ̀dọ́ ní apá ìjọ ilé ìtàmọ̀ sí ìjọ Youth Council Worldwide òun náà ni wọ́n ti pè fún fífikùn lukùn pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí bí wọ́n ṣe rí pé ètò ààbò gbópọn ní ẹ̀ka gbogbo ibi tí ẹ̀pa epo orílẹ̀-èdè yìí gbà kọjá láti rí dájú pé ìkúnwọ́dé bá epo eléyìí tá ń pèsè ní orílẹ̀-èdè yìí ele lo je ko di mimo langba ti oba alaye kan ni ipinle bayesa iyun oba alaye luwa david oseni iyun elebele ti ilu ebele ti se kilo kilo fun awon odo lati daju pe won yago fun fifa opa epo eleyi to ba gba awon agbegbe koja latara bo ti je pe fifa opa epo ohun o na ni o se akoba nlanla fun igbaye gbadun awon eyan ati nkan ogbin koda to fi ma awon ka be mi eleyi to wa ninu omi gege bo tin salaye oro pe gbugbo awon tan lenu nbe o na na ko pa ninu ipade to waye ni ipele bayeso ohun eleyi ti won si mo se ni ososu gege bo salaye oro wi pe ipade ohun o na lo da lori bi awon adugbo eleyi ti won moju to opo epo yi ati ijoba apapo yo si mo fi kun lukun lore kore ati lati ri daju pe eto abo to gbopon o na lo wa fun awon opo epo ohun ke ni keni mo ba fo opo epo na gege bo ti wa nje ko di mo pe awon adugbo eleyi ti won tin ri epo ohun fa na je adugbo to se kanrin kanrin tan se lenu nbe ti o se fowo ro seyin bi abanife epo robi eleyi tan lo lolede yi ta se fe ki epo ohun ko bere si gberu si gege bo ti wa fi de mule epo se pataki ki ijoba apapo ilede yi ton ti awon ara adugbo na kan bere si fi kun lokun lore kore ni bayi lati ile okere ajo isoka agbaye eleyi to mojuto awon olu ogun lende iyun oga won be bam saila o na lo ti se kilo kilo latara bi won ti se npe fun ki awon ma se nkan eleyi ti ko sese latara bo tin je ko di mimo wi pe eka ohun o na lo tin ni laluri lolokun ojo kan latara owo eleyi ti won ma ri na bo ti to ati bo se ye gege bi oga agba fun ajo to moju to ogun lende ninu ajo sokan agbaye tin je ko di mimo wi pe koda awon osise awon o na ni awon ti mu adinku de ba latara bi adinku ti de ba owo eto suna awon ogba be lo ti wa fi de mule wi pe ajo ohun o na lo ni afojusun lati ri owo kan eleyi ti n lo bi bilionu meji o le meje de ni o aadorin owo le okere dola nigba ti o ba fi di odun 2027 gege bi saili ti salaye oro wi pe owo ohun na la won fi n gbo bukata awon isele pajawiri eleyi tawon ba da si latara bo ti je ko di mimo wi pe awon ti da si isele pajawiri to n lo bi meji le ni ogun lawon orilede tan to bi meji de ni ogun laarin odun 2026 nikan bakan na lo tun safikun re wi pe won tun se kede awon isele pajawiri mi to n lo bi meta de ni ogun lawon orilede tawon na to marun de ni ogun niye ni bayi leka ti ere idaraya iko egbe agbabalu nasarawa amazons o na na ti daabo bo ife eye eleyi to wa lowo won tan gba nibi idije to je ti gomina doyediri eleyi ta mo si gomina doyediri's women's pre-season tournament eleyi ti won kopa nu e tan si fifi iya je iko ti delta queens ni ami eyo kan si odo nibi asekagba ifese won se ohun eleyi to waye ni ilu yenugua to wa nipinle bayesa lohun gege bo tin je ko de mo pe awon eleyi ti agbo waju okura for debora to mi ni ifese won se lekeji o na lo mu ki iko won eleyi to fi ilu lafia se ibugbe ko tun jawe olubori ni odun ta wa yi leyin ti won ti kese jari ti won si gba ameyo ohun to iyun ife eye na ni odun 2025 nigba ti o wa mo so lori ikese jari ifese won si ohun to si mu ki won yege iyun eni ti si olukoni fun iko ti nasarawa amazons ti oruko ti e amoje olaoye na lo salaye oro wi pe inu ohun dun gidigidi gan latara bo ti je pe awon iko na ni won fi akoyo tan si fara si ifese won si ohun eleyi to si mu ki awon to jawe olubori tawon si gba ife na ife eye na ni si sentele iyi lo pin iroya fe moju wa fun ti oro amo koto ti pe mo le je mo awon kokwa menu baba fun yin lekan si ninu iroya fe moju ti oro mo tin je ko de mo pe ijoba apapo ilede na ti gbe igbese lati gbe ejo eni tin se tan fi esun kan wi po je ayederu oga agba ajo kan lo si waju ile ejo olule wa FCT bákan náà mo gbé sí létí pé olóró ọba alayé kan ní ìpínlẹ̀ bayelsa ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọ̀dọ́ tako mímọ̀ fọ́ àwọn ọ̀pá epo láti ilẹ̀ òkèrè mo ti ń jẹ́ kó dúnmọ̀ pé àjọ ṣọ̀kan àgbáyé òun náà ti ké gbàjáre lórí làlúrí eléètò débá ètò ìnáwó wọn lẹ́ka eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù nasarawa amazon òun náà ti fakọyọ tán sì dáàbò bo ife ẹ̀yẹ eléyìí tó wà lọ́wọ́ wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléètò ẹsẹ̀kẹsẹ̀ járí yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àròyìn wọ̀nyí ẹ̀ lè kà síwájú ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ lórí ìkànnì x wa lagelu fm 96.7 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelu fm 96.7 túnde ọ̀làwọ̀ olólùtò ròyìn tẹ́gbọ́tàn yẹn pẹ̀lú ìkùnlọ́wọ́ chinwe chọ́chì adẹ́kùnlé yusuf lóníròyìn yẹn kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yìn wá láyò ní ìkànnì ti lagelu.

tó ìbá kọ́dá ayé. Ìbá ṣẹ̀dá ọ̀run. Ìbá pálá tó ṣúlé ayérò ìbá bàbá àti ìyé tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kó mi ò kún máa ó lọ́wọ́lọ́wọ́ bà mi tó pàṣẹ kó mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mu sí Ọlọ́run mi kò sí o. Ìrọ̀ afẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fún aráyé onú sẹ̀yìn rẹ. Bàbá wa ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Orí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Adékúnlé Yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yìí náà rí pèdèpèdè ní mí láwùjọ àwọn elédè bí a ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ́ bí èdè. Ọlọ́run ọba mi ló pé orí bẹ́ẹ̀ mo tún kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ìtúyín ètò àtàpè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágelú 96.7 FM òkè gajòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sínúlé fún Bálá ládùúgbò fẹ́lẹ̀lẹ́ ńlẹ̀ Ìbàdàn. Abala méjì lètò ẹ máa ń pín sí. Abala àkọ́kọ́ ń bẹ̀ níbẹ̀ láti máa ń wúri òwúrọ̀. Abala ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ láti máa ń sọ tá a fẹ́ fún ọjọ́ tuntun. Níbẹ̀ láti máa bá ọjọ́ sọ̀rọ̀. Torí pé òye tó yé wa ni pé ọjọ́ dé ọjọ́ ń fọhùn. Fún díẹ̀ yìí àwa máa sọ tá a bá fẹ́ fún ọjọ́ a bá ọjọ́ náà sọ̀rọ̀. A wà fún wa ní ọ̀rọ̀ sí tí eléyìí tó jẹ́ pé a fi máa sòdiwọ̀n ayé wa. Ẹ ti mọ̀ wípé àwọ̀ èyí fẹ́ ká lọ sínú ayé láìsí pa ní kọ́kọ́rọ́ kan tá a fi máa sòdiwọ̀n ayé wa. Níbẹ̀ la fi máa ń fi abalẹ̀ lẹ́ẹ̀kejì sí abalẹ̀ ọ̀rọ̀ sí tí.

tún ní ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2026. Kátó tó rírú ọjọ́ òní ó tún dọdún tí ń bọ̀ o. Tó ìbà lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dá ọba tó ní ayé ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Ọ̀dádá tiri dá ọ̀dàdá tiri dá olóhùn dá ayé olóhùn dá ọ̀run. Ọlọ́run tó tún mú kí ọjọ́ òní kó sojú wa. Torí pé bílẹ̀ bá ti mọ́ báyìí ṣe lọ yóò là pérégedé ọ̀yẹ̀là. Ilé òní tún ti mọ́ náà nu ilẹ̀ tó mẹ́mí àti yín lónìí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ògo ojúmọ́ àdùnnú ni ó jẹ́ fẹ́mi àti yín. Nínú ìrìn àjọ ọjọ́ òní èmi àti yín a ó jọ ra àánú gbà. Ìrìn àjò ọjọ́ òní yóò sin èmi àti yín sí rere o. Nínú àwọn tá ò ṣe lógun tá ò ràn lọ́wọ́ nínú ìrìn àjò ọjọ́ òní èmi àti yín wà lára wọn. Ìrìn àjò ọjọ́ òní kò ní méwu lọ́wọ́ fẹ́mi àti yín. Gbogbo wa tá à ń jáde láti wá ń tá àjẹ lọ a ò ní pàdé tí ó jẹ wá o. Ọ̀nà òní náà wá àjò òní ṣe wa mọ́ o. Bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ Èdùmarè àmínì dáhùn àdúà àmínì kẹ́ mọ́ ṣe. Torí pé àmì báyìí òun náà ni ìdáhùn àdúà a sì ti sọ làárọ̀ èyí tá a sọ bẹ́ẹ̀ ni ó ṣe rí. Gbogbo bí tá a fojú re sí ibi tá a fojú re sí.

0: kan lati jise ta ran si o awon ba ni gberu ogo kolorun ran wa semi ati e awon ti o ba wa gbe eru ogo ti o fu yege kolorun ran wa semi ati e awon laanu olore oluro lowo ayan mo kolorun ran wa semi ati e be ni o siri oya fowo gba ori re mu laaro yi fowo gba ori re mu laaro yi so pe iwo ori mi o iwo ori mi o ni gbabode abode ku ni abode aisan abode wahala abode ibi iwo ori mi ko ori mi o ni gba wo bu ona kona tan ma gba fi abode lori eyan iseda mi ko ise temi ati e ori wa ko laaro yi gbogbo n ta pe ni iku ojiji iku ajoku iku awoku ori emi ati eko laaro yi en ba si gbiyanju e lati ma fi bi lori emi ati ibi ko bale won bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ yìí àṣẹ ta fún mi ni mò ń lò èyí ta fún nọ́bà yìí ní fíjò èyí ta fọ́rùn ní fíràn èyí ta fẹ́ mi ni mò ń lò làárọ̀ yìí torí pé àwọn áńgẹ́lì tí ń bọ̀ òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mẹ́nu ilé agbára wọ́n ní tí ń bá ti wí làárọ̀ yìí àṣẹ ọ̀run gùn ún bẹ́ẹ̀ orí ẹ̀ ló jẹ́ mọ́ wí tí ẹni kó o máa ṣàmì kó o máa sọ bí mo ti ń sọ nígbà ṣíṣe ìbẹ̀lọ́wọ̀ elédùà ṣùgbọ́n o ti fún mi ní àṣẹ ọ̀hún láti mọ lò ó náà mo sì ń lò kó sì rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ ń bá takò láàárọ̀ yìí ó ti takò ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí kò yí padà gbogbo ẹ̀yin tọ́nà kan tàbí mí ìdímọ́ láàárọ̀ yìí éfúrátà ọ̀nà kó là fún yín ọ̀nà ire ọ̀nà ayọ̀ ọ̀nà ìgbéga ọ̀nà ìdùnnú kó là fún yín ọ̀nà iṣẹ́ rere kó là fún yín láàárọ̀ yìí lẹ́tà ayọ̀ kan fi máa wá yín káàkiri kan fi lé yín lọ́wọ́ gbogbo bí tẹ́ ẹ bá jẹ sí ire ni gbogbo bí tẹ́ ẹ bá rìn sí ire àtayọ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ yìí ìyókù oṣù kẹwàá ìkìkiri ni fẹ́mi àti ẹ yóò sì tó wa lọ́wọ́ a ó rí gbà yẹyẹ kan ò rí yẹ mẹ̀mẹ̀ kan ò rí mi àwọn atako rí ẹni wọn rírè mí àti ẹ tako àwọn àdènà ẹni wọn rírè mí àti ẹ dè lọ́nà bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ àṣẹ ọ̀run gan ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fún ayọ̀ ọmọ rere kọ́dún ìwò tó parí ọlẹ́ ayọ̀ kó sọnù yẹn kẹ́ ẹ jíjú ayọ̀ kẹ́ ẹ jíjú ọpẹ́ ìrìn àjò oṣù mẹ́sàn-án yín gbà tó lé ayọ̀ bá sọ kò ní mú ìnira dání ẹ ó rure o ẹ sọ rí bẹ́ẹ̀ ni ó ṣe rí èyí tẹ́ wanú àìsàn kan tàbí mìíràn ọlọ́run ìmúláradá kò ṣiṣẹ́ ìmúláradá nu ayé yín ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn láradá àláfíà mi ni mo fi fún yín kìí ṣe báyé ti fún ni tàgbà padà àláfíà ọlọ́run kò jọba nu àgọ́ ara yín làárọ̀ yìí bẹ́ẹ̀ ni ó ṣe rí kò yí padà àmì báyìí ó ní ìdáhùn àdúà àwọn áńgẹ́lì tí ń pèrè ọjọ́ àwọn áńgẹ́lì tí ń pèrè àsìkò àwọn áńgẹ́lì tí ń pèrè oṣù kan yẹmí ilé mi àti ẹ̀kan fibẹ̀ ṣe bùgbé kan pèrè èmi àti ẹ̀kan wá kó jàjẹ́ mọ́nú fún wa ire èmi àti ẹ̀ ò ní dà pínlẹ̀ o àwọn ló ń fa ire wọn ní fara èmi àti ẹ̀ kúrò lọ́dọ̀ wa gbogbo ẹ̀yìn áńgẹ́lì tí ń pèrè ọjọ́ ẹ̀yìn dà ẹ̀yìn tẹ́ ń pínrí àsìkò ẹ̀yìn dà ẹ̀yìn tẹ́ ń pínrí oṣù ẹ̀yìn dà ilé mi àti àwọn olólùfẹ́ kànnà yìí ó yẹ fi lé wa ṣe bùgbé ẹ̀ wá jíṣẹ́ tán ara yín sí wa ẹ gbére ọwọ́ wálẹ̀ ẹ yọ̀ǹdẹ́ fún wa àwálá ní fún díẹ̀ yìí ire mi àti òní dàpínlẹ̀ o orí bẹ́ẹ̀ ó ṣẹ́ bí àṣẹ ọ̀lọ́gun kò yí padà gbogbo àwọn tán ti mọ́ kàn sí wa bá ti bẹ̀rẹ̀ ètò báyìí mo bẹ̀rẹ̀ látòrí bàbá ògo láti sọ mi gbogbo ògbà ni bàbá máa ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi ẹ mọ̀ ṣeun ẹ kú gbogbo ògbà ojú òní tì yín ẹ sì ní dánìkan ṣayé ẹ pé èèyàn kan bá ìgbéyàn ni ọmọ dá yín lórí ẹ ṣeun ẹ kú gbogbo ògbà kèésù yín kèéré yín kódà ìgbà tá a sì tò ẹ tún fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi ẹ ṣe àdúpẹ́ àmọ̀ lóore alhaji kabir láti jálárúurú orílẹ̀-èdè cote d'ivoire náà fi ṣe ibùgbé ẹ̀mọ̀ ṣéun ẹ kú gbogbo ọ̀pọ̀ ẹ kú òfẹ́ tẹ ní sí wa ẹ kú àtìlẹyìn ẹ sì ojú òní tí ìyá ọmọ rí yín bá ilé jálárúurú sì ní bàjẹ́ látòrí facebook mo ti láwọn tán ti darapọ̀ mọ́ wa ń bẹ̀ ayọ̀ lábòkọ́lá tèmítayọ̀ wọ́n láwọn ń gbọ́ wa ketekete báyìí ọlásìndí habeeb ká mọ dúpẹ́ mọ̀ ṣeun láti gba gínlẹ̀ ìbàdàn ọlọ́run sọ láti là henry àwọn náà ń kí wa ọmọlára ìyá kọ́mù ẹ mọ̀ ṣe ẹ kú gbogbo ọgbà yìí lọ́kọ́ dé làárọ̀ yìí àlàbá adẹ́nìkẹ́ wọ́n ń kí wa pé a kú iṣẹ́ ẹ̀yìn náà ṣe ohun ojú òní tìyín ọláyẹmí ọ̀láṣkò àwọn náà ń kí wa ní ojú òní tẹ̀yìn náà egúnjọ bí elizabeth wọn kí wa kú ojúmọ èyí náà kú ojúmọ ayọ yìí amídù ọláwálẹ àkànwò ó mọ tójọ mẹta láti apò mọmọ kí yín o ọlánìyí agbábíàká àwọn náà kí wa ṣojú òní tìyín ọmọjọ dádì afeez abiodun wọn kí wa láti san yòó ńlẹ ìbàdàn àwọn náà kí yín o ẹ ṣeun o ẹ mọ láìkì ẹ ṣe ẹ dúrọpù kọmẹǹtì ẹjẹ mọpẹ ti dé làárọ yìí ìyá àbẹjẹ ẹlẹgùsì ìyá mi dáadáa látòdu ọba àwọn náà ti gborí wọlé làárọ yìí ṣojú òní tìyín ó yá ní pápápá torí ìjọba àkókò mo fẹ́ kú òlábala mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ sí tìlẹ̀ kí ni ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi báyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní. Jẹ́ ẹ̀dá tí gbàdúrà ayé ò fẹ́ni fún rí o.
1: Ẹni a ti pèlè rọ ẹ̀yìn ọ̀rọ̀ sún wá síwájú. Ẹni ayé ti.
0: Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ni mo pè ní.
1: Ẹni ayé ti yọ ohun wá tún ìtọ́.
0: Jẹ́ ẹ̀dá tí gbàdúrà ayé ò fẹ́ni fún rí
1: o. Pẹ̀lú olóòfò odò.
0: Kí ló fa ọ̀rọ̀ yìí?
1: Alẹ́ ni a pèlè.
0: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ayé tí ń gbègbè sí ayé àìbìkítà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin náà kan lólé ayé lọ ṣalalu. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò ti ẹ̀rú ọjọ́ ọ̀la àwọn ọmọ. Tó jẹ́ pé èrú ọkàn rẹ̀ ni pé bóun bá ti náwó lórí wọn àbúṣebùṣe. Ó kú kówó òun yọ kóun náṣẹ̀ kóun fẹ̀yìntì kóun bẹ̀rẹ̀ sí jẹun ọmọ. Èmi náà sì bọ́ fi kún láàárọ̀ yìí pé bẹ́ẹ̀ ni yóò rí o yóò sì rọrùn fún ọ láti jẹ. Ṣùgbọ́n gbọ́mí dédé àsìkò láàárọ̀ yìí ní tó dáa ó ń fi àdúrà ní tó kù díẹ̀ káàtó ń fi àdúrà mọ́ fi àdúrà ṣeré o torí pé búburú ọjọ́ ó tó fún ọjọ́ kódà búburú ìṣẹ́jú ó tó fún ìṣẹ́jú búburú àsìkò ó tó fún àsìkò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà nínú ayé tán ṣe làálàá tí wọ́n jẹ́ ń bẹ̀ tán fi kásẹ̀ ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló kọ́ lé alárinde ṣùgbọ́n tó jẹ́ pé òkú ẹ̀ náà gbé wọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ wá kọ́ lé ọ̀hún tán gan tán gbénú ẹ̀ ṣùgbọ́n wọn àgbé bẹ̀ pẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá kọ́ lé tán láyé tiẹ̀ nítumọ̀ ṣùgbọ́n àwọn ọmọ rèé tán rà mú ńlẹ̀ yìí n tó dáa ó ń fi àdúrà n tó kù díẹ̀ káàtó ń fi àdúrà jẹ́ ẹ̀dá tí ń gbàdúrà nǹkan rere kan èyí fẹ́ ká sòun gan jẹ́ ẹ̀dá tí ń gbàdúrà ayé ò fẹ́ni fọ́rọ̀ jẹ́ ẹ̀dá tí gbàdúrà ayé ò fẹ́ kó o gòkè jẹ́ ẹ̀dá tí gbàdúrà ayé ò fẹ́ kó o tayọ wọ́n gbogbo àwọn èèyàn pàtàkì tán jẹ̀yàn láyé lónìí gbogbo èèyàn tó dépò gíga kan tàbí tán jẹ̀yàn láyé tán rọ́wọ́ mú lọ sẹ́nu tó o bá ní ká bẹ̀rẹ̀ sí tẹnu bọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn ò sọ tójú rí in tójú wá rí òun kò tó ń tí ara farada lásìkò dẹ́wò in tójú wá rí òun kò tó ń tí ẹlòmíì tó tójú bọ̀ kò tó ń tẹ́lòmíì torí bọ̀ iye àdúrà iye àwẹ̀ tẹ́lòmíì gbà ní lọ́hùn ìwọ sì kàn rí lẹ́yìn kó o sùn kó o jí kó o jẹun kó o lọ bí iṣẹ́ òòró nǹkan mìíràn ṣùgbọ́n mò ń láyọ̀ láti sọ fún ọ láàárọ̀ yìí pé jẹ́ ẹ̀dá tí gbàdúrà ayé ò fi ọfun re o kò sí bó ti wù kó o rí ó lé máa ṣe nǹkan láàrin ogún ọdún kán mọ̀ rí tí ẹrù in fact iná rẹ lè máa jò láàrin ọgbọ̀n ọdún kán mọ̀ rí tí ẹrù ṣùgbọ́n ẹ̀ẹ̀kan tá bá rí tí ẹrù báyìí tó bá já kòròfo ọkàn lẹ̀ tó ba je ofifo agba ofifo tin dun yamu yamu
1: ninu odun yi mo ma fo
0: eyan o regret pe eyan waye ri je da ti gbadu ipo kiko to ri ko wa yala ipo yen da taboku die ka to je da ti gbadu atori pe adua na lu le fi yi pada je da to kun fun adua to ba ti eru tara ti eru ta won mo tolorun fi fun iba da ko jagun nisin ko segun ju kawon mo re tun wa ko si lo ba won mo na o ba tun wa le mura yo tun dori omo omo iwo ni ko gbianju ko jagun ko segun gbogbo wo odo to n gbo mi dede asiko irin ajo tawon obi re rin tan ranu e ko ye ki won na ranu e irin ajo tawon obi re rin taye won ofi nitumo ko ye ki won na dase le o ye ki oyi o ti yo pe irin ajo aye ko gba tu fe o kawe lasan o ni akikaju o si fadu ati ndi ni sela won lewe ta ti lawon ti o fe ke yan graduate lawon bi ta ti ni awon oga lewe to je pe won fe ke yan moke ta ba won NRC ile yin to duro le olorun yi adua ni tun kan se o adua ko ni si ba nkan je ba dua ba file ba nkan je a je pe nkan o je nkan buburu ni
2: aguran
0: orin ta so femi ni pe ati ba ma je mu ni je
2: eniyan ti o mo mi
0: e to lodi la so e to lodi ke se ma je mu rere
2: olorun fi aguran mi
0: fun die yi wo to n gbo mi di asiko yi ile lo ko ti munu re dun moto lo ra to n yo omo lo bi tinu e n dun irin ajo kan lo rin lowo lowo ma gbianju o lati gbadua daada je aladua tori isin kan tori ojo waju ni o iyan le ma gbadun aye ko ma so pe ki lawon afa nso lenu kan penu won mo ki lawon pastor nso kan lori wa bi kan joko si awon elebon kan te lori fidi kale nbi kan o ni ri wahala ti soro ti o mo mo toju bo toju le boju le o igba na lo mo pe orun jan orun jina si sam o jina si sama po o wa mo pe sama ta tun wo yi o tun jina sile la luri aye o ni debe ma ti e o in to da o n fi adua in to ku die ka to na n fi adua je da ti gbadua o mo wi temi la aro yi iwa keko je da ti gbadua ko ma se ke ngba ti won na ba se tan ati wa ati awon boda tan ti pari iwe lati 2010 lejo mo joko le
2: awon kan
0: lejo mo gbe certificate ka akiri lai ni se lowo
2: awon kan
0: je da tin gbadua iwo to ji omo se
2: awon kan
0: labe oga kan je oga tin gbadua ko ma se pe awon itakun to dena oga yo tun dena wo na je da tin gbadua o mo se bi pe awon ogun ti awon obi re jajajaja titi tan doji ori re ni o tun ti bere je da ti gbadua kin tin dun nu kan re ko ma ba pada kan aye e fe ko dun fun ni o mo ba se n bo fe yin won kan bo fe yin ti o denu ni mo ba so pa awon yo fun iro ni gbogbo e pe se gbogbo won ninu won dun po lo si waju to ba ti ju won lo one time wahala ti de ilara ti de ibe ninu ibi ni o ti dide sugbon je eda tin gbadua bo ba je eda tin gbadua ngbati okokun oru de bi kikun omi emi olorun yo gbe opagun soke ni ta so fun emi fun die yi ma gbianju o je eda tin gbadua tori isin kan tori ojo ola ni o ejin soju opo le 091-2370-8675 091-2370-8675 tabi 081-4249-1006 hello, talo wambe ti wola ro yo, hello eku juma
3: hello, amon ti amon kweto
0: amon shion
3: komre, owo ni yoko wakili o lanta lato yo ala fini
0: o ye dasi
3: olohun ni jo su yin ko ni reyin
0: abi ase o
3: bo se ri le wi un ki a ma sadua ti en ba ti ji laro ki en tewo mejeji so lohun so ku se nikan ta ri lo sabajo lohun lo olohun da kun lojo ni ko gbadu eni kokan wa
0: abi ase o
3: ojo ni ti yin o
0: abi
3: o lanta ni ba yin so lato ala fini
0: ese o lanta lati yo yo ala fini hello ta lo wa nbi
4: e ko ojumo sa
0: e mo seun o
4: Samuel Bitoyin omo Iyawo yi to n kilo iwa
0: e ka bo suri to yi
4: lati ilu Eji Oku o ma da fun yin
0: ami ase Edumare
4: oro te so gogo de si gogo oro isi te ma gbe wa ti o ni tumo teyan ba de tele ari ti e mu be to je gbo ma ki nkan dada sinu aye e God will bless you
0: amen
4: omo lo abi pepepede
0: e mo seun baba
4: ike na pe omo lo abi lagbara gan
0: mo
4: de do si ni loto God bless you
0: amen
4: o jire lo ma mo wa leni
0: abi ase Edumare
4: gbo awon to gbo eso yi patapata ko se nti o se ori buruku
0: abi ase o abi
4: o wa ti dabi fans club when you don't dance to at I want to go eh ni kufu ya
0: amen amen
4: odu ayo le se
0: abi ase Edumare
4: mo kan lo opportunity gege bi agbalagba oliwo oleru fufu lori lati suri for everybody la ro
0: seun e soju ni tin
4: oro everybody ma dayo
0: amen ase
4: gbo awon eni to ni omo ni le iwe gbo awon omo won e o ni gba odo
0: amen ase o amen
4: eyin soro soro na to je tiwati wa ile je radio lagelu oro to dun to tenu yin jati awon aye a ma gba bi didun didun
0: amen amen
4: o ni koro le ti wa jesu oluwa wa
0: amen amen amen ase Edumare e soju ni tin yin e ja gbon telomi nu baba so 0912370865 tabi 0814249 1006 hello ta lo wa nbi e ti wole o
5: hello e ma ku eto
0: e ma se we ku ojumo o
5: olorun oga ogo adochi
0: abi ase Edumare
5: oruko temi ni gani olorun da lakabekuta
0: o ye da si latabi okuta
5: adura se pataki adura na pa kristi kiyan le fi sumo olorun ni gbogbo igba oni ka ma gba adura lai sin ati lai share adura se koko fun kristeni eni ti ke ba ngba adura iyen ki n se kristeni adura ni koko ile ise lage loni jona o
0: ami ase o ami
5: ase olorun to bomirin a wa loke adaba to dabe sile iko ni pa won bayi
0: ami ase Edumare
5: gbogbo en te wa ni ile ise lage lu olorun adi mu
0: ami o
5: ena ni ile ise ti be lo ma ri loruko jesu oluwa wa
0: ami ami ami adura ni opa gbogbo eyan ki se kristeni nikan o lo ta lo wa bi e ti wole o e mo ko ojumo o ko yin ati be tin pe wa papapa
6: ba wa la ko lo nlan
0: o ye da si papapa
6: ah ba wa na ma so ki won ni alage laye
0: alage laye o
6: o ti ma je gara re nda to ba ton le jaladua o ti le jaladua ni ka fe wale aye la san ni ma te ko shuda do adan o ko yin go te ko bale ti ah mo mo ti re mo ti mo ti se o ro to se ni o ti gba to ba wa lo be o wa ma poro ki o wa ma le ti to si ma fi o ti gen gen ki adura adura mo ti yan lokan bale ni
0: mo la fi lokan bale
6: mo bale ni olorun ma yanju
0: mi
6: aye ni
0: le
6: gbagbo ni
0: e ti eto e se oju oni ti yin e se o elo ta lo wa nbi e ti wole o
7: lo e ta ro
0: e mo seun
7: e ti jojo
0: e mo seun
7: olorun to fi adura yi gbogbo jabe si pada adiana ti koro mu bi awon kan mo ro pe adura o adura o adura gbe mi o gbogbo be se se mo nko mara o
0: adura gbe yi adura gbe mi na ami o
7: ke ti be se lati ma je
0: e se oju mi ti
7: e
0: se e se e se e se e da gbon telo mi no so hello ta lo wa nbi
8: hello e ku eto
0: e mo seun ami ase Edumare
8: baba fresh ni lati ayegun leyo koso koso estate
0: oye dasi
8: teri olorun to daye gan o gbe adura kale lati fi jagun ninu aye ta wa ko si nkan kan to wi o ni e ma gbadura lai sinmi ati lai sare adura si ni damu mi ni gbogbo eda te ba ti ri ti o gbadura ati goke ola yo le die to ba de ri gun awon ti o jabo ti duro bi won ti ri pe ko ni bulletproof lara
0: ko ni bulletproof
8: olorun dakun gbogbo adura ta ba tin gba olorun dakun ma mu wole
0: ami ase o ami
8: bi ota o ba ti wa pe eni kokan wa tori pe olorun ni down lori ota o ni down lori eni tin se dada na so sugbe esan in be lodo re
0: to
8: san kaluku gbogbo bi ota wa le ma gba fun wa te yin ten ti se nle se radio atawa ta n gbo na atawa ololufe lagelu fans club lapapo ati gbogbo awon eyan wa gbogbo bi ota ba ti duro titi n gbadura le wa lori ilẹ̀ kọ́ lánàá kó gbé wọn
0: mi. Àbí àṣẹ o, àmì.
8: Ọlọ́lá
0: ilẹ̀ abilẹ̀. Ẹ ṣe ojú òní tì yín, ẹ jẹ́ agbọ̀n tẹ́lómi ní oṣù kágbé kankan yìí ká fi káàdì ẹ̀ ńlẹ̀. Ẹ lóòótọ́ ló wà ń bí yìí.
9: Ẹ ló ọmọlúwàbí.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
9: Ọ̀pọ̀lọpọ̀ kò ní jọba.
0: Àmì àṣẹ pàápàá.
9: Àwa ti ń gbọ́ àìlè gbọ́ yín mọ́, Ọlọ́run ló ṣe ti ibẹ̀ lágbára
0: Ọlọ́run.
9: Iléeṣẹ́ lágídí náà nílẹ̀ yóò máa tẹ̀síwájú. Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of Electoral Academy.
0: Ó yẹ dasi.
9: Bẹ́ẹ̀ wo, àdúrà dídá múmọ̀ ni. Àdúrà dídá púpọ̀ jù. Ẹ kọ́lọ́ kó gbọ́ àdúrà gbogbo wa wá ni, kó má dúra wa lọ ní àṣẹ.
0: Àmì àṣẹ Dùmarè.
9: Àní ṣe lágbára Ọlọ́run, àní ṣe sọ.
0: Àmì àmì
9: ẹ
0: ṣe ojú òní tí. Mo rí Tajudeen Adesina Ade Ọ̀sun àmọ́ náà darapọ̀ mọ́ àwọn kíwà kó ètò láti Wesley College ẹ̀ sí ojú òní tì yín. Adéwùmí Kasim Adékas ẹ̀mọ̀ ṣe láti New Garage. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí Ọmọkúrè ẹ̀ sí ojú òní tì yín. Àlàbá Adénìkẹ́ ẹ̀ sí ojú òní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ láàárọ̀ ìmọ̀ rírì yín ojú òní tì yín o. Ìyá Ọpẹ́ Oníbrẹ́dì láti Cooperative Ògbéré di Ọ̀sán Ìbàdàn. Ẹ ṣe ojú òní tí yẹ kú gbogbo ògùn abẹ́ sí máa ń tún ni. Ẹ ṣe ojú òní tí yín, God bless you. So, mo ti sọ yìí, mo dúró ná láàárọ̀ yìí. Kí n lè ba láǹfààní àti tún sọ míì fún yín ni o. Èyí tí mo ti wá sọ wà yìí ò ẹ̀ẹ́dì yìí mú ṣinṣin o, torí pé yóò padà wúlò fún yín ni. So, Adékúnlé Yusuf lorúkọ tèmi lẹ́ẹ̀kan sí ọmọlúàbí pèdèpèdè yín náà rèé. Pèdèpèdè ni mí láwùjọ àwọn elédè ń bí ẹ ti ń fi èdè pípé gba èdè lọ́wọ́ elédè jẹ̀bi èdè. Ó wu ni ká jẹran pẹ́lẹ́nu àmọ́ òfọ̀nà fún ni òní jẹ́ làárọ̀ yìí. Títí ọjọ́ mẹ́jọ tèmi àtúnyún yóò fún láǹfààní àti máa pàdé ńkọ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣe nǹkan o, làbúrò nìyí ṣe ó dìgbà kan náà.

0: Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúà fún gbogbo wa pátá lórúkọ Jésù. A ò ní dá padà sẹ́yìn. Àìmọye ló ti sìn gbàgbọ́ lánàá, ṣùgbọ́n tí a dá padà sẹ́yìn. Bíbélì sọ pé ajá rẹ̀ padà sínú ebi, ẹlẹ́dẹ̀ sínú ẹrọ̀fọ̀ nínú amọ̀. Mo gbàdúà àánẹ́ dá padà sẹ́yìn. Ẹni tó dá ayé àti ọ̀run yóò mú wa dúró. Lórúkọ Jésù yóò dì wá mú. Títí tí ó fi di ọjọ́ alẹ́ wa, nínú Jésù a ò ní padà sẹ́yìn. Mami ẹ̀yin ni mò ń bá wí. Títí tí ó fi di ọjọ́ ayé wa, lórúkọ Jésù a ò ní padà sẹ́yìn. Ogun tí máa mú èèyàn dá padà sẹ́yìn, lórúkọ Jésù ogun yẹn kò ní jà wá. Gbogbo ẹni tó ń sàmí, ogun tí máa sọ ní dá padà sẹ́yìn, lórúkọ Jésù ogun yẹn kò ní jà wá. Mo gbàdúà o, ìlérí àti májẹ̀mú Ọlọ́run ó máa ṣe fún ayé wa. Ẹ̀yin ni mò ń bá wí. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run ní rere ó máa ṣe fún ayé yín. Ẹni tó ń jẹ́ èmi ni. Ẹni tó bá Mose pàdé ní Exodus chapter 3, orúkọ rẹ̀ ni mo lò. Ó ní èmi ni lórúkọ mi. Lórúkọ Jésù, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ṣàánú fún yín. Gbogbo ẹ̀dá tó ń sàmí, ẹni tó ń jẹ́ èmi ni lórúkọ rẹ̀, ó ní mo wá sọ́dọ̀ yín. Lọ́sẹ̀ yìí, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ràn yín lọ́wọ́. Nínú ìwé Second King ní chapter 7, verse 1, a rí èmi ni sí oúnjẹ èmi ni. Ó sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria. Ní ọjọ́ náà, ó ní oúnjẹ tí wọn ò ní. Ó ya mùrá tó wá pọ̀ rẹpẹtẹ. Gbogbo ẹ̀yin tẹ́ saláìní lọ́nà kan àbí lọ́nà mìíràn, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ṣàánú fún yín. Níbi tí a ti ní kò sọ́nà, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa lànà fún yín. Ẹlẹ́ẹ̀kejì nínú ìwé Luke chapter 7 ní verse 14, èmi ni tó ń jẹ́ èmi ni, ó fọwọ́ kan àga pósí.
1: Ó sì wá. Ó sì fọwọ́ tó àga pósí náà.
0: Ó fọwọ́ tó àga pósí.
1: Àwọn tí wọ́n sì rú dúró jẹ́.
0: Àwọn tí a ń rú pósí dúró jẹ́.
1: Ó
0: wí pé.
1: Ọ̀dọ́mọkùnrin.
0: Mo wí fún ọ. Dìde.
1: Ó
0: kú inú pósí dẹ́ dìde jókòó.
1: Ó bẹ̀rẹ̀ sí ní fọ.
0: Ó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀.
1: Wọ́n
0: wá fàálẹ̀ ìyá rẹ̀ lọ́wọ́. Ẹ̀rú wá ba gbogbo
1: wọn.
0: Wọ́n wá yin Ọlọ́run lógo pé. Wòólì ńlá ó dìde láàrin wa àti pé Ọlọ́run wá láti bá àwọn èèyàn rẹ̀ wò. Ẹnìkan ń ṣàmì lórúkọ Jésù, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa gbèjà yín jà. Èmi ò máa ń tó ti kú nínú ìṣẹ̀dá yín. Èmi ò máa ń tó ti kú nínú ayé yín. Màmá yìí sẹ́ máa ṣàmì gbogbo ohun tó ti kú mọ́ yín lọ́wọ́ láàárọ̀ yìí ní orúkọ èmi ni tó ń jẹ́ èmi ni. Ohun gbogbo tó ti kú mọ yín lọ́wọ́ ó yá kó gba ìyè láàrọ̀. Mo bá a dẹ̀dá sọ lórúkọ Jésù, gbogbo ohun tó ti kú mọ yín lọ́wọ́ ó yá kó gba ìyè báyìí. Ó yá kó gba ìyè. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́wọ́ ní ìlú Apatẹrẹ. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number 1, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number 1, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number 2, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè ní mọ wọ̀ nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè ní mọ wọ̀ ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kàn bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ̀ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago 9 sí aago 12. Ó máa ní agbára. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀. A ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Mo sọ tẹ́lẹ̀, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ṣàánú fún yín. Èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa mú ẹ̀gàn yẹn kúrò. Èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa gbé yẹn sókè. Ní ọjọ́ kan emene to nje emene nenu owe Luke chapter 13 ne verse 10 obene kan be nbe bibeli so pe o ti tetan
1: o si nko ni ninu synagogue
0: yesu nko won no synagogue o nko won
1: sikiesi nko won ni be
0: eh
1: so ni eme ilera
0: emi ailera
1: ati oju meji ni logun
0: eyo
1: eni to ti tetan
0: odun meji de logun 18 years lo fi bend ah aye maneka o mo gbadua gbogbo eyin ti aye ti te ogo yin mole aye raye gbeja yen ja ti o ti tetan
1: ti ko le gba ara re soke bi o tun
0: bi o se o le gba ara re soke bo se wu ko se
1: nigba ti jesu ri
0: nigba ti jesu
1: ri
0: o pe sodo
1: o wi pe
0: obirin
1: yi atu osile
0: atu osile lowo ailera
1: re
0: o fowo re
1: le
0: loju kan na
1: aso di titọ
0: o yin olorun logun iwo to ba nigbagbo nibi to wa boya ko gbe owo re le radio nibi to wa yi mo ran oro olorun lati bi bayi oro re ki tase ako wi pe o ran oro re o mu alarada o gba won ku ninu iparun won gbogbo en to sami nibi te wa loruko jesu e gba iye bayi gbogbo en to sami nibi te wa loruko jesu e gba iye bayi gbogbo eyin eyan to n gbo mi to n sami lona jijin re e gba iye bayi lati oni lo ohun gbogbo ti aye ti gba lowo re o ya ada pada bayi gbogbo eyan mo nawo mi si yin ninu emi lati bi ti mo wa yi mo ba eleda yin soro e gba iye pada emi ni to nje emi ni oni ki n so fun yin pe ohun gbogbo to ti sonu a ma ada pada fun yin ohun gbogbo to ti sonu a ma ada pada fun yin emi ni to nje emi ni ninu owe Marku chapter 10 ni verse 46 to 52 Mark chapter 10 verse 46 won wa si Jericho e ma gbo o
1: pelu awon eyin re
0: en yo
1: ati opo awon eniyan
0: en yo
1: ba ti mi wa
0: foju
1: o ma
0: ti mi o
1: ma ti mi
0: o sagbe
1: nigba ti o gba gbo Jesu ti Nazareth
0: Jesu ni
1: o bere si ni ki pelu awon ara bi
0: be Jesu
1: iwo ma Davidi
0: o ma Davidi
1: saanu
0: fun mi
1: opolopo se ba wi pe
0: opolopo n ba wi pe o panu mo
1: ohun ki
0: gbe si
1: be
0: iwo ma Davidi
1: saanu
0: fun mi
1: Jesu si dese duro
0: o dese duro
1: o si pase pe ki a pe wa
0: o wi pe
1: e po afojuna
0: won pe afojuna won wi pe
1: tujuka
0: dide
1: o
0: n pe
1: o si bewu re sonu
0: o bewu re sonu
1: o si dide
0: o dide o
1: to
0: Jesu
1: wa
0: Jesu dan o wi pe
1: kini
0: wo n fe
1: ki
0: n se fun o
1: afojuna si fun pe
0: afoju wi pe raboni kin le ri
1: ran
0: Jesu wa wi pe ma lo igbagbo re ti mu olada loju kan na
1: o ri ran
0: egbo oro oluwa gbogbo eyin te n gbo ohun oluwa nibi kibi te ba wa loruko Jesu o ya aye eyin ri ran iwo to ti foju ninu emi gbo oro oluwa laro yi aye re ri ran aye re ri ran aye re ri ran aye re ri ran aye re ri ran aye re ri ran aye re ri ran aye re ri ran aye re ri ran gbogbo ohun to ti fọ loju inu aye re o ya ko gba iriran emi ni to nje mi ni lo ran mi si yin o loruko Jesu o ya ko gbe o
1: dide
0: laaro yi emi ni to nje mi ni lo ran mi si yin o ya e gba ira pada laaro yi emi ni to nje mi ni ran mi si yin o ya ona ko la fun yin inu owe John 21 o ni ati ri emi ni to nje emi ni to ti mu ina jade lati inu omi mo ran loni mo lo agbara re mo lo majemu re mo lo ase re emi ni to nje mi ni o ya ko gbe yin dide laaro yi ni John chapter 21 lati ri emi ni to nje mi ni o lo ba awon omo eyin lati verse 1 to verse 80 e gbo nti bibeli so
1: leyin ko won yi
0: en yo
1: Fọ́wọ́
0: mẹ́yìn
1: rẹ̀ lẹ́jọ́ kùtí bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló sì
0: fọ́nà ọ́
1: Simoni Pẹ́tẹ́rù àti Tọ́másì ṣé ọ̀gbẹ́ni Dídímù àti Nàtánẹ́ẹ̀lì ará Kánà ti Gálílì àti àwọn ọmọ Sébédè àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjì ìrànjú mọ̀ wà pọ̀ Simoni Pẹ́tẹ́rù fún ọ pé
0: èmi
1: ń lọ pẹja
0: wọ́n fẹ́ lọ pẹja
1: wọ́n
0: wí pé
1: àwa
0: gan lọ
1: wọ́n sì wọnú inú ọkọ̀ ní
0: òru náà
1: ṣùgbọ́n nígbà
0: tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́
1: létí òkun ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé
0: Jésù ni
1: nítorí
0: náà
1: Jésù wí fáwọn ọmọ ẹ̀yìn
0: pé
1: ẹ̀yin ọmọdé
0: ẹ̀yin ọmọdé sórí àwọn ọmọ ẹ̀yìn won lo peja leyin eku Jesu.

0: ẹ̀yin ọmọdé pẹ̀lú gbogbo wàhálà tẹ̀ ń ṣe ṣe lóúnjẹ kankan ń bẹ̀ wọ́n wí pé lóúnjẹ o ẹ wá máa gbọ́ sà jésù lẹ́ẹ̀ lóúnjẹ wọn ọmọ pọ́gà àwọn ló dúró létí omi ka bíbélì síwájú
1: ó
0: wí pé ẹ sọ sí apá ọ̀tún ẹ kí sà

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwákájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá ọ pàdé.
1: Aleluya. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ o. A máa dúpẹ́ fún àǹfààní tí ẹ tó fún wa ní ìkànnì. Ní òní ọjọ́ ìṣẹ́gun lórúkọ Jésù Kristi, mo gbàdúrà gbogbo àwọn tó gbàgbọ́ ní orúkọ rẹ yìí, jẹ́ kí ìṣẹ́gun wọn kó dájú nínú rẹ, kí ọ̀rọ̀ yìí kó sì fi ọ̀nà àbáyọ fún ọkàn wọn. Ọlọ́run gba ògo jálẹ̀ ká sì máa yàn ní orúkọ Jésù Kristi olùwàlágbàdúrà. Amen. Arákùnrin arábìnrin ìfẹ́, má ṣe gbàgbé o, ní oṣù takú Jésù tá a wà yìí, ọjọ́ 28 àti títí ó fi dé 28-30 ìyẹn Wednesday to Friday tí ó gbẹ̀yìn oṣù yìí. Òní ọdún takò Jésù bẹ̀rẹ̀ ní ilé ìjọsìn wa tó wà ní oríta dọ́là bus stop ní ògbèrè tí ó yà ní ayé gbà mí ní Ọlọ́ṣogbo Akànrán Ìbàdàn ní aago mẹ́wàá àti mẹ́wàá alẹ́. Jésù retí rẹ̀ fún ìgbàlà ìwòsàn àti ìtúsílẹ̀ ìwọ tó bá gbàgbọ́ ní orúkọ náà tí o sì mọ̀ pé Jésù pé ọ. Nítorí náà Ọlọ́run retí rẹ̀ yóò dára fún ọ bí a ti ń gbàdúrà àti àsìmọ́ra sílẹ̀. Jésù retí rẹ̀. À ń tẹ̀síwájú nítorí pé Jésù Kristo wà láàyè tí àwa wà sùn yìí. Ó ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀. Mo rántí láti kékeré tí mo ti ní ẹ̀kọ́ nípa Galatia orí kẹfà ẹsẹ̀ yẹn ẹsẹ̀ keje ẹgbọ́n tó wí. Mo fẹ́ kí gbogbo náà kó jọ mọ̀ kí a má ṣe tàn yín jẹ a kò lè gan Ọlọ́run nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni yóò sì ká. Ọ̀kan lára àwọn ẹsẹ̀ bíbélì tí mo tètè mọ̀ láti kékeré tí mo múnà mi dùn ìyẹn ni pé tó o bá fẹ́ tẹra rẹ jẹ nínú ìjọba Jésù Kristi tí a wà kò sí tàn jẹ́ ń bẹ̀ tó o bá ti rẹ ti ń tàn yàn jẹ kò sí nínú ìjọba Jésù. Má ṣe wòlíì bá ṣe àáfà ìbá ṣe pásítọ̀ ìbá ohunkóhun tó o bá wù kò jẹ kódà kọjá kọrin ẹnikẹ́ni tó bá ti ń tàn yàn jẹ kò sí nínú ìjọba náà. So Ọlọ́run gangan yìí tàn yàn jẹ nítorí náà ló fi jẹ́ pé ohunkóhun tó o bá ń ṣe ò jẹ́ yá ṣe bíi wípé sí Ọlọ́run ni. Mo rántí nínú ìgbésí ayé Mordekai ó ní àǹfààní ǹjẹ́ jẹ́ mọ̀ pé ó lè fún Ẹsẹ̀rì tí wọ́n pè ní àdá ó ṣeé ṣe kó kì í mọ́lẹ̀kọ̀ fún lóyún o gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ti mọ́ ṣe lákòókò yìí tí wọ́n ò ní ìrònú ọjọ́ ọ̀la fún ọjọ́ ọ̀la wọn. Pé ló fún lóyún ni ṣé mọ̀ pé ọmọbìnrin yẹn kò ní le di ayaba tí ò bá dẹ̀ di ayaba òun náà mọ̀ pé òun náà ti ṣe náà mọ́ ọ̀nà àbáyọ kí ni wọn náà fẹ́ di dínà fún ògo àti àyànmá ọjọ́ ọ̀la rẹ nítorí ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ẹ̀yìn olóṣèlú torí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè dínà mọ́ ọjọ́ ọ̀la yín ó lè dínà mọ́ ògo yín. Ẹsítérì lọ́wọ́ di ìyá ayaba Ẹsítérì náà lọ́wọ́ mú kí ògo Mordekai kó tàn tí Mordekai náà fi táàyè fi gbà láàfin. Nítorí náà Ọlọ́run ń retí ìwọ náà jòjẹ́ mọ́ nùwé Genesis orí ìkẹjọ ẹsẹ̀ 22 ó wí pé wọ́n ìgbà tí ayé yóò wà ìgbà láti gbìn àti láti kórè kò lè dẹkùn. Kí ni tó ń gbé lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ̀ ń gbé àdúrà mo gbàdúrà pé kò rí àdúrà ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká fi òtítọ́ sí àwọn àránṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ ká fi òtítọ́ sí gbogbo àwọn olóṣèlú wa ẹ̀jẹ̀ ká fi òtítọ́ sí torí nǹkan tá a bá fúrúgbìn òun láǹkà o ìwọ́n tó wà nípò kan tàbí mìíràn láti túntọ̀ láti darí àwọn ọ̀dọ́ tí ọ̀nà ìpa ṣùgbọ́n tó ti torí òṣèlú tó ń darí wọn sínú igbó gbogbo rẹ̀ náà ló lẹ́sàn lórí pé nǹkan tó bá fúrúgbìn lónìí bóyá lọ́jọ́ ọ̀la rẹ nígbà tó lè gbápá àti gbẹ́sẹ̀ mọ́ fún orílẹ̀-èdè ó ṣeéṣe kó ká o. Mo gbàdúrà pé òní ka ibi torí náà mo fẹ́ gbàdúrà ohun kan pò jù tó gbọ́dọ̀ mọ̀ ni pé tó bá fẹ́ kọjọ́ ọ̀la rẹ ó dá gbọ́dọ̀ fàyè rẹ fún Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa tó gbàlà torí pé òun ló kú lórí ìjàgbélé tó tẹ̀ jẹ́rìí sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti ìràpadà gbogbo ọkàn tó bá gbàgbọ́ njó gbàgbọ́ bí mo fẹ́ gbàdúrà fún gbàgbọ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ó àti pé Jésù Kristì ti wá láti fi ìjẹ́ rẹ̀ pa àṣẹ rẹ̀ nítorí náà mo gbàdúrà fún lónìí bí o ti nílò ìgbàlà ọkàn kí Jésù Kristì kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọmọ kúrò nínú ẹ̀bi kó sì pa orúkọ rẹ̀ rẹ́kùnrin òun ikú kí a lè kọ orúkọ rẹ̀ sínú ìwé yìí àti kí orí ọ̀fẹ́ kó lè bí sínú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni bí àtijọ́ múra kájọ délé ológun bí àtijọ́ múra kájọ pàdé ní takú ti Jésù ọdún yìí léyìí tí a pè ní total restoration ìdápadà gbogbo ìkólọ rẹ ọjọ́ pẹ́ ní orúkọ bàbá màá
0: dùn. Iná yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣiṣẹ́ fún rere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803581765 tàbí 0805106331 ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email theofevenatahoo.com WhatsApp 0803581763535.

0: Bẹ́ẹ̀ni, òun lè ti dọ́yẹ o. Tunnel of Fame Limited TOF kásòrò kábà bẹ́ẹ̀ ó ní yọ́mí èèyàn oríire lájẹ́bá gbogbo olórin gospel juju fuji hip hop tàbí ẹ̀yin fẹ́ ṣe soundtrack jingle production live performance podcast ewa bùkún session lọ́dọ̀ wa lówó tí ò gara. Ó yẹ tẹ̀lé mi ká lọ sí Tunnel of Fame Limited níbi tí wọ́n ti fi iṣẹ́ ìgbàlódé porin pọ̀ kójú òkú lá ní kékeré tí aráyé. Bẹ́ẹ̀ lè sì tún lè ṣàbẹ̀wò sí TOF Iye Baba Shop níbi tí àti ìbáni gẹrun lọ́nà tó ṣàrà ọ̀tọ̀. A wà ní Lamade Shina Junction, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ lè pè sórí 0906-625-0854. Bẹ́ẹ̀ lè sì tún lè búùkù fún session àti tí ẹ bá fẹ́ ṣerun lórí TOFmedia.app. Tunnel of Fame Limited TOF. Débẹ̀ lónìí, kò ṣe rí ọ̀rọ̀ wò.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813 885 5300.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Sidequest project in Nigeria ko ri alailegbe wodu ayewo ju afẹ se oju lo bara pataki ni ran eda be yan ba wa toju ri ofun lalafia adabi kiloluwa re gbaye fun idini yi ti Christian Blind Mission CBM pelu ajosepo eleta a institute ibadan se sagbekale ayewo ton ti toju oju afẹ fun to mode tagba ti won ni ipenija oju nibe leti nu ana bayo afẹ kuro lowo eyikeye ipenija oju ton ba yin finra koda koja cataract tabi eyikeye ise oju ofe layewo ofe ni diji oju itoju oju to fi mo ise abẹ irorun lo bade la ifi tojo ori se
4: gogo ona lo jasi ayeye ile ibukule layeye nbadan ni wednesday ose yi october 14 2026 ni biti oloye iyafin tawa kalitu sarafa din ali are omo iyalode ibadan yo ti gbalejo side quest ati letter a institute eleta academy ibadan ago meso aro layewo ju ofe yo ma bere
3: fun ekunrere alaye e pe 08033900943 tabi 08039135210 oju labara.
5: Madam, ṣe run mi na le nṣe abẹ fi mi wo YouTube. Ṣe data ti gbọpọ to yen ni? Irun ti e fe ṣe gan ni mo fi data MTN o yato ko lori YouTube. Pẹlu 400 naira won fun mi ni ipe ofe fi iṣẹju meje ati data 600 MB.
6: O le fi card 104 naira je igbaro ipe iṣẹju meje ati data 600 MB fun ojo meji. O si le je anfa ni ipe iṣẹju medogun ati data gigabyte meji fun ojo meta gbeko lori card 800 naira. 31214# lati je igbadun MTN o yato loni.
7: Lagilu FM 96.7 Edoki Iroyin.
8: Aki yin ka bo pada tori ari ojo musoloku eri pe awon ise yin ti nbe waju wa odidoro agbodo je tori eran wa nse ni eyin na ti gbe todo ti yin wa a la nfani ati ba yin je ise yin daada e ja bere iroyin ohun ni rabati gan ati ni regede fin pelu ba se ngbo wa te tun wo wa ketekete kan ni bandore Facebook ti lagelu e te soju e be ba ti te si bo se nlo ninu kulu gbo sa fe fe fun ti aro to ni le mo ri o eni ti se alakoso fun olulu lewa ilu Abuja iye se un wike lana ti se ojo aje Monday no lo fowo idani loju oro soya lori oro ito edibo ati ipolongo ibo to fi mo ibo gangan fun are Bola Ahmed Tinubu wi pe ohun so ohun si ntenu mo eni ti o ba gbo ko so fun eni to ba gbo ko so fun eni ti o gbo eni ti o ba wa ti igbo ko tun tati bele je daada ko gbo daada oni se ari eto edibo ati eto ipolongo ibo e ti o waye ni olulu lewa ilu Abuja eseyun leni ni ipinle Rivers ese yen ni meji saju eto edibo gbogbogbo lodun 2027 ohun ti fi ara awun je ogagun agba fun ipolongo ibo iyen ni olulu lewa ilu Abuja ati ipinle Rivers o lana lo si yojo oro esita lasiko to nse ipade papo pelu awon omo egbe oselu All Progressive Congress ati People's Democratic Party ni olulu lewa ilu Abuja lati le je ki won mo ibi ti nkan gbede duro ati bi ti nkan gbe nlo o lori imura sile eto edibo fun odun 2027 ibi ti won gbara dide won ni ipade ohun ni won ti ri gbogbo awon omo egbe oselu PDP ti won je oludije sile igbimo asofin ye ni olulu lewa ati ni olulu lewa ilu Abuja ati awon ti won je omo egbe oselu APC lo sile igbimo asofin ni olulu lewa ilu Abuja eleyi ti won tun bere lati je ki won ni ki are orilede wa Nigeria re Bola Tinubu ko tun wole fun sa keji ni bi ipade ohun ni wike tin so fun won bi pe se mo nti a wa se ni bi ipade yi won na won o mo oni e seun e je ko n salaye fun yin se ari eto idibo to nbo na na lodun 2027 awon o mu lere o papa julo fun atileyin fun are Bola Ahmed Tinubu gbogbo atileyin ohun lo nse pe ipade wi pe kini ona ta fe gbegba toro ohun ti se tan lati le waju ogun eni ba si fe le waju ogun koni sojo o ohun to ohun si nbere to ohun fe lowo won ni ki are Bola Ahmed Tinubu ko pada si ori apere gege bi are lolede wa Nigeria ori se ro bo nse wa gege bi omo ogun olulu le wa ilu Abuja ohun lo nduro nbe e mo mi kan ipinle Rivers to je ipinle to ohun gaga to ohun ti wa e wo e gbagbe yen ohun duro gbangba gbangba sibe o ohun wa laita kan si ipinle Rivers ohun fi ese keji si olulu lewa ilu abuja bi nkan ba tin sele pelu eto edibo lati gbe are wole lolulu lewa ilu abuja be na no se mo sele nipinle rivers oni gbogbo awon eyan ti ohun si pe yi te lanfani ati wa ki kaluko lo re mo gbaradi tori ise ti ya ise ya na nu ni won ni gbogbo awon ti won je ti awon eyan mo to je adari ti oro egbe oselu apc kan gbogbogbo ati oro egbe oselu pdp ati awon ti won je alaga ninu egbe oselu mejeji ohun to fi mo awon ti won ti je senator yi ninu egbe oselu mejeji atawon ti won wa ninu opo lowo lowo bayi fun ilegbimo asofin ati ekini ati keji ati awon ti won je adari ni gbogbo ekun libo mefefa ti nbe ni tibutoro olulu lewa ilu abuja won ni gbogbo won patapata ni won duo wangwa ti won si peju pese sibe to si nsalaye fun won ni bi oro gbede duro o lori igbaraji won lati je ki won mo bi pe ko si nkan meji ti awon se pe pade du ti oro are Bola Ahmed Tinubu lo ise ti kan won o won gbodo sojo won gbodo kaare to ba ti ri ohun waju ki okan won mo bale bi pe ko bewude tori gbogbo ona lo won fi le waju ogun eni ti o wa koju ogagun ni waju ogun won ni on to won o mura pelu ipo to hun wa to si gbe ohun si ohun o gbodo teti o ohun o si gbodo so bi pe ohun fe sojo fun die yi gbogbo eyin ta pe si pade e mo sojo e mo mu ikan saju eto edibo to bo lona lodun 2027 ise ti bere didu si losun osu
9: leyin bi o se dabi en pe ikorajopo awon ti o je omo egbe oselu alatako ati awon adari won nile Nigeria lati gbe oludije dupo are yokan dondo kale lojuna ati le koju are Bola Tinubu ninu eto edibo are ere ti o waye lodun 2027 to se wa di wipe gbogbo igbiyanju awon egbe alatako yi ni nja si pabo iko kan eleyi ti o je ti agbarijopo egbe awon mo leyin Christi ni ile Nigeria ta mo si Christian Social Movement of Nigeria CSMN oni o mo tun ti bere igbesi otun leyin ti o ti fi iwe ipe ranse si awon ti an je oludije dupo are metala ti an je omo leyin Christi ni ile Nigeria ninu eyi ta tiri Peter Obi Seyi Makinde ati Donald Duke pe ki won mo bo ninu ipade alagbara kan eleyi ti awon fe ki gbogbo won o jo se lati le panupo gbe okan kale laarin gbogbo won ni imura sile eto edibo apapo 2027 ama bi won se nse leyun ti o si ti bo oju e oni komi eleyi ti ohun bere si se agbeyewo bi nkan ti se nlo laarin awon egbe oselu alatako ati bo je wipe won o le daduo ni isokan eyun iko ta mo si grassroots mobilization initiative eleyi ti won ta mo si GMI lana un lo nwa so oro eleyi tori gege bi oju woye re wipe ipinya ti nbe laarin awon egbe oselu alatako lorilede Nigeria ati ibo to se se ko pin ni ilana ti elekun jekun ninu eto edibo apapo ti nbo yi o se se o ko je pe oni oran are Bola Tinubu lowo lati yanyo lati tun bo si ipo are lekeji lodun 2027 iko na eleyi ti o fi atileyin re han fun are Bola Tinubu lati bo sipo lekeji kosa so di mimo wi pe se ri bi awon egbe alatako lorilede Nigeria se kuna lati jo se ajosepo ki gbogbo won pa eyopo ko ho susu lekan na oni eleyi o le se akoba o fun ki enike ninu won se aseyori to je pe nti o mu wa na ni pe eni ti han pe awon jo fe doju oruko ninu eto edibo eyun are Bola Tinubu yo tun gba eyin yo tun fi yo mo won lowo o koda igbakeji are ile Nigeria Kashim Shettima lo na se ipade alagbara kan to je alatilekun mo rise pelu awon gomina ipinle kan tele ri ni orile ede Nigeria ninu eyi ta tiri gomina ipinle Kogi tele ri Yahaya Bello gomina Jigawa tẹ́lẹ̀ rí Abubakar Badaru àti ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n ti ṣèjọba rí nílẹ̀ yìí tó ń ti àwọn mínísítà pẹ̀lú àwọn ẹ̀kan òṣèlú nínú ilégbèé ààrẹ eléyìí tó wà nílùú Abuja ikọ̀ náà ó ní wọ́n pé wọ́n kéde wípé àwọn tí wọ́n jẹ́ adarí rẹ̀ ní ẹkùn àríwá lábẹ́ àsíá ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní ẹgbẹ́ àwọn èèyàn ẹgbẹ́ tí ń darí àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Tinubu ní ẹkùn àríwá National Directorate of Arewa for Aṣíwájú Movement wọ́n ní ńgbà àwọn ògúnlẹ̀ ọwọ́ déédé aago mẹ́rin ìrọ̀lẹ́ lánàá òní ògúnlẹ̀ síléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tó yìí jẹ́ pé tààrà òní wọ́n lọ sọ́fíìsì igbákejì ààrẹ ní nílùú Abuja wáyò àsìkò tí wọ́n débẹ̀ sí Shettima sì ń bẹ̀ nínú ìpàdé kan eléyìí tí òun ti bẹ̀rẹ̀ láti ọwọ́ aago méjì ọ̀sán nígbà tí àwọn ikọ̀ ọ̀hún ti hàn fi dé ìpàdé eléyìí tí Shettima ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀hún ó ní ó ń ṣe pẹ̀lú ẹnìkan eléyìí tí òun jẹ́ alákòóso ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fún ọ̀rọ̀ ìdàgbàsókè ohun ọ̀sìn ìdí mẹ́hà àti ẹni tó náà tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ àwọn àtúnṣe ọ̀rọ̀ ètò ọ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ bó ti ṣe làákalẹ̀ nínú ọ̀jọ̀gbọ́n Àtáìrù Jẹ̀ga tí gbogbo wọn àti àwọn ìkan míì tí wọ́n jọ wà nínú ìpàdé ọ̀hún bẹ́ẹ̀ bá gbàgbé Jẹ̀ga ló jẹ́ alága àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí INEC ṣùgbọ́n tó jẹ́ pé ìdí tó fi wá sínú ìpàdé eléyìí tí wọ́n wá ṣe ọ̀hún ní ò tètè hàn sí àwọn aṣojúkọ̀ ìròyìn eléyìí tí gbogbo wọn tí wọ́n parojọ síbi tí ìpàdé ọ̀hún ti ń wáyé ṣùgbọ́n ìpàdé tí wọ́n ṣe náà ò ní pé ó dàbí ẹni pé Jẹ̀ga kan wá láti wá ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ sí igbákejì ààrẹ àti ti ààrẹ ilẹ̀ yìí gangan ni o ṣùgbọ́n àwọn èèyàn ń garùn pé ǹjẹ́ kì í ṣe pé ìrìn àjò àti jẹ́ kí iyọ̀ kó dun ọbẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ní 2027 òun lè yí bí.
8: tó látàrí bí ètò ìdìbò ṣe ń bẹ̀rẹ̀ láti àsìkò yìí lọ lórí ètò ìpolongo ìbò tí ó sì wáyé lọ́dún 2027 tí ìgbáradì eléyìí tí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti ń ṣe ó ń kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wọ́n ní nǹkan tún bẹ́yìn yọ o ọ̀rọ̀ bábò míì yọ níwájú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó fìdí kalẹ̀ sílùú Jos ìpínlẹ̀ Plateau lọ́jọ́ ajé Monday lánàá lórí

0: síbẹ̀. Christ Apostolic Church, Mountain of Fire and Prayer Ministry, lápapọ̀ la ń ṣèrántí ọdún karùn-ún tí wò ní olókìkí àgbáyé ni. Bàbá wa nínú Olúwa, Prophet Sam Olú Adéfẹ́ JP, his ambassador, ti fìdà lílẹ̀ lẹ́sẹ̀ Jésù. Bá a ti ṣe wá ń ṣèrántí àti ìdúpẹ́ ọdún karùn-ún tí bàbá ti sùn nínú Olúwa. Bá o ti ṣe máa fi májẹ̀mú ìpè tó dúró ṣinṣin gbàdúrà. Láwọn ẹ̀rí gbàǹkó gbàǹkó dẹ̀ máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ gbàdúrà. Ká dẹ̀ tún jọ dúpẹ́ papọ̀. Lọ́jọ́ Saturday 17th oṣù kẹwàá October ọdún 2026 yìí, The Christ Apostolic Church, Mountain of Fire and Prayer Ministry, tó wà ní 10 Bamigbade Street, Orelopin Bus Stop, Sunbay Old Ife Road, Ibadan. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Àwọn ẹni àmì òróró tí Ọlọ́run máa lò ni Prophet I.O. Faleye, Reverend S.O. Aremu, Baba Delight, Prophet Isaiah Aladeolu ọmọ Wòlíì, Apostle Elijah Akintunde. Ọlọ́run sọ bẹ́ẹ̀ ló máa kọrin. Ìpè Ọlọ́run Prophet Sam Olú Adéfẹ́ JP ṣì ń fọrùn síbẹ̀. Jésù ń retí gbogbo onígbòjìpò ẹ̀dá. Oore pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ̀rí ẹ̀ ó máa jẹ́ ìpè mi pẹ̀lú ẹ̀ lórúkọ Jésù.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy.
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
6: Ọ̀rẹ́, àfàìmọ̀kó máa já wọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. Kára ó máa ta mi bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa bí àsì kapsu ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ, nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara, tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boste Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́, tàbí nọmba 30 Adekoya House, Anfani Road Roundabout, Ring Road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
7: Madam, ṣé irun mi náà lẹ́ ń ṣe abẹ́ ìfimi wo YouTube? Ṣé data ti gbọ̀pọ̀ tó yẹn ni? Bí irun tí ẹ fẹ́ ṣe gan-an ni mò ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube. Pẹ̀lú 400 naira, wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB.
8: O lè fi káàdì 104 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì. O sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira. 3 1 2 1 4 #. Láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.

0: aṣalábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́: Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdojúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Lagilu FM 96.7.

0: Ẹ jẹ́ fẹ́ yọkàn yìí kí n fi máa parí ẹ̀. Build loan deduction directly into your weekly or monthly operational budget to avoid default and protect your business credit score.
1: Yẹ ni pé tó bá jẹ́ pé tẹ́jọ́ láde òní pé ẹ mọ̀ dáwó padà lóṣooṣù ẹ̀yẹ mọ́jú dìgbà tó ṣùgbọ́n bá parí ẹ build ẹ̀ débi pé ẹ lè mọ rówó yẹn tẹ́ san padà lóṣù ẹ tètè mọ yọ́ tó bá ti ń di ọ̀sọ̀ọ̀sẹ̀ every week.
2: Ní ọ̀dà.
1: Ṣẹ̀ríngbà mi láti yọ ojúlówó owó. Owó kìsì kò nu okòwò gbà mí a máa ro olókòwò la.
2: Fọ́nrán fẹ́ bí lè rí ọ̀rọ̀ kan.
1: A máa ro wọn la.
0: Ẹ wo, mo ń wò pé báyàwó èèyàn mi kan ó sẹ́ndì mẹ́sẹ̀jì méjì mẹ́ta tí wọ́n kàkẹ́ mọ́ ni wọn ni tí mo ṣèlérí wọn mo ṣẹ nígbà tá a sì ti rí ọmọ tí ọmọ tọ́wọ́ mi gan nínú mi létí pé ẹ jẹ́ máa lọ ẹ máa ṣèlérí ẹ máa káńtẹ́lẹ̀ fẹ́ tẹ́lẹ̀ fẹ́ kà. Ẹṣẹ́ àríjẹ́ yẹn bá ti ń san díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ ti ń kojọ́ bì kan lọ́sọ̀ọ̀sẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó bí di parí oṣù sangiri ti báyìí náà ni kò yé yín owó díẹ̀ lẹ́ẹ̀fi kun lẹ́ẹ̀bà san gbèsè yín. Ẹ jẹ́ máa lọ torí mo tún ń láti lọ máa prepare láti padà wá tó bá dáàjìn. Tó bá dáàjìn yẹn mo fẹ́ sọ tí wọ́n ń pè ní politics and politicking.
2: Ní ọ̀dà.
1: Àtàwọn nǹkan mi ta ìgbàlẹ́gbẹ́ ẹjọ́ dáàjìn gbogbo àtàjọ láǹfààní àti máa pàdé á ní pàdé ayọ̀ akin yẹmi ńlọkọ tèmi jẹ 08032954191 ọlágbìnrin abiodun beside maternity alayande sangote anko irua ọ̀dà ẹ ṣe mo dúpẹ́.

0: àwọn ni wọn láǹfààní àti jẹ owó tó ṣe díẹ lọjọ Friday ṣe bi abi lọjọ Friday mo ti láwọn èèyàn méjì ń bí báyìí ẹ wá sọ nípa kanṣẹ láàárọ àwọn èèyàn méje ni ó tún gbọpẹ o 7 people tó tún máa gbọpẹ láàárọ yìí *347*1004*2#. Ìwọ náà kúkú ń gbọ́, òun gbọ́ testimony, òun gbọ́ bí gbogbo ẹ ṣe ń lọ. Èsè ń tọ́ gbọ́. Nítorí ẹ̀ la sì fi ti àfipamọ́. La fi ń ṣe wípé àwọn tí wọ́n jẹ yẹn. At least kan máa wá once in a week. So that ẹ lè rí i pé àwọn tí wọ́n jẹ yẹn wọn kì í ṣe àǹjẹ̀nu o. Kò sẹ́nì kankan tó lórí méjì inú wọn o. Orí kan bíi tiyín náà náà ni. So kì í ṣe pé bóyá ìwín làwọn tó jẹ wọn ń ṣe wín wọn ń ṣàlùjẹnu wọn ń ṣe bọra. It's just like people like you náà ni wọn. Wọn ń ṣe kankan àtọ̀ sí wọn náà. Ẹsẹ̀ méjì ọwọ́ méjì orí kan náà ni. But time ni everything. Everything with times. Pẹ̀lú àsìkò ni nígbà kan máa fi wálẹ̀ náà ni. Àkókò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n láàárọ̀ ìwọ lọ́kàn láàárọ̀ yìí tó ọba wura rẹ̀ ràn. *347*1004*2# ni ó dẹ̀ gbé ẹ débẹ̀. Àwọn méjèèjì tó wà níwájú mi ẹjẹ́ bá wọn sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mélòó kan. Orúkọ yín sà.
1: Orúkọ mi ni Ṣẹ́gun Ìfẹ́ Olúwa.
0: Láti
1: Àpáta.
0: Engineering, okay. Engineering, elu leje.
1: 500,000
0: naira. Emale engineering, is it mechanical ni abi kini?
1: No, it's bus stop. We an engineering.
0: Furniture leyin se. Bus stop bi te wa yen engineering bus stop. Okay, furniture. Igba wo le ti yanju ka se.
1: Mo tin ta ti pe. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí n bá láàárọ̀ mo máa ń gbọ́ pé ẹni ká má relent. So èmi dẹ̀ máa gbẹ́nu sí gan. So wife mi náà wá sọ mo ní wife mi jẹ́ máa gbé ẹnu sí lọ. Torí téèyàn bá ń ṣe tíyàwó èèyàn bàbá èèyàn fọwọ́ sí ẹ̀rọ ni. Ṣùgbọ́n ó bá mi fọwọ́ sí. Òun gan máa sọ fún mi pé ìjọ kan náà ná ti máa pè wá. Ṣùgbọ́n bó ṣe wá pè wá yẹn. Tẹ́ ẹ ṣe sọ fún mi pé ṣé wife mi wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mo ní mo ti gbé wọn lọ sógun pa. Ìmídélé mo pè pé àti káàṣẹ ó ti pè wá o.
0: Wọ́n ti pè wá o.
1: Òun náà pariwo lọ́hùn. So inú ẹ̀ so dùn adúpẹ́ lọ́wọ́ níṣẹ́ lágelú.
0: Ó dàbẹ́.
1: A máa rògbè.
0: Orúkọ tiyín brọ́dà mi.
2: Ibrahim Lemi. Ibrahim Adisa.
0: Ibrahim Adisa Adisa Baba látayégún. Èlò lẹ́jẹ̀.
2: ₦1,000,000.
0: Ìgbà wo lẹ ti ń pilé kaṣẹ?
2: Ó ti tọ́jọ́ mẹ́ta o.
0: Ṣé ẹ jẹ́rí?
2: Ẹ jẹ́rí o.
0: Ṣùgbọ́n kí ló máa ń wá sí yín lọ́kàn? That's why you are going to play. Bóyá everyday lè ń play. Bóyá.
2: Mi máa ń fẹ́ ṣe nǹkan tó dá yàtọ̀. So if gbogbo kílọ́ọ̀bù tí mo ń tẹ̀lé gan-an ẹ̀kọ́ sẹ́ni ẹ̀ka tí ń tẹ̀lé Nàìjíríà èmi ni ká mo dá tẹ̀lé.
0: Èwo ni ẹ?
2: Crystal Palace rẹ̀.
0: Crystal Palace ni tíìmù yín.
2: Tíìmù tèmi
0: ń lọ látàrí sàá. Everybody ló ní right sí opinion rẹ̀. But àwọn nǹkan yẹn ò yé ọ̀pọ̀lọpọ̀. Wọ́n á máa sọ fún ẹnìkan pé kí ló tó fi ṣe nǹkan kan. Are you the one? Ṣé wọ́n lo ni mind ẹ̀ àbí wọ́n lo ni ìròrí rẹ̀ ni? Ní tó wu kálukú ni oníkíni? Ẹni tó ń support Aston Villa. So mo ní ẹni tó jẹ́ wípé tíìmù tó ń support ẹ kàn wọ́n pé kí ni tiẹ̀ pẹ̀lú tíìmù yìí bó ṣe wà nìyẹn. Like èyí ti pé sẹ́tìkì mọ̀ ń tẹ̀lé akọ́ ni àkìmọ̀ wọ́n sẹ́tìkì lọ́kàn o. Ebi n top àbí èmi mọ ọmọ tí mo rí ń bẹ. So up till now Crystal Palace ni. So ìbá wa jẹ́ ìyìn nìkan lẹ́kùn lé bọ́ọ̀lù njọ́ wọn bá fẹ́ gbá bọ́ọ̀lù ẹ mọ ọ̀ra wo nǹkan yín. Kí ọba sì ti tí wọn ọba so ẹ mọ wo nǹkan yín lórí.
2: Pàjọ́ta bá ti ní dìtì ìwọ̀n nìkan náà máa ń so wa.
0: Náà máa ń so yìí.
2: Wọ́n ti so wa nínú ọ̀nù yàrá
0: mi. Nù yà bẹ́ẹ̀ ni Ọlọ́run ọbẹ̀ nìkan nu jẹ́. Ó ti dá bẹ́ẹ̀. Ṣé ẹ jẹ́rí ṣùgbọ́n ẹ ríro pé àdáre pé ọlọ́jọ́ kan ṣàjọ kan.
2: Mo máa ń ṣá àwọn ṣẹ́ńjì kan kù sẹ́gbẹ̀ẹ́ pé.
0: Eléyìí ni ti káṣẹ. Ókè ẹ ti ẹ má kà wọn owó kan fún pé bọ́jẹ́ẹ̀tì tiẹ̀ rèé. So ọ wá kọ̀ wá wàhálà tiẹ̀ nìyẹn. Wàhálà tiẹ̀ nìyẹn. Ìgbọ̀nba tó wá ní òkè ó ti yé mi. Tactics ìyẹn tó ti fáwọn èèyàn ní tàjíkan nìyẹn o. Ẹ kàn yá sọ́tọ̀ pé bọ́jẹ́ẹ̀tì tiẹ̀ rèé. Bọ́ bá ṣe wọ̀ ọ́ ṣe.
2: Tí ó bá ṣe wà á gbé kò lè gbé.
0: ko le gbe ohun yen niyan. That's the statement, that's the point. Gan ko le gbe adie rana ke se ohun aje gbe mo ba gba ti ka se si n te si waju ti se po ti stop ko le gbe e ma ti follow for fire nti enu so ti wole ni
1: ko ti mi ti
0: so ti wole ni
2: ni
0: ti wole one draw fun ke wa fun interview ni after te ti pari nsin gba te ba fi de e le ti rin 5 minutes yo wole avun yan kasi nbi yo ke se kasi o eh eh avun yan kasi won ma se transfer ni o eh eh ko se jenu e ti free ben ida ke take care now e je ka pada so

0: ẹjọ́ mo wá ní à bàbá mi mà lọ máa sọ̀rọ̀ yìí mo
1: tún wọnú ṣọ́ọ̀bù mi lọ mo tún gbọ́ lọ ara ni.
2: Bàbá bàbá yín bò ó.
0: Láti láti lú ni.
2: Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí mà.
0: Ẹni Ọlọ́run mọ̀ ni.
2: Ẹni Ọlọ́run mọ̀ obìnrin pẹ̀lú ẹni Ọlọ́run mọ̀ 5 and 6 ni. Àdúgbò wo ni? Àdúgbò wo ni?
0: Láti Akẹ́jẹ ni Odò ní Eléwó Ìbàdàn.
2: Ok, ìgbà wo lẹ ti ń pè kàṣẹ?
0: Láti láti àná.
2: Ẹ̀mí ló lẹ ti jẹ? Ẹ̀mí ló lẹ ti jẹ? Ẹ jẹ rí.
0: Mi ò jẹ rí. Mi ò jẹ rí láti fún mi lọ pé máa jẹ.
2: Ẹ ti wá dé ṣọ́ọ̀pù báyìí. Ẹ ti dé ṣọ́ọ̀pù láàárọ̀ yìí.
0: Ṣọ́ọ̀pù ni mo wà.
2: Kí lẹ̀ ń tà?
0: Oúnjẹ ẹnu ráìsì ẹwà ọ̀pọ̀pọ̀ ni
2: mo ń tà. Ọ̀dà ẹ má jẹ́ ń gbà yín lákòókò. Congratulations ẹ̀ 200,000 naira lè jẹ.
0: Alhamdulillah.
2: So customer care máa pè yín o, wọ́n á béèrè account details yín. Ẹ ti gbọ́ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ pàjọ́ ẹ̀dẹ́ sórí 250. Gbẹ̀ngà ó yàtọ̀ tó wá gbé yín débẹ̀ lórí ti Bámitò ti àárọ̀ Tuesday 080 ló bẹ̀rẹ̀ eléyìí ó parí pẹ̀lú 1419.
3: Copy this tune for 100 naira weekly. Press 1 for auto renew. Press 2 for 1 off.
2: Hello.
4: Hello.
2: Ekaro.
4: Ekaro.
2: Akoju Masa.
4: Yes.
2: Olokada ni o.
4: Ola o.
2: Se gbọ.
4: Mo gbọ yin, mo gbọ yin.
2: Mo ti wa nbe.
4: Ni ko le wa.
2: Àsẹ́yìn kọ́ lẹ pè mí ni.
4: Bẹ́ẹ̀ka.
2: Máa wo máa yìí ti káàsì mi sá. Ẹ ń gbọ́ rédíò lọ́wọ́.
4: Mi ò gbọ́ rédíò kó mọ àbá gbò sí ṣe rágẹ́rútì mọ fọ́ọ̀sì rẹ̀.
2: Kò sí staff wa presenter wa tẹ́ ẹ mọ. Máa ṣe kinní kan fún yín ní ìsìn. Kò sí ẹni tẹ́ ẹ mọ fọ́ọ̀sì rẹ̀ àbí. Ọ̀dà ọ̀yá ta ló sọ̀rọ̀ yìí? Ta ló sọ̀rọ̀ yìí? Ẹ mọ̀ gbọ́ o. Táre.
5: Ìgbà wo ló play káṣẹ? Ẹ
4: ní.
5: Ìgbà wo ló play káṣẹ?
4: Àárọ̀ ẹ ni.
2: Ta ló sọ̀rọ̀ yẹn?
4: Èmi ẹ tó sọ̀rọ̀.
2: Ebe ẹni kò sí òṣìṣẹ́.
4: Nínú àwọn àgbàlagbà irú bàbá yìí.
2: Kíni bàbá wo?
4: Nàìjíríà tó sì mọ.
2: Kọ́lọ́ bá àfọ̀rúnkẹ́.
4: Àti Sadé. Àjàlá. Àti Sina Aláyọ̀.
2: Mọ Gbẹ̀ngà.
4: Gbogbo Gbẹ̀ngà yàtọ̀ àti
2: ọdẹ dúdú ẹ mọ Gbẹ̀ngà yàtọ̀.
4: Bá ọkọ̀ tí mo dá mọ̀ nìyẹn. Àgbo olómi tó kù nbẹ̀ akínyẹfà.
2: Mọ Káyọ̀dé.
4: Káyọ̀dé.
2: New Fission. New Fission.
4: Kéji àwọn ọmọ Yuntun àti Oyetunjọ máa ń ṣe búrógàmù nìyẹn.
2: Ẹ sì lẹ́ẹ̀ dá mọ̀. Ok, ní òfìsàn yẹn ní tí mo fi kúnlẹ̀ ẹ̀ tẹ́jẹ́ ní ojú àtẹ̀tẹ̀ máa bí.
4: Bẹ́ẹ̀ ni tọ́rọ̀ àti oríjọ ọmọ yàtọ̀ sí mọ́sí prógámù àti pásítọ̀.
2: Pásítọ̀ wòlíì apọ́sù búkú kan ráì.
4: Bẹ́ẹ̀ni.
2: Ok, kò sí wàhálà. Agbègbè wo lẹ. Gbẹ̀ngà ló ń bí yín léèrè ọ̀rọ̀ yẹn, ó yàtọ̀ ló bí yín pé ìgbà wo lẹ̀ play káṣẹ yẹn. Gbẹ̀ngà ló béèrè yẹn. Àdúgbò wo lẹ wà lẹ́kọ̀ọ́?
4: Mo wà ní
2: My 2 ni. Ṣé driver ni yín?
4: Mo ti driver, mo bá business lọ ni
2: o. Ok, ọ̀dà. Ṣé ẹ ti jẹ rí?
4: Mo ti jẹ rí ní Ṣẹ́sàn Flash 25,000.
2: Ok, ọ̀dà. Congratulations ẹ̀. 250,000 naira lè jẹ láàárọ̀ yìí. Congratulations. Wọ́n máa pè yín láìpẹ́, wọ́n béèrè àkáǹtì. Wọ́n tiẹ̀ ti pè yín rí. Bí wọ́n ṣe pè yín gbà yín náà, wọ́n á ṣe pè yín báyìí. Bó ṣe jẹ́ nìyẹn fún tààrọ̀ yìí. Ṣùgbọ́n báyìí, draw eléyìí ti parí, draw míì ti bẹ̀rẹ̀ báyìí. À bẹ̀rẹ̀ draw míì báyìí. Eléyìí ti Gbẹ̀ngà ó yàtọ̀ tí yóò yí ń tiẹ̀. O ní òyì koto eléyìí. Tètè bẹ̀rẹ̀ báyìí *347*1004*2# Tètè bẹ̀rẹ̀ sí ní tẹ́ báyìí. Kọ́ tètè kí nọ́mbà rẹ̀ ó lè tètè wọlé. Kò ní sọ jù bá ń lọ. Gbẹ̀ngà ó yàtọ̀ lórí ètò Bámitò. Òun ó tún máa gbé yín débẹ̀ báyìí láti àkókò tí ó fi wo aago 12:00. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ mi ọmọ lọ fún tààrọ̀ yìí. Ọ̀sán là á pàdé ní Kànì Splash.

0: Wẹyin abada ta gbegbe eja ma nra wa leti pe gbogun to luwa dada dada ni sugbọn ni bata daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity health foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity health eye care foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 2000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ charity eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite unity bank charity council building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì fún béèrè àtàlàyé pé 070-1015-2255 ojú lọ bára òní dín dúró mọ́ wa lágbárí.
1: Body chance, loto money, baby tija wo loto.
2: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say, una go benefit and they satisfied as una day with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one, make our customers get confidence in us and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto, the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
3: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí. Tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ ti kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàgà ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀ gbogbo èèyàn tí Ọlọ́run bá dalọ́lá ẹkún wa lọ́wọ́ kíṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé iṣẹ́ ńláńlá ilé iṣẹ́ ìjọba ilé iṣẹ́ aládàáni àtẹlẹyinjú àánú tó lérò gbàrere for educational employment and community development office address 21 Kọ́lásí layout up new Ife Road Ìbàdàn telephone 09020460004 Trinity Care Foundation àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
6: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
7: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
6: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
8: Omi yóò lọ ta o.
7: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹyàn omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn ládùúgbò nínú ilé lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 09035104468 tàbí 08951014 Láì sí omi, kò sí iye. Showbox bottle water, omi tó dára.
9: Lórí òkè ìyanu, àdúrà ń gbà.
10: Ó tún ti yá lórí òkè ìyanu ìlànà. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa. 0059458718. Jesus reti ra iwa ni yanu ko.
11: Madam, she rumi na len she abe fi mi wo YouTube. She data ti gbopo to yen ni. Iru ti e fe se gan ni mo fi data MTN o yato ko lori YouTube. Pelu 400 naira won fun mi ni ipe ofe fi iseju meje ati data 600 MB.
12: O le fi card 104 naira je igbaro ipe iseju meje ati data 600 MB fun ojo meji. O si le je anfa ni ipe iseju medogun ati data gigabyte meji fun ojo meta gbeko lori card 800 naira. 31214# lati je igbadun MTN o yato loni.
13: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
14: Yay!
13: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
15: But when did you add milk?
13: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
16: So delicious, mommy.
17: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.

0: gbọ́gìyẹ tán bá pọn pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹ fífi fẹ́ kí mọ ìwọ pẹ mọ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọ́run ò ní jẹ́ kọ́kú máa wà lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lóríire bí ìhò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún níbẹ̀ ní ìgbẹ́tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò.
1: ẹ kúlé gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì iléeṣẹ́ rédíò lágẹ̀lú yìí
0: ti jáde
1: àti dé bá a ṣe máa ń dénú òní tí í ṣe ọjọ́ kẹtàlá nù oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ọdún 2026. àtọmọdé àtàgbà àtàrúgbó àtomidan gbogbo yín pátápátá la kí o.
2: ojú pẹ́pọ̀ ọlọ́run.
1: mo ń kí lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi tẹ́ pé ọlọ́wọ́ máùsì ní kí n máa pè báyìí. adédọ̀lá pọ̀. mo ń kí lórúkọ olóòtú ètò yìí. alàgbà kenneth ogoeje.
3: ẹgbọnà mú ká lè lu ìyá méje.
1: adéyẹyẹ bẹ ń bí adéọsùn bẹ ń bí àwọn méjèèjì wòde káwọn ra lé.
4: a kí gbogbo ẹ̀yàn olólùfẹ́ tó bá mi tó ẹ̀yìn tí wá tẹ́ ẹ ti ń dúró dé wá lórí ètò yìí akínyìn adéọsùn olúwakayọ̀dé lórúkọ mi ilé làwà ń tò.
5: a ń kí yín ní gbogbo òbí àti níbi kíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ ìkànnì lágẹ̀lú fm 96.7 òkè gajòkè tẹ́ ẹ̀ ń gbọ́ ètò bá mi tó lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe ojú òní ti yín olúmú yìí wá adéyẹyìn lórúkọ tèmi.
1: gbẹ̀ngà lórúkọ tèmi bàbá tó bí mi ló ń jọ láyé wọ̀lá orúkọ tó bá wuni là jẹ́ lẹ́yìn òdi mo fi ń jẹ́ ó yàtọ̀ gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá orí facebook ni orí tiktok ni ẹ̀yin tẹ́ ẹ ń wò wá ń lé káàkiri ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ wá káàkiri ibikíbi tó wù tẹ́ wà tó ka yín mọ́ ẹ kù déédé àsìkò
6: yìí.
1: àwọn èèyàn wa ti ń bẹ lórí facebook wọ́n fẹ̀sùn kàn wá last week
6: ojúmọ́ tí mọ́ ọlọ́run ayọ̀ bàbá mi máa lọ sí.
1: wọn ló ti pẹ́ gan pé táwọn bá kọ́mẹ́ǹtì síbẹ̀ pé kọ́mẹ́ǹtì wọn àyíká.
6: tẹ̀lé ọlọ́run òdodo ká.
1: ǹṣẹ́ ni ẹ mọ́ bínú.
6: ẹ wá
1: torí ẹ mọ́ bínú.
6: sọ fún wa wípé.
1: àánú la rí gbà ìfẹ́ wa lẹ ní.
6: tí máa jẹun. lójúmọ́ tó mọ́ lórúkọ
1: olúwa. màtá bari bàṣà.
6: lójúmọ́ tó mọ́
1: lórúkọ olúwa la bàjẹ́. ìrírí lórí ẹyẹ ìyẹn wa tẹ́ ń bẹ lórí tiktok yìí.
6: tó jẹ́ pé táwa ò jẹ́ láwọn wáyé ẹ ṣàbí o ká má ṣe pàṣẹ ohun tí ẹ gbọ́ máa ń pẹ́
1: ààyè. ẹ já máa kí yín lọ́kàn òjọ̀kan èjèèjì pé tó àtúntì dé bá a ṣe máa ń dẹnu lórí ètò yìí.
6: ẹ ṣàmì máa ń pẹ́ ààyè òní mú wa.
1: bá mi tó lẹ́tọ̀ yìí kò sì sí nǹkan míì tá à ń ṣe lórí ètò yìí. jẹ́ pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdílé èyí túmọ̀ sí pé ilé là ń tò lórí ètò yìí.
6: ọ̀gá pọ̀ pé fọlọ́run wa.
1: gbogbo ẹ̀yin èèyàn wa ibikíbi tó wù tẹ̀ bá wà. orílẹ̀-èdè nàìjíríà ni ẹsẹ̀ kùkú ni àbọ́nà tó jìnnà rere. pàdé yìí ti dé o. a máa sọ fún ọlọ́mọ ṣe yín ní àpàtẹ mọ́ta bá a ṣe máa ń ṣe gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ètò jájọ ṣètò ni.
6: ẹ̀sìn wá bá wa lọ ká fọ pẹ́ fọlọ́run wa.
1: gbogbo ibikíbi táfẹ́fẹ́ ètò yìí tó fẹ́ dé ẹjẹ́ akẹ́kọ̀ọ́ ilé là ń tò.

0: àti mi àti yín lájọmọ béèrè ìbéèrè lásìjọmọ kẹkọọ.
1: Ẹ má fọ bọ̀lọ̀ mi rárá, mi ò ṣe fọ bọ̀lọ̀.
0: Yóò bá ní nǹkan tí ń bá ń dunni ní pọ̀lọ́ láì ní. Ayé tá a wà ní ìsìn àsìkò tá a ti ẹ̀ wà ní ìsìn wọ́n ní ebi ń pani ọlọ́ṣẹ́ ń polówó bàbá fọnú àlè fọ̀tà. Wọ́n ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó wà mátámọ́s ní ìsìn. Ẹlòmíà máa ní kí tiẹ̀ kókó kan mí jàre. Àní bí ó ń ṣe survival everybody ń bá káàkiri.
1: Torí náà, ogun ayé.
0: Ẹ wá jẹ́ àjọ béèrè. Ẹyin èèyàn tẹ́ ń bẹ ńlẹ̀ jẹ́ ǹjọ́ béèrè lọ́wọ́ yín.
1: Ẹ̀mí ni mọ̀jẹ̀ wọn mọ̀lẹ̀.
0: Nínú márèèjì nínú ìgbéyàwó.
1: Olórí ogun lè wọ́n.
0: Ǹdẹ́kan wo ǹjẹ́ ìfẹ́. Pé ìfẹ́ ǹjẹ́ ìfẹ́ gangan wà bí.
1: Ogun ayé, ogun ènìyàn, ogun ayé.
0: Ṣé tí owó bá wà nù márèèjì nífẹ̀ wà ní. Àbí tí ò bá sówó ṣé ìfẹ́ aláforítì ṣó wà bí. Ṣó wà ní àbóskàsì àbí kíní. Ọ̀tọ̀ ní ìfẹ́ aláforítì. Ọ̀tọ̀ ní ìfẹ́ aláfojúsùn. Èèyàn lè nífẹ̀ èèyàn torí pé ẹ láfojúsùn. Èèyàn lè nífẹ̀ èèyàn pé tẹ́ ń forítì. Pé yóò dà lọ́jọ́ kan. Ẹ ń forítì ni o. Forítì nù. Ṣùgbọ́n ìfẹ́ aláfojúsùn.
1: Olúwa lórúkọ rẹ̀ ológun.
0: Ìfẹ́ aláfojúsùn ni wípé ó da ṣàjẹ́ manage
1: ẹ̀.
0: Bí ó bá ti di end of the year bye bye 27 yóò gba sálárì. Gbogbo ohun tí ń bá ń ṣe ní ìsìn ṣàjẹ́ máa jọ ẹ̀. Ṣàjẹ́ máa rẹ́rìn. Máa rẹ́rìn bẹ́ẹ̀ tó mú nǹkan kan. Ó ṣẹ̀mí kò ṣẹ̀mí ò jẹ́ ń fi fẹ́ sí. Ṣàjẹ́ ń ṣe ohun tó fẹ́. Ìjẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé mo láìkí ẹ̀. Ìjẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé ohun tí ń ṣe ń dùn mọ́ mi nú. Torí pé iṣẹ́ tí ń ṣe lọ́wọ́ yìí ní ìsìn báyìí bí ó bá fi parí ilé tí ń kàn yóò gbowó. Ìfẹ́ aláfojúsùn nu.
1: Ẹ ṣe òun ni mo sọ.
0: Ìfẹ́ aláforítì ni pé kò pín òtí ẹ̀ mọ̀ pé lọ́jọ́ kan yóò dà.
1: Òwe o.
0: Ìgò bẹ̀tà ìgò bẹ̀tà.
1: Òun ni mo sọ.
0: Ẹ tí rí clear picture. Ẹ tí mọ ohun tí ó ṣẹlẹ̀ o. Lóòótọ́ ní ìsìn kò níṣẹ́ lọ́wọ́ kò ní nǹkan kan.
1: Aláṣẹ wípé.
0: Ǹjẹ́ ìfẹ́ wà bí.
1: Sọ ọ̀nà mi àlà
0: o. Mo kàn fẹ́ mọ̀ orí Facebook wa ni mo ti fẹ́ jẹ́ ká engage ara wa jù lónìí. So fún ìdí èyí ẹ máa ń lọ sórí Facebook wa Lágelú FM 96.7 àtórí TikTok tèmi gangan gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ live. Tí mo ti fẹ́ jẹ́ àjọmọ́ dá wa lónù. Ẹ sáré lọ tajà ná ìdáhùn tí mo béèrè yẹ jẹ́ rí. Tó bá wà ẹ̀yin ẹ wora yín. Ìwọ ìyá tó ń bẹ ńlé báyìí. Tàbó ń bẹ ń bi iṣẹ́ tàbó ń gbọ́ mi inú mọ́tò. Ṣé ìfẹ́ ń wà bí? Tàbá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ kì í fì sọ́dọ̀ ọkùnrin. Ọ̀dọ̀ obìnrin nítorí pé bí ìbá ṣe ọkùnrin alátẹnujẹ. Òní ò mọ̀ wọ ọwọ́ ìyàwó pé ọmọ ìlówó lọ́wọ́ ṣàjẹsì bẹ́ẹ̀ ni kí mo fẹ́ fẹ́. Ọlọ́mọjà bara wa ń kọ̀ǹdíṣàn yẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní máa ń wọ ọwọ́ ọkùnrin. Gbogbo ẹ̀yin ọkùnrin lágbára ọlọ́run ọlọ́run á jẹ́ kọ́ ọwọ́ mọ́ lọ òkè. Gbogbo ẹ̀yin obìnrin náà lágbára ọlọ́run ọwọ́ yín ni ó mọ́ lọ òkè. Ṣùgbọ́n àràkún láṣọ gbági lẹ̀ ra àwọn obìnrin bó lówó tó pọ̀ náà yóò ṣàfihàn kọ́kùnrin ó fóun lówó ni. Wọ́n ní bó ṣe yọ orí nù àmọ́ ibi tán kọ́ sí.
1: Àmọ́
0: ti constitution yẹn wà pé bó ṣe yọ orí nù. Ṣùgbọ́n àlùbáríkà ń bẹ ńbẹ. Ìgbé ìwo obìnrin ìwọ kan wo lóòótọ́ lò pó nífẹ̀ẹ́ ọkọ ẹ. Ò fẹ́ jẹ́ kí nǹkan ó ṣe. Ò fẹ́ jẹ́ ó sì kì. Tí ìwọlé ibo lẹ wà náà má komi láyà sókè. Tó ò ní jẹun ni. Àwo ti ń rù báyìí. Gbogbo òfẹ́ tó ò ní ṣé ìfẹ́ ẹ̀jẹ̀ ní ṣọ́ga ní ìkíní. Àbí ìfẹ́ aláforítì àbáláfojúsùn. Àbí ìfẹ́ tó rí. Be sincere to yourself. Ó yá ẹ jẹ́ ń dáhùn orí Facebook wa ni ẹ máa là torí TikTok. Facebook wa gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ láyé. Ẹ máa lọ bẹ̀jẹ́ lọ tajà tí ń bá dé mo fẹ́ ka kọ́mẹ́ǹtì. Lágelú la wà yìí. Tí ń ṣe bàbá Àbàdàn.
1: Àlọ́nà mi nà á la gbèrègbè.
0: Lápọ̀já lọ tajà o. Àbó bísì.

0: is there is divine opportunity.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ni melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo e yara o oju lo bara idi pataki re ti ajo charity foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju tara sasa wa darapo maito ayewo oju to nlo lowolowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 2000 naira pele lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku sinipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju wa sasa gbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai sinira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone na loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 Opposite Unity Bank, Charity Council Building, Yana Agbala Bus Stop, Nitosi Olowodin Fowosa Anu Shopping Complex, Iworo Ibadan, lojojumo ni o. Ago mẹ́sàn-án àárọ̀ sí ago mẹ́rin ìrọ̀lẹ́, 2000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé, pé 0701015-2255. Ojúlọba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
1: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo Golden Mon aládùn tó kún fún mílìkì.
2: Ọpẹ́ o!
1: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣara lóore nínú.
3: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
1: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
4: Ìyá mi, ó mà dùn gan ni.
5: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ̀rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon tọ gbogbo èèyàn dín wúrà.
6: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́. Kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́jú oṣù wòsọ́ọ̀tì.
7: Bí ti bò.
6: Ìdí ni pé dílà rẹ̀ oníjú mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ kan àti Nigerian UC. Tó o gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n. Ẹgbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọdé kún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble. Àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní? Tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́ kó tọkọ̀ rẹ nídìí lọ́sọ̀tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ńbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
8: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NC UK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NC UK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B, West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally, progress globally.
9: Beyond the Limits 2026.
10: Beyond the Limits. Akoko iṣẹ́ agbára tuntun lọ́dún yìí.
9: Nínú máa jẹ̀mú lọ́lọ́run tó pè. Pásítọ̀ sí Ọláyà. Yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Sísè Ọlọ́run nínú máa jẹ̀mú làkórí tọdún yìí. Nínú máa jẹ̀mú láwọn ti máa gbàdúrà. Yìí bẹ̀rẹ̀. Tí máa jẹ̀mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Odeyemi. Prophet Israel Jumbo. Prophet John Oluwapemi. Prophet Eseyi Bakare. Pastor Joseph Agade. Prophet Laolu Sokunbi. Prophet Isaac Jayola. Prophet Ola Amonijo. Prophet Isaac Ogunjobi. Prophet Israel Oluwale. Prophet Michael Anfolayan. Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Gani Sanwóolé Jésù. Gòkè Bájọ́ wà. Sade Taiwo. Ìyanu Oluwapure. Elisa Boga. Ìfẹ́ Olúbàmbọ̀. Pastor C. Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí náà ló máa yọ̀ látọjọ́ Sunday 18. Bí Sunday 25th October 2026. Àyẹ̀wò lérò ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹni níjọ CAC. Gbaremu Center tó wà ní Leaders Junction. Tribune Ogunle Falafel Òkè Àdó Ìbàdàn.
2: madam se run mi na le nse abẹ nfi mi wo YouTube se data ti gbọpọ to yen ni bi run ti e fe se gan ni mo nfi data MTN lo yato ko lori YouTube pelu 400 naira won fun mi ni ipe ofe fi iseju meje ati data 600 MB
7: o le fi kaabi 104 naira je igbaro ipe iseju meje ati data 600 MB fun ojo meji o si le je anfa ni ipe iseju medogun ati data gigabyte meji fun ojo meta gbe ko lori kaabi 800 naira 31214# lati je igbadun MTN o yato loni
11: Lagilu FM 96.7

0: àwọn obìnrin tètè forí jìnà nípa pé kéèyàn fẹ gbé gbà nǹkan àbí kí wọn fẹ gbà nǹkan lọwọ wa ká má fún wọn wọn ó rí àti nǹkan wọn àwa lè mójú kó ó dà bíi pébìnrin ló máa ń kà sí jù tí sì máa ń gbè sàn lórí nǹkan yẹn
1: bẹ́ẹ̀
0: náà wọ́n ti bìlíì pé gbogbo ohun tí àwọn bá ní gẹ́gẹ́ bí ìyá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ló sọ so owó ọkùnrin àjọ náà ni ṣùgbọ́n tí wọ́n àwọn ni wọ́n ní.
1: Hello.
2: Hello.
1: Hello, Ekaro.
2: Ekaro.
1: Yes, sir.
2: Àdúrà tá máa gbà. Èmi ni pé àwọn ọkùnrin tọ́lọ̀ ń fún wa rẹ̀ kó máa gbò kó máa pèsè fún wa pẹ̀lú àwọn obìnrin. Bó obìnrin á lówó lọ́wọ́ báyìí, a máa sọ pé kò sí. A máa ní kò sí. Ó dẹ̀ mọ mo wá mo wọ́ sí ẹ̀ ó mọ ń béèrè. So kò sí ọgbọ́n tá a lè ta ju pé nígbà tá a bá béèrè fún ọ̀rọ̀ má fún wa.
1: Ó sì gbàdá ọ̀bẹ ṣe wípé
2: a
1: mójú kúrò
0: ní. Hello. Ẹ̀kaàrọ̀.
1: Ẹ̀kaàrọ̀ sà.
0: Ẹ̀kaàrọ̀.
1: Yes, sà.
0: Hello.
1: Mo ń gbọ́ yín sà.
0: Ẹ̀kaàrọ̀ ẹ̀ṣọ́ṣọ́.
1: Yes, sà.
0: Ẹgbẹ́ náà ẹ̀yìn sàlẹ̀.
1: Àmì Ọlọ́run sà. Ẹ já kúrò lórí eléyìí. Èmi sọ nǹkan fún yín pé ṣe rí ẹran ara. A máa fẹ́ máa lò yàn gbà mí ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ wá wo àti ṣe bọ̀ ni ẹja máa wò ẹja wo àti ṣe bọ̀ ká lè mọ̀ pé ìgbà tó wà ń kúkún fún mi ìgbà tí ò bá sí ẹ mọ approximate ẹ mọ́ra. Ṣé ẹ gbàgbé pé káàṣì ẹ̀ ń lọ lọ́wọ́ bá a ṣe ń sọ yìí 50,000 naira meji la wen yo gba ati 25,000 naira

0: ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ wa nípìnlẹ̀ ti báyìí ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ bí wọ́n tún wá gbọ́ báyìí ó tún di pé ká sọ fún ọmọ wa pé nta tó gbọ́ nìyí o ẹlòmíì ò ní sọ à ń tẹ́ bẹ́ẹ̀dì wa ni bá a ṣe sùn bí ọjọ́ alẹ́ wa wọ́ wa lọ́wọ́ à.
1: tisuwe. hello yes sir.
2: hello doctor lọ sọ̀rọ̀ láti ọlọ́ ní dára.
1: yes.
2: irú ọmọ yẹn ó bá lè rí ìjẹ́ yẹn ó pè ó ṣàlàyé
1: ẹ̀ ń gbọ́ra fún. network yẹn ò dáa. hello.

0: àkúnlé abiyamọ ọjọ ọjọ kan tó jẹ wípé ọjọ ni tóbìnrin ọrọ rí òní dàrú èmi náà òní dàrú táwọn ọmọ mi òní dàrú tètè sọ fún ìyá rẹ kó tètè pe ọmọbìnrin gbogbo èpè rọtẹ sẹlẹra yín kó lóun bọ ọrọ dànù.
1: ṣé yóò jà ni màmá.
0: ó yàtọ̀ yóò jà o.
1: tọ ó dà dà. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ nínú márèèjì tó jẹ́ pé ẹ̀ mọ̀ eléyìí yóò jẹ́ bí ẹ̀kọ́ fáwọn òbí ẹ̀yin òbí tó jẹ́ pé kò sí ní tó kàn yín pa àwọn ọmọ yín n tó yẹ kẹ́ ẹ pe àwọn ọmọ fún ẹ pè wọ́n fún n tó lè da ọjọ́ ọ̀la àwọn ọmọ àtẹ̀yìn náà rú torí ìdí tẹ́ ẹ fi ń tọ́jú àwọn ọmọ tẹ́ ẹ fi ń jìyà lórí ọmọ ni kẹ́ ẹ lè jèrè ọmọ yín tó bá wá yá ní ìsìn bẹ́ẹ̀ wàá mọ̀ kó píkítsọ̀ mẹ́mọ̀ kó sínú báíbù ẹ mọ̀ kó píkítsọ̀ mẹ́mọ̀ kó sínú alukuran ẹ mọ̀ lọ sásìkiri ẹ mọ̀ lọ sórí òkè káàkiri àsìkò tó yẹ mọ̀ jẹun tí òde yìí ti dé ẹ mọ̀ gbà àwẹ̀ ọ̀sà òde gbogbo ẹ̀ òde ẹ tún wá struggle retirement age yín tó yẹ kẹ́ ẹ fi gbádùn ohun tó yẹ kẹ́ ẹ bọ̀ láti kékeré láti ìgbà tí àwọn ọmọ yín bẹ léwe ìwé mímọ́ ni ẹ wá olúwa nígbà tí ẹ lè rí nígbà tó ti yẹ kẹ́ ẹ lè rí tí ń bẹ́ ń tò sí ẹ ní pé àwọn ọmọ ní ti àwọn ọmọ tí wọn ò tí wọn ò tí ṣe introduction wọn ò tí ṣe nǹkan kan ó sì ń bẹ́ ń lé bàbá rẹ̀ wọn náà sì ń struggle wọn ti ń mulẹ̀ wọn ti mọ̀ bọ́n ṣe ń gera wọn ní ara tí wọ́n mu ẹ̀jẹ̀ ara wọn tán fi ń mulẹ̀ nẹ́nẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àmọ́ ẹ ṣe test o ẹ mọ àìsàn tí ń bẹ lára lágbájá ẹ mọ àìsàn tí ń bẹ lára làkàṣègbè o eléyìí nísìnyí oníkọlu ọ̀rẹ́ girlfriend díẹ̀ yìí mi sì rò bóyá wọ́n dàbò bara wọn wọ́n sì gé ẹ̀jẹ̀ ẹ̀ńlá ti pọ́n ara yín ẹ mọ nǹkan tó tún wà ńbẹ health challenge tí ń bẹ ńbẹ ẹ mọ ẹlẹ́ẹ̀kejì ègún tí ń bẹ ńbẹ tó bá wá ya ẹ tó a mọ ṣépè ó yẹ kó o sorí rẹ àyàfi tí ń bá bàtọ ọmọ ọlọmọ jẹ lóko ẹ ní mọ nǹkan tó mọ yín fi fà fún yín. ẹlòmíì ó mọ ṣépè ó fẹ́ bú ọkọ rẹ ó gbé bíbélì sókè gbogbo ègún tí ń bẹnu bíbélì kó jẹ́ tèmi tí ń bá parọ́ gbogbo ègún tí ń bẹnu alukuran kó jẹ́ tèmi tí ń bá parọ́ ẹlòmíì bẹ bá fẹ́ ṣépè ó ti súnmọ́ yín ọmọ yín lẹ́ẹ̀kọ̀kọ́ fún mọ́ sẹ́nu kọ́ta rẹ mọ́ jèrè ọmọ ilẹ̀ fẹ́ gbàánú èpè ìwọ ọkọ gan ìwọ ìyàwó àtọkọ àtìyàwó assurance wo ló ń wá fálídítì wo ló ń wá pé kíyàwó rẹ lè kó lè gbọ́ òótọ́ lẹ́nu ìyàwó rẹ ó yá búra sí kí ló dé tó fẹ́ jẹ́ kọ́kọ́ rẹ ó búra torí kó tó lè mọ̀ wípé nǹkan tó ń sọ true ni ìwé mímọ́ ni ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ sọ yín domi ó ti rí pé rọ́ nípa ọ̀rẹ́ dì kí wá ni àti máa ní ó yá búra sí ó yá gbé bíbélì kó o búra sí ọkọ rẹ sì rèé ó nífẹ̀ẹ́ rẹ kò fẹ́ jẹ́ o lọ yóò wá gbé bíbélì yóò wá búra jọ tó bá gbé bíbélì tó bá búra lójú ẹ tó ò bá sí ń bẹ̀ mọ́ ṣé ègún yìí lè kúrò bí ìyàwó rẹ tó lóo káyọ ó yá gbé bíbélì kó o búra kí ló fẹ́ gbà ń díẹ̀ ohun tó lágbára jù ó yá gba òkun tó o fi gbárí ẹlòmíì náà mọ̀ ṣe pé yóò mọ̀ gbọ́ mọ̀ ṣe pé yóò mọ̀ àánú yín mọ̀ ṣe mí o àánú yín ṣe mí o ọmọ kékeré tó búrókò tó bojú wẹ̀yìn òòjọ́ kọ́ ni ó já gbogbo ohun tẹ́ ń ṣe lásìkò yìí ìsinsìn kọ́ ni ó já àwọn àlejò pọ̀ nílé agbára lónìí. hello
0: bàbá mi ó yàtọ̀.
1: yes ma.
0: àárọ̀ o.
1: yes ma.
0: a máa ju ẹ ṣe.
1: àmì ma.
0: ẹ jọ irú ẹ̀kọ́ wo ni àwọn ọmọ yẹn láwọn kọ́ àwọn ọmọ kékeré tẹ́tí mọ̀ pé wọ́n ń búra wọ́n mu ẹ̀jẹ̀ kọ́yà tètè lọ sọ fún òbí ẹ o kíyẹ ẹ̀rí ya o tán ṣòkòtò ẹ gírígírí nítorí pé kí ni tó ń ṣe yẹ kí n ṣe nǹkan tó dáa rárá èsì ajẹ́kọ̀ọ́ fáwọn ọmọ wa ìsìn tí wọ́n tí ì tó kankan tó fẹ́ máa nàgà mọ́ tí wọ́n ò tó ẹjọ́ ọlọ́run á ṣàánú wa o ara àlùgbà ẹ kú ètò.
1: àmì ọlọ́run bá àmì o. mo sọ fún pé káàṣì ẹkẹyọ kan mẹkáníìkì wa ti wà bí àwọn àlejò wa aláwọn àlejò ilé agbára lónìí tí wọn ní nǹkan kan tán fẹ ṣe fún wa tó ṣe pàtàkì bẹẹ sì rèé káàṣì ẹ nílé náà á mú ọgá wa wálé ṣoṣe à ń bẹ bí ẹ jẹ́ ń gba kí n mú pé ẹyọ kan sí ká tó. hello.
2: yes ma. ọkọ wọn àtà ọlọkùnrin ṣe ń kò náà
1: yìí àmì àmì yáà màlà kí ló dé ohun yín rí bákan kí ló ṣẹlẹ̀
2: mo láì dàmí ara ọkọ mi kò sí àlà
1: mo
2: láì dàmí ara ọkùn gbàgbọ́n
1: ẹ ṣeun ma
2: ṣe rí ọkùnrin ọkùnrin yẹn tó ní ìyá ọmọbìnrin yẹn wọn ó ti mọ̀ sí ẹ mọ sí yọ ẹ mọ irú ìgbésẹ̀ sí ìyá ọmọbìnrin yẹn ti lè gbé tọ́yọ́ lọ ọgọ́dé ni torí tí ẹ bá ṣe rí pọ̀ sí i bó ṣe mọ̀ sí yẹn kò ó yá kó ní nǹkan kan tí ó sọ kò wá sọ nǹkan kan ó dákẹ́ pẹ̀lú rẹ̀ kí ọmọkùnrin yẹn báwo yẹn ṣe máa ń sọ bí wọ́n ṣe ń sọ látàárọ̀ ọmọdé búrò kò ní gbojú ọjọ́ ìjọ kọ́ lé olúwéré pa ni o kó tètè mọ̀ gbèsè tí ó tètè gbé àwọn aláwọ̀n wò ní fíìmù báwọn tinubu wọn sọ fún fẹ́jẹ́ ara wọn làwọn mú ni àwọn tí ń bá pánìkì tọ̀wá lè ń wò ní fíìmù ó jẹ́ sọ̀rẹ̀ kó tètè mọ̀ ọ̀nà tí ó gbà kó tètè lọ pariwo fáwọn òbí rẹ̀ kó tètè bá yanjú oúnjẹ nínú ayé rẹ̀
1: ọwọ́ yín lẹ́yìn ẹ̀yin ara ilé bẹ́ẹ̀ bá wo orí facebook wẹ́rí pé aláwọn àlejò ní facebook wa lónìí ẹ káàárọ̀ mami.
3: Ẹ káàárọ̀ sá kò dédé ìwòyí.
1: Yes ma, orúkọ yín.
3: Orúkọ tèmi ni princess tamọ̀ sí mọ́mì ìyanu láti iléeṣẹ́ ìyanu olúwa organics.
1: Ìyanu olúwa organics odù ni yín ẹ̀yìn ṣàìmọ̀ fọlọ́kọ̀
3: fọlọ́kọ̀
1: tí ń gbọ́ yín tipẹ́tipẹ́
3: bẹ́ẹ̀ ni sá
1: fún àwọn tí ń gbọ́ yín fún ìgbà àkọ́kọ́ nísìnyí kí lẹ̀ ń ṣe iléeṣẹ́ ìyanu olúwa organics.
3: nínú kata organic herbal remedy organic herbal therapy tó múnádóko tó ń deliver gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ sá odúláwà àwọn iṣẹ́ ìmọ̀fọlọ́kọ worldwide.
1: àkọ́kọ́ tí mo fẹ́ jẹ́ káwọn ọmọ nàìjíríà ò mọ̀ gbogbo àwọn product tẹ́ ń tà lẹ́yọ kọ̀ọ̀kan ǹjẹ́ ó gba iwájú NAFDAC kọjá.
3: bẹẹni àwọn products wa wà NAFDAC certified sir.
1: certified ni àbí processing.
3: kì í ṣe processing àwọn products tó ní NAFDAC.
1: mo ti yọ ohun tí mo fẹ́ yọ kí wọ́n ní àwọn product náà.
3: gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìyanu olúwa organics total organic health care ni wa total organic health therapy total organic health remedy kí ló ń ṣe ẹ́ gẹ́gẹ́ bó ṣe ń gbọ́ mi ń sìn kí ló ń ṣe ẹ́ lágọ̀ ara kí ló ń disturb ẹ̀ tí ò jẹ́ kó gbádùn ayé ẹ̀ ṣé ò ti gbọ́n pa ìyanu olúwa organics ni anytime tí ẹ bá ti ń gbọ́ ìyanu olúwa organics ẹ̀yin ẹ ṣáà máa mọ̀ pé ilé solution òun lè já sí àwọn nǹkan tá a dẹ̀ fẹ́ sọ láàárọ̀ yìí kí àkókò tó lọ mof 21 la wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ sí báyìí a ti wà ní ọ́fíìsì wa gangan a ti move sí permanent office wa sì wà ní ring road ní ìyanu adéọyọ tí ẹ bá ti dé adéọyọ roundabout ẹ máa wọlé sínú street ìyanu adéọyọ yẹn tẹ bá ti dé roundabout yẹn wọlé sínú street ìyanu adéọyọ yẹn ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ ìyá àdìjà lámàlà kò sí yàn tí ó mọ ìyá àdìjà lámàlà tá à ń sọ ìyá kọfí ṣàpèjúwe ni inú crown cold shopping mall gangan la wà crown cold shopping mall wọn tẹ bá ti dé ìyanu adéọyọ roundabout ẹ wọlé sínú ìyanu adéọyọ kẹbẹrẹ crown cold shopping mall opposite ìyá àdìjà lámàlà a wà ń bẹ every monday every thursday every saturday láti 9 a.m. gbogbo àyẹ̀wò wa kẹ̀dẹ̀ rẹ ó ṣe kíni o lọ ń bẹ̀ a ti ṣe ti monday kọjá which was àná thursday ó ṣe lè darapọ̀ mọ́ wa ní 9 a.m. saturday ó ṣe lè darapọ̀ mọ́ wa ní 9 a.m. gbogbo oríṣiríṣi gadget dẹ̀ la ní.
1: bí mo fẹ́ bèrè nu pé ṣé ìlànà òyìnbó ni àbí ojúlẹ̀ fi ń mọbẹ̀ tó ní ma gí lọ́dọ̀ tí yín ṣé ẹ yẹ èèyàn wò nílànà àwọn
3: máṣínì òyìnbó. number one aláyẹ̀wò ọ̀fẹ́ tá à ń pè ní body detector a dẹ̀ ṣe upgrade body detector wa ni a tún wá ti gbé tuntun wọlé tó yẹ pé kò sẹ́lẹ́gbẹ́ ṣe rí body detector yẹ ẹyọkan ni tẹ́lẹ̀ mo ti di méjì báyìí àwọn consultant tó dẹ̀ wà nídìí ẹ̀ náà wọ́n ti di méjì láti máa jẹ́ kí iṣẹ́ máa yá náà ni body detector wa mi ìmọ̀ kan tó ń ṣe lágọ̀ ara fẹ́ máa dárúkọ àìsàn whatever it is ó lè jẹ́ high blood pressure high blood sugar cholesterol whatever diabetes ṣé a ti gbọ́ wẹ̀lẹ̀ ni gbogbo kan tó ń ṣe nígbà tí wọ́n fẹ́ scan mọ́tò ni a scan ni ẹ̀ a dẹ̀ gbé result yẹn jáde àwọn consultant dẹ̀ ṣiṣẹ́ kíni o wọ́n ti wà ń bẹ̀ láti dá yín lówù ọ̀fẹ́ láyẹ̀wò yẹn every thursday ń sìn 9 a.m. every saturday 9 a.m. ní ring road ní ọ́fíìsì wa ní crown cold shopping mall ní ìyanu adéọyọ a wà ń bẹ̀ náà yàtọ̀ sí ele to je ayewo fe ti mo nso yi awa ni awon orisirisi ayewo te ma sanwo fun iru body detoxification iwe lati nu wa ni eleye ri oju koroju ni wo sa ti kese sinu omi yen ni ka ti gbe body detoxifier yen ka ti gbe sinu e ka bu si so ti ye okun si awe lati nu wa gbogbo internal organs kidney liver all the imagine to ba we for jokan opo yan le o de mo pon we inu inu go le ko oko we ko to we ta ati nu ni wa ri bo se flush the thing yet sinu omi ara oko fuya wa lo fi ro intake in so worusun wa sun oru oto atun fun elebun fan to ba lo yen e sanwo fun ama fun elebun to pe te ba dele e tun lo ke to sun e sun bi baby awa lele tan pe ni therapy night te danu therapy night sha ti gbese le ni aisan ojo ale wa te danu anything to nse lagwara 30 minutes ni therapy night a fi sise on your body atun wa ni orisirisi gadi ani blue atun ma blow gbogbo egungun tara ma se iregi awa ni orisirisi new product bi dia plus fa awon to ni diabetes bi anti ulcer ba awon to ni ulcer
4: gbogbo awon product yi gbogbo e nbe
3: new products then
4: gbogbo e nbe ni odo
3: be ni eleti mo mi la pe ni carotene fun gbogbo ipenija oju
4: gbogbo n te so eleyi bayi ni sin lavdac approve nbe abi
3: be ni sir
4: se gbogbo ogun awon ogun yin ti awon yen ba ti dodo yin lokan ojo kan
3: be ni lokan ojo kan la se ma npe won ko na ko si gba te do office wa ti sales reports nbe o Monday to Saturday anytime te ba do office wa sales report wa nbe ama awon ojo ayewo ni mo pe yen Monday Thursday and Saturday
4: awon eyan ni number yen fi number
3: so number ti e market si 070 822 844 50 070 822 844 50 tabi 070 100 100 77 the number for the last time 070 100 100 77
4: je ni boya Instagram abi nkan kan tawon le lo abi Facebook yin tan le lo bo
3: e ko ko pa number se won le reach as we go handle so
4: e number na le kan si kin jo da yin
3: 070 822 844 50 tabi 070 100 100 77 eran ti o I so many owo wa toju are and duro there
4: e se ojo ni tin oga mi mechanic
5: e karo atokun
4: e ba nkan awon ara le
5: mo ki gbogbo ilu ibadan ti gbogbo ipinle oyo ati gbogbo ilu to yiwa fo mo ki wa ko ojuma to ni o
4: e seun
5: ilu ibadan o gbe gbogbo wa
4: ami olohun
5: oruko temi ni Waheed Ayodeji gege bi a se mo mi mo ki oga wa benga oya ta
4: o tojo meta ta ti ri yin ni
5: ara le die anika fa nisimi mo ki iwo le oga wa kebugi to won kabo si ile agbara
4: oga oga nu
5: mo ki yin o e seun mi gboro ko ju pa yin re
4: oga o tojo meta opolopo a mo pe yin pe awon nilo number number oga Waheed oga Waheed opolopo fe scan moto fe kini iwulo to fi je keyan lo odo akosemose gan nipa moto eyan
5: iwulo to fi je keyan lo odo akosemo ni pe akosemose ni pe ti a ba fe ye moto wa wo boya a fe scan moto wa a wa fe mo pe se nkan to nse yi se oto ni ati pe iru nkan wo gan pato lo nse moto wa ba la se fe mo ta ba do akosemose akosemose a scan moto a generate fault code a le interpret code yen fun eni to ni moto yen sugbon eni to kan ra scanner to kan tori pe o kan wa o mko mo nipa computer kekere to ba ti ri nkan ti scanner so a kan so pe ba P0420 fa pere catalytic converter message below threshold either bank 1 or bank 2 o ni le analyze ewo ninu e because ta ba scan no ta ba ri P0420 P0430 mejeji nso nipa catalytic converter efficiency below threshold but eni to je akose mose o ma le differentiate P0420 and P0430 go P0420 o nwa lori bank 1 P0430 wa lori bank 2 so bawo la te se wa fe mo ibo ni bank 1 wa lara mo ta gbe dani ibo ni bank 2 wa lara mo ta gbe dani eleyi o wa lo o ku sowo akose mose akose mose lo ma le mo apa bo ni bank 1 wa apa bo ni bank 2 wa tori awon moto ta hun ti awon yibo se won yi won se nkan to je pe mejeji je physics but e kan ma je street engine e kan ma je a je v engine a je cross engine
4: mo bo lori iyan oga wa agba soro soro kan na be mi
5: ti ri won mo jo ko ri won ta mo to kiyin o
6: oga
5: wa ni mara kiyin mo to
6: e ko jo beta sa
4: eh
6: oju yire
3: o nkan ni ni o
6: e ko ibere wa
3: mo
6: bo lowo ni gogo e ni
5: se
6: oga wa e wa soju le se lexi cleaning and fumigation services
4: be ni be ni
6: ta fi le gbe ajin ni soro soro jade bayi ko wa ko lowo wa je pe ile ise ti e ba e ja gbon pa won
4: to adupe e se oga wa gbe nkan yato ko jo beta e ku dide ojo si oruko temi ni wale morakinyo wale social mo je asoju fun ile ise lexi cleaning and fumigation services o je ile ise ile ti mo ba ni tun ile ise ba ni tun ayika se ti a fi ni mo gbe ninu odoti elomi to ba ko ile tututun ni isin je wi pe gbugbo ara ogiri ile won ti fi pop won ti se pop won ti gbugbo odoti ba ile tuntun ti won o ti ko nu eje gbugbo ase ta asin kan ile ile o ti doti gbugbo cement o ti yi gbugbo igana ile kakiri o nilo pe ki a ri akose mo se to mo npa bi won ti tun awon kan won ise lati je ki ile ko mo dan birin ngba ti en to ni gan ti o ba ko nu e inu ti e godun gan pe ohun ko sinu ile ohun pelu binu ile re bi o se wa ni ti pe yo mo dan ni gbirin gbirin gbugbo ile kun gbugbo da patana ba yin fowo kan ti gbugbo ti o mo dan ni gbirin ninu ile ise lexi cleaning and fumigation services e ka ko nu ise ile ta mo se ile ta pe ni post construction cleaning wi pe won ko ile tan ki won to ko sinu e ka won ko ba won se atunse re na koda to ba di gbo ti n ba ile re bi wi pe won ti fe mo re la mo ti fe ki won ti ja mo toro ni awon bi ta kokko tape lara le je pe ti an ba bere si ni re ko ni je ka won cement kan ko debe a kan se tape gun bata ba fe wa sise nikan ni be na re move in move out eyan fe ko nu ile kan ohun ko nu ile elomi fe gba nu ile yen ko ye ko gba nu ile yen be ni to lo tan bo se fi ile yen sile si to ba ran se pe wa ninu ile ise wa a wa be a wa tun se bakan na era won mi je pe lati January ba ko ju awon eyan tan be ni ile okere lati bi January osu kini odun yin na ti ti ile won pa ti won ti lo si ile okere ti je pe ngba ba wa nbo won se wa mo gbalẹ mo se gbugbu e kaakiri ko
5: ni ile okere
4: gbugbu wa la mo e ba ti ran se pe awa won ti ba yin se inu ile yin ni won ti ba yin se lojo won ti ba yin gbugbu re se gbugbu abo to do tin kankan e ba fe won tun mo wode be won gbugbu cup gbugbu to do tin re patan won ti ba yin fole ke de bi an pe ese ko nu ile lana e bo nu ile pada ni loni ngba te ba de be church nko mo sala si nko gbugbu ti je pe won ti gbugbu bi to je pe idoti nbe je pe awon eyan le awon gbalẹ be looto o sugbon won ni wo gbugbu bi koroko ndu ile ti gbugbu machine kankan ti o le wo
6: kile tun se
4: ba da mo ti waju ani ku an yo a tun se fumigation na je pe inu ile boya nu ile ibomi e fo tin yo won le nu nbe te fo kan sa po rere kanu ile o lawon to je pe chemical ta ba lo sibe je pe tan ba ti fin a kan so mi pe ke fun ni bi wakati mi e die ke fi ku nu ile ngba te ba pada nu ile ba e ni guru e fun o si lawon je pe ta ba tun ba yin tun se be gan eni mo tun guru e fun mo laarin bi osu meji meta sasiko yen je pe gbugbu o se bakan na je pe awon party nbe je pe tan ba se nawo tan ni bi nawo won ti da gbo lenu won ti da gbo idoti si gbogbo nu hall nkankan
6: e ba won park
4: iyan gan tun wa ko nikan janitorial service tun wa je pe awon iyan wa je pe a le fi won ranse kan fi won soro soro yin pe kan mo ba yin tun odo yin se ni ile ta pe ni routine maintenance ni janitorial service bi inu awon supermarket bi awon hospital bi awon ile eko je pe awon osise wa ni mo wa be awon ba yin tun se owo ta ba ti san lekan na ni adehun o wa lori
6: awon eyan duro de number phone
4: number te mo ko wa si ni 0803-071-3914 kin tun pele kan si 0803071-3914 te ba ti pe wale morakion na ni o gbe
5: a si mo
4: kan sonu ogbo ona ile te ba fe gba lati je ka ba yin wa se ise atunse ninu ile yin 0803071-3914 lexi cleaning and fumigation services awon be o lati mo kini ile yin ko mo mo ni gine gine ni gbogba
6: e se won ga wa waidi e ri pe eto ti wonu eto
5: bayi
6: phone number yin lawon eyan need e ba n pe phone number
5: yin number ti e ma pe waidi awon deje leyin eto yin na ni 0816830451
6: mechanic
5: number yin o ye pada 0816830451 dagba olohun o tun de ojo mejo
6: on ko te ba nilo te ba fe bere npa phone yin nipa
5: moto yin
6: e ma pe alagba wide ayodeji o da yin lo ka se eleketa on la npe nisin le pe le o si legbe phone re o bi o ba ti si legbe phone re owo dowo abi kin fun titi ko bi tani ban tu pe ban pe number yi o lo ka se eleketa dele 50000 naira eleketa dele bayi on la npe bi o ba si ti pe titi wa joko ma beru le baba omo ibo omo leru hello
7: hello
6: hello e ka ro
7: e ka ro
6: yes sir e play ka se
7: beru
6: yeah se ti jeri e gba o le tin play
7: o ti pe bi
6: o da 50000 naira ni se owo yin lo bo si o yes sir e se won ga mi e seun gan ni
4: titi ti hun lo ye ko so ni titi
8: kini mo ba fi do olohun kini fi do olohun our oga dey there here now our oga
4: oga
8: get plenty baby
4: ah what is that ko si wahala ko si wahala pati ni won na rerin abi
9: I mean le rerin ba won da si sin le rerin le rerin bo mi le da si
8: o le rerin so ye ko rerin
9: ah nse le rerin
8: ngba ti oga re wa nbi
9: iyan le rerin nkan to sin pa mi le rerin ani mi ati apostle lo jo wa
4: o ti ye
9: oro ta ni ke
4: so o ti ye ko si wahala titi
8: awo ro yin
4: o ti
8: this place is you don't like at all ami
4: e yara le emi
8: gbenga
4: o yato
8: iwo ni gbenga
4: mo ti n lo
8: le kila wa mo lo le subi
4: titi ta ba se ori re ni won ti bi wa ti wo ba wa se ta ni
8: ko se ni kokan to se nbi to tun le lo ra kini wa bi ti ni fusion do ni
4: eyin go
8: ah o sangos
9: by
4: eleyi sori eleyi
8: eh
4: omo ya fe ko se ori
8: ah o dojumo lo mo nse akosijo to hun ise o ti pa lase pe ko lo odo ya dare ka le gbadura fun
4: je ko soro loni o lerin lasan ko lo ko lo
9: file se be loni
4: that is to say o ti ganpa file ba
8: to ba bo so
4: Police.
8: Ko ga re ni o soro ki wo so ati wa to ga
9: ebe
10: Ladilu FM 96.7

0: tó bọ̀ ọdún yìí o.
1: A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ ìjọba, ilé-iṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérò ńgbà rere. For educational employment and community development, office address 21 Kọ́lásílé out, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
2: Tosti ọ̀sẹ̀ yìí gan la ó fìyà lọ́jà tuntun jẹ́ lọ́jà gbeni nílùú Ìbàdàn. Alájà Chief Mrs. Basirat owó là ń wá ọ̀nà kọ̀yà gẹ́gẹ́ bí ìyá lọ́jà gbogbo ọjà gbeni ìyẹn agbeni General Market tìlùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin oníbàárà wa jálẹ̀jàkọ ẹ wá gbọ́ o, kò ní sí àǹfààní fún títà tàbí rírà nínú ọjà gbeni Ìbàdàn. Ìyẹn lọ́jọ́bọ̀ Tosti ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹwàá Friday ọjọ́ kẹrìndínlógún láòtó sí ọjà fún òǹrajà àti òǹtajà nínú ọjà àgbẹ̀ ní Ìbàdàn. Àjọṣe wa ò ní bàjẹ́ o, gbogbo wa láò máa ra jẹjẹ ń àtàjèrè àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ní fún gbogbo wa. Gbogbo ẹgbẹ́ ọlọ́jà àgbẹ̀ ní ìlú Ìbàdàn ló ń kéde.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele, Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Gode chance to lanta, nigba ku gba ta ba je.
5: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ń sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto péjì aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Nígbà kúgbà tá bá jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
5: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìà.
6: Ìlera lọ́rọ̀.
7: Àlàáfíà tayọ.
8: Togas, Togas, Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti gbáwọn ògùn tí ń ṣiṣẹ́ fákọjẹ̀dí àti ògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn ògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọjẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín ẹ̀yin mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ máa bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas. Tẹ fẹ́ máa kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́yìn tẹ fẹ́ máa rà lẹ́yẹ ẹyọ torí wípé àwọn alágbẹ̀ta fún gbogbo àwọn ògùn wa nílé iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ máa pè wá nílé iṣẹ́ Togas sórí 09032949024. Nílé iṣẹ́ Togas ló ní àní fàṣán lùgbà gbogbo tí ń ṣe ọyẹn agbára egbògi ìbílẹ̀ ká.
9: Lagilu FM 96.7.
10: Gudugbe, ìròyìn àgbọ́kọ́gbọ́n.
11: Ẹ káàbọ̀ padà, Gudugbe ìròyìn wá bẹ̀rẹ̀ báyìí lógidi o. Ìkànnì Lagilu rẹ̀ 96.7 FM òkè tó ga ju òkè lọ. Ẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá pé ṣe ń gbọ́ wa kìtìkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó ṣe ń ṣẹlẹ̀ nínú kulùgbóǹsáfẹ́fẹ́ fún ti ọ̀sán tòní. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ló ti ké sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì lórí fọ́nrán àwòrán kan èyí tó di gbajúgbajà káàkiri gbogbo àgbáyé o, níbi tí ọkùnrin kan eléyìí tó wà lórí ọ̀kadà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì tí wọ́n sì dá dúró ń gbà wọ́n dá dúró won bere gbogbo awon iwe ni owo re won ni iwe re gege bi awa ti se nbere o oku kan ko pe ah emi o mo pe o tu ku eyo kan pe mo le gba eleyi lo re ba oga nbe o nigba to di odo oga gege bi forun aworan ti jade ni o lo oga ba so pe ah ikiti lo mo wa yi awa a se school fancy ti ara re o ba la won yin ba wo bi pe lai mo bi pe okunrin un gbogbo bi won se n soro gbogbo ba won olopa un se se gbogbo iwa si ti won wu gbogbo bobi kan se wa ba won pata gbogbo e ni funra woran ni kale ni awon egbe awon olokada yi no ba gbera iyen ni ipinle ekiti ni won ba ko iwe sowo se ni ti se oga agba yan ile ise olopa lewa nigeria lolu lewa ilu abuja iyen tun didisu owo ti oga olopa tori ma ni ewo atun le libo ala tun ja si olohun o na ba ke si ile ise olopa ipinle ekiti awon olopa ti nbenu funra woran yin ati bi ti won tin sise alele ki won mo bo ni abuja isele isele ni ojo kefa osu kewa odun 2026 ita wa yi won ni awon osise awon ti won gun okada yi won fi esun kan awon olopa yi pe mu wa ipo won ba ti debe nu pe ah roja na roja mi roja mi won ni bo se gba nu won ni awon wa nisimi lori oro won eyin sise eyin awa na nse ise ti wa ni o se wa di wahala bayi pe gbogbo se ta ba se eyin ni ke a fi bo won ni bo se ko wenu o won ba fi funra woran won igba ndi ibi ti oga agba le se olopa lewa nigeria ti ni to gbedan awon to wa nbi e mo ko wa e mo ko won bo tori pe won ni olokada yi o riran lati itapa si ikole ekiti ni won fi da duro ti won fi nbere oniruru oro ni owo won olokada yi pe ko ma da won lohun ni kia kia won ni oro to ibere ton be lowo re tin da won lohun gbogbo e lo han lori ero aye lujara itakun agbaye ti o se so pe won fe pare tabi ai ko si yun be won ni tori pe esun yen poju la poju pe gbigbowo lowo awon eni ikeji ni wipe nse ni won mo n deru ba won to ba fun wa ni owo kini tin be lowo wa yi ti o si sin ti o sele o de tete mo wa nisin to ba fe wo a wo mo lo o mo ni gbogbo uru awon wa beun won si tun tapa si ofin ati ilana ti ile ise olopa gbe kale lori ise won won tun wa nsise won ni ona ti o bo fi mu oto ni ilana ti ile ofin la kale pe eto ba eto ba eto ba oto ni ilana pe ibi te gbodo rin si n te gbodo sere iwa te gbodo wure nita won ni won tun payun ti gbogbo esun won ko jo papo matini iwo ko yi won ko lo si odo oga patapata ile ise olopa lolulo alulu abuja tun je disu niye ba ni pe ha lati jo ita tin so gba ta tin sawo ase e fe gbona won sa ti ko won lo si abuja o won ni won ti lo se sansa nibe ti won si mo biri oro lowo won ti won si mo da won lohun pe ta lo wa nbi ta lo wa nu eleyi to la ko ni ta lo wa nbi bayi matini ta lo wa nbi bayi gbe ga ya to ni kilo ya kilo so kaluko wa ma saraye e ba ko e sara e ko so birin nu won okunrin na je okunrin na gbogbo won
0: okunrin je titi
11: eh bi o okunrin yun ni okunrin te leyun nu sugbon nu awon ti won ko lu abuja
0: okay ko si titi nu
11: so mo awon nkan kan sori awon ise kan wa ise to da ni o olorun ba gbo ise olopa ise ise to da gidi ni sugbon mo se bi somo la keji mo tori pe owo sosorun ko se ibi somo la keji tori pe elomi wa pe tekun tekun ni o fi se ni o fi so nti o ye ko so sinu aye re o gba o le je nikan nu awon meteta yi oni o se tawon to ku foriko ta lo ba bo lo abo nbo
0: nti o gbo
11: en ti o si ni gbo ko ni gbo
0: alele bayi ipinle ti eko o na lo je pe iroyin eleyi to nbe lowo mi eleyi to di gudugbe eleyi to si je pe iwe iroyin ti punch na ni won ko iroyin ohun jo won se lalaye sita bayi pe ajo eleyi ti orin si oro enu iloro ati enu bodi lorilede wa nigeria the nigeria customs service òun náà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí pé ọwọ́ àwọn ọmọ ti tẹ ẹranko kan eléyìí tí wọ́n ń pè ní Pongolese. Ele ti so pe Yoruba re na ni aka to ba je pa aka lo yeyin won ni aka ohun o na lo je ko won be laaye ege bi en to wa je alukoro fun ti ajo ohun eni tin se Uzeni Abdullahi o na lo sisọ lojo oro ohun to si je pe awon oniroyin na ni won gbe pankan o ni awon kefin awon aka ohun meta da won kefin won nu keji eleyi to je pe awon ti won gbianju lati gbe orilede Nigeria na ni won gbe si oni aka ohun na lo je pe won wo bayi ni niba ti je kun won ti je na wo
11: ho don we ni ti won we ni ti won paje
0: oni won wo bayi ni hoi hoi hoi ah oni aka ohun e ti ma ka to mo ni kini lara bayi ege bi oro ohun to ma so sita eleyi to je ko wa lati ti eka eleyi to nbe ni ikeja ni ilu Eko oni ni bayi lo je pe eka to je ti ajo ohun tun ri si gbogun ti gbigbe awon eranko Abuja wo orilede Nigeria on lawon ti bere si ni gbogun ti o oni tele tele ri on na lo je pe awon kan wa to je pe awon eranko to je pe o le ise ni jamba lawon mo nsin nu ile to je ko won si mo be awon kan ni ipe e ba wa ara ekun wa lati orilede India e ba wa ara ile wa oni sugbon bayi ore ti wa jade o ti wa nse kilo kilo bayi fun awon to je pe n ta awon mo nse ni pe lati mo fowo so po lati mo gbe awon eranko Abuja orilede Nigeria oni ajo won ti so lalaye bayi pe awon ko ni 30 lati ma murufe awon eyan be
11: to won ni ile omo ologun ile wa Nigeria pelu ajosepo awon osise eleto abo mi to fi mo eleto abo ti DSS ile ise olopa awon olode ibile won ni gbogbo won ni won parapo o ti won se saka fun afurasi awon ajinigbe meta ototo e ti won ji okunrin kan gbe ni pele edo ninu atejade to lota to bo sita tarata lati odo eni ti se amugbalegbe fun agbenuso fun ile ise ologun lewa Nigeria ekun kerin ni ilu Benin lohun Kennedy Anyawu o se lalaye pe ogba ti isele eto ile ise omo ologun lewa Nigeria liti o na ni won ti kesi awon osise eleto abo to ku bi ile ise olopa awon DSS awon asogbo awon alode ati bebe lo pe o ya ise tun ti ya o won ni mo se ton se ta mo ranu o di ona ibinu gbo ibi ti won gbe onito ngba won ni ogba ti awon ti won je awon afurasi ajinigbe ohun ti won foju kan awon osise leto abu won ni e ni duro won ni mo se danu ogun ya awon osise leto abu nu awon yun na pe won ti fun wa o ti pe in be lowo wa gbe dani ni won ni ba won na se sina fun won ni pe kini a pa many many won ni gbogbo won ba sinu ogun won si ya awon ti won je ajinigbe ohun o di koba nibe ni meta ninu won ni o ti dagbere fun aye pe o di gbo se awon to ku ba gbegba amole won mo se sa irenu to sa lo won ni eni to wa ni akata won ti won ti gbe enikan ti won ni pe ko lo re mu kon lo ti n pe pe ko lo re mu ye bayi wa won mo sa se do la re kuro ni akata awon ajinigbe ohun won si yo gbogbo won si ko gbogbo awon oko awon ajinigbe ohun won ko wa ti awon eyan lanfani lati foju kan won iyan ni ipinle edo lohun ki olorun oba ko dakun ko bere si ni fi ise ati abo re bo wa lorilede wa Nigeria
0: ami ati ami ipinle ti Bauchi ona lo je pe iroyin to tun be lowo mi o lo nse lalaye sita pe ile ise olopa eleyi to je ko je ti eka ti ipase ti ipinle ti Bauchi ni won ti se lalaye pe won ti ba awon afurasi meji kan eleyi to je pe awon iwa ototo ati esun ototo na ni won fi ko won lorun olorun kan be nu won to je pe won da mu agbegbe eleyi ti o nbe ni Bauchi lohun olorun kan si wa to je pe awon ta won se ni pe ka won won ji awon to je ti awon ara adugbo oni ge bi oro ohun eleyi ti won fi lede lati ni tin se alukoro ile ise olopa ati ipinle ti Bauchi eni tin se SP Nafiu Abib oni egbe kan wa eleyi tan pe ni Sara Suka ina ni won pe won won ni awon odo ni oni on wa lara egbe ile to de pe on damu agbegbe ti Bauchi oni ni ojo kokan la osu kewa oni de ago mesan koja ogun iseju lowo asale o na lo je pe iberu bojo o na ni o bere ni agbegbe kan ile ti won ni nibi ti awon egbe ohun ti won ti yabo be ti won si bere si ni paro gidigbo on lawon to je po je olugbe be o na ni won sare kabakaba on lawon to le tilekun mori won tilekun mori ege bi en to je alukoro to ye soro oni ile ise olopa ile to nbe ni division D lohun o na lo je pe won sure ti won si lo sibi ti isele ohun ti sele gangan oni won gbianju lati petu sí àlàáfíà níbi tí àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ti ń da agbègbè ọ̀hún láàmú ó wá ṣàlàyé wípé ọ̀kan lára àwọn ẹgbẹ́ kejì eléyìí ti àwọn túnjẹ yánni òun náà ni wọ́n kọlù tó sì jẹ́ pé wọ́n ní wọ́n ti ń bẹ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí òun wá ṣàlàyé síta báyìí wípé àwọn afurasí méjì náà lọ́wọ́ tẹ̀ tó sì jẹ́ pé àwọn yòókù náà ni wọ́n na pápá bora ọ̀nà àwọn méjì ọ̀hún náà ni wọ́n ti ń bẹ̀ lákàtà àwọn báyìí níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ tí wọ́n ti fi ń wá wọn lẹ́nu wò.
11: ẹni àwọn mọ̀lẹ́bí olùkọ́ kan dókítà matthew uwegbe nílé ẹ̀kọ́ gíga ifásitì ní ambrose university ẹ̀pọ̀mà nípínlẹ̀ edo ni wọ́n ti ní ìròyìn tó jáde wípé ẹni àwọn ó ní ìbáṣepọ̀ pẹ̀lú obìnrin ọmọ ọdún mọ́kànlélógún kan tó di akẹ́kọ̀ọ́ ló fi dágbére fún ayé pé ó dìgbòsè wọ́n ní ìròyìn ọ̀hún òun ló jẹ́ òfegè wípé àwọn ò lè gbàgbọ́ ìdájọ́ òdodo làwọn fẹ́ o wọ́n ní àwọn mọ̀lẹ́bí ọ̀hún sọ pé lónìí gangan ni àwọn ó lọ ṣe àyẹ̀wò lórí ikú tó pa ọkùnrin ọ̀hún tó jẹ́ mọ̀lẹ́bí àwọn nínú àtẹ̀jáde ilé tí ẹni tí ṣe agbẹjọ́rò rẹ̀ agbẹjọ́rò mọ̀lẹ́bí ọ̀gbẹ́ni etíọ́nsà òdewingi tó fi síta ló ń ṣàlàyé wípé àwọn nǹkan kan rọ̀ mọ́ ikú tó pa olùkọ́ àgbà ọ̀hún yẹn lẹ́kítọ́rà wípé gbogbo tí wọ́n fi síta pò ṣẹlẹ̀ irọ́ gbù ni kò sóòótọ́ kankan bẹ̀ bíi ti wù kó mọ̀ ìwà ìkàgbàsì ni ikú tó pa ọkùnrin ọ̀hún ló jẹ́ wọ́n ní àwọn ò lè fọwọ́ lẹ́rán láti máa wòran kí wọ́n fún àwọn ní òfegè ọ̀rọ̀ lórí ikú tó pa àwọn ò wádìí ikú rẹ̀ lọ́dọ̀ tàwọn àwọn ò ní fi ọwọ́ bò ó bíi ti wù kó mọ̀ o bí àwọn bá sì ti ṣe ìwádìí tán gbogbo àbọ̀ ìwádìí hùn làwọn ò gbé síta fún àwọn èèyàn láti rí tòró dàbẹ́ ni wípé níṣe ni wọ́n fẹ́ dẹwọ́ bọ òótọ́ mọ́lẹ̀ lórí ikú tó pa ẹni àwọn wọn nítorí pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ làwọn gbọ́ lẹ́yìn tí wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún torí pé wọn ò jẹ́ kí àwọn gbọ́ sí tí wọ́n fi gbé lápá ìyáká lọ sílé ìgbókùpamọ́sí láìsí mọ̀lẹ́bí kankan bẹ̀ láti dé kí wọ́n yẹ̀wò kan tó gbé lọ sí ilé ìgbókùpamọ́sí wọ́n sì ní ẹni gangan ló jẹ́ ẹni tí ń dáàbò bo mọ̀lẹ́bí lórí ìgbọ́ bùkátà ẹbí tó wá jẹ́ pé wọ́n wá pa á lójijì kó tó di pé wọ́n wá ń sọ fáwọn wípé rárá o kò sí tó jọ o ó bá obìnrin lájọṣepọ̀ ní o ló ṣe dágbére fáyé pé ó dìbò ṣe ó ní láéláé páwọn ò gbà o fúnra ara wọn àwọn ò mú owó jáde lọ́wọ́ ara wọn láti sọ pé àwọn fẹ́ ṣe iṣẹ́ ìwádìí lórí ikú tó pa ọkùnrin ọ̀hún bí iṣẹ́ ìwádìí táwọn bá sì ṣe bá sì ti ń jáde báyìí òun náà ni àwọn ò mọ bu àwọn aráàlú gbọ́ lórí rẹ̀ láì ṣe pé bóyá àwọn ò mú nǹkan kan pamọ́ lórí rẹ̀ fún wọn nǹkan táwọn sámọ̀ ni wípé ikú tán ló pa arákùnrin ọ̀hún irọ́ gbu ni kò sóòótọ́ kankan bẹ̀ bíi ti wù kó mọ̀.
0: àlèlè báyìí kàlàbà lọ́hùn-ún òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi o òun náà ló ń ṣe lálàyé síta báyìí pé ọjọ́ gbogbo báyìí ni ó tó lè ọjọ́ kan báyìí ṣóun náà ni tolóhun òun ni arákùnrin kan rèé eléyìí tó jẹ́ ọ̀dọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ tí wọn kò sì fi orúkọ rẹ̀ léde wọn ni pé ọwọ́ tẹ̀ ẹ́ ní agbègbè ti agbo ote layout ní boulevard road lọ́hùn-ún ní kàlàbà wọn ni àwọn tó jẹ́ ọ̀dọ́ eléyìí tó jẹ́ pé inú ń bí torí pé wọn ni àwọn ọ̀dọ́ yìí òun náà ni wọ́n ti ń wá àwọn tí wọ́n máa ń jí àwọn ẹrìn ńgbà tán bá ti sùn tán fẹ́ bọ́ta irin ẹnu ọ̀nà ilé tí wọ́n fi bọ́ta wọ́n ti jí lọ irin àdúgbò wọ́n ti jí lọ àwọn wáyà iná wọ́n ti jí lọ wọ́n níbi tí ọwọ́ ti tẹ arákùnrin yìí tó tún gbìyànjú láti jí àwọn ẹrìn eléyìí tó jẹ́ ti agbègbè ọ̀hún gangan ládùúgbò ọ̀hún wọ́n ni nígbà tí wọ́n mú wọn ni bíi kúkú bíi yíyẹ náà ni wọ́n nà án tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ta wọ́n ni ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n jabọ agbègbè ọ̀hún wọ́n nígbà táwọn ọlọ́pàá débẹ̀ òun náà ni arákùnrin ọ̀hún fi láǹfààní láti sáré tó sì sá lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n fi léde tó jẹ́ pé ẹni tí ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn ìwé ìròyìn ti daily post ni ó ṣàlàyé pé kan dákun dọ̀ kọ́ mọ̀ dákọ̀ ọ̀hún ó ní ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ pé ó ti ń bí àwọn nínú tó ti ń kọ àwọn olóminú ipe ṣé àǹdànù ló máa ń gbé àwọn ohun tó jẹ́ irin tó ń bẹ ní agbègbè ọ̀hún ni ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń sanrin ṣàgbọ́là ṣan tó bá jáwọn èèyàn jẹ́ ṣọ́ra wọ́n ní wọ́n ti lọ ra pẹtiró àti táyà tí wọ́n ti fẹ́ sọ sí
11: wọ́n fẹ́ sọ ní
0: gẹ́gẹ́ bí ẹni tó wá jẹ́ kọmíṣánná àti ọlọ́pàá fún ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe joe gofred hodu náà ló sọ pé òun gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún oni tori pa awon odo ti binu tan ipe o jo bi eni pa awon olopa lo fun lanfani lati sa lo oni rara oni ki o ma fi ofin so wa ara won oni ni bayi lo je pe ile ise olopa ti wa dro wam lati sise iwadi nipa awon to wu wa labi ni agbegbe ohun
11: gan eja lo soke lohun ka lo re wo to wa nbe se te wa nbe fun wa
12: Yeah, come on.
13: You fit fly.
12: Lai wo yin wo mo ogagba ni di ibanisheto irin ajo sey ke yorilede ni you fit fly gbogbo aye ti gba be afare ti wa sisile fun gbogbo enikeni lati seto e visa solede Tanzania South Africa Singapore Qatar Uganda Egypt Dubai to fi mo Morocco pelu Turkey ati Italy whenever and wherever you desire to fly with you fit fly e visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.

0: agbára nínú ìpàdé ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbẹdẹkẹ. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Sísè ọlọ́run nínú máa jẹ̀mú la kò rí tọdún yìí. Nínú máa jẹ̀mú la ó ti máa gbàdúrà. Yí bẹ̀rẹ̀ tí máa jẹ̀mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Sodeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Akiade, Prophet Laolu Sokobi, Prophet Isaac Jayola, Prophet Ola Awonijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí Bukola Akiade Sanwóolé Jésù. Gòkè Bájọ wà, Sade Taiwo, Ìyanu Oluwapre, Elisa Voka, Ife Olubambo, Pastor C. Ọláyà. Wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Wákàtí wákàtí náà ni wọ́n máa yọ̀ látọjọ́ Sunday 18 bíi Sunday 25th October 2026. Àyẹ̀wò lẹ́ràn ọ̀fẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Gbogbo ẹ̀ níjọ CAC. Gbaremu Center tó wà ní Leaders Junction. Tribune Road Mọ̀lẹ́ Fọ́láfẹ́ Òkè Àdó Ìbàdàn.
1: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
2: Ọ̀rẹ́ mi ní ìbòdò ń lọ, ó ń lọ káàkà sí wáyà.
3: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ̀fọ́ lójoojúmọ́ tọ́ ya láìlójútì. Olódùmarè òfilé ayé lẹ̀ o. Gbogbo ń tọ́sọ́ sí wa, iní ń sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò. Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀, bọ́bá ti wù kọ́mọ sí ọ́. O rí bí ìgbà tó wà léwe ni. Eegun rẹ̀ ń dínkù, agbára ò sí mọ́. Gbogbo ń tọ́ bá rí kọ́mọ sẹlẹ̀, ayé ti wà. Fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn, kágbà ó ṣe bí èwe, kéwe náà kó dúró bí èwe. Ẹ kọrí sílé iṣẹ́ Kàkásìwáyà Integrated Servicing Limited. Àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn. Pálántó kan ni, ó ń sán mi ń bì kan ni. Àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá ìsàn nínú ayé rẹ, gbà pé kèrèsè kádàrá o.
4: Kọ̀ sí wọn ní nọmba 19 Emmanuel Onítìjú Christian Bello Police Station Road, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn. Pé sórí ago 08067918447. Kakashi Wire Integrated Services Limited. Ilera loro. Ilera loro.
5: Lori oke yanu, adura unga.
0: Bébí tí arúgbó ọjọ́ yóò ti gbá gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta, from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbùjú authority. Wòlíì ọdún Fẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 21st to Friday 23rd October. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní T-junction àti Mojodé bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́. Débi tí wọ́n lé àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kan.
6: Lagilu FM 96.7.
7: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́.
8: Ẹ káàbọ̀ padà sórí ìròyìn tá a pè ní Gúdúgbẹ̀ torí pé ẹṣin báyìí kò ní kọ eré àsárilé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká tún mọ̀ tẹ̀síwájú lórí ìròyìn ọ̀hún. Ẹ ṣeun tẹ́ ẹ wà ń bẹ̀ fún wa. Nínú ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní ni Gúdúgbẹ̀ yìí ló ti jẹ jáde o. Ló sì ń ṣe ládùúrà pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ yín o. Wọ́n ní fi àwọn ọmọ yín tẹ́lẹ̀ ọkọ̀ wá bá yín nu ilé láṣẹ létùmá rè. Wọ́n ní ọ̀kan gbòógì lára àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ tí wọ́n ń sìn rúùlú ló ti bá ikú òjijì rẹ̀ pàdé o. Látàrí ìjàmbá ọkọ̀ akẹ́rù kan eléyìí tó dá wàhálà sílẹ̀ ní Agodi Garden ní òpópónà ọbẹ̀ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ sọ pé ọkọ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ọkọ̀ lórí ìrànràn láti Sango títí tó fi lọ rèé kọlu ọ̀kadà tí ọ̀dọ́ àgùnbánirọ̀ tó wà nínú rẹ̀ tó wà lórí rẹ̀ wọn àti ẹni tó wà á eléyìí tí wọ́n rí pé ọ̀dọ́ àgùnbánirọ̀ ni aṣọ ọ̀dọ́ àgùnbánirọ̀ ni ó wà ní ọrùn rẹ̀ tó wọ̀ wọn ni gẹ́gẹ́ bí ìròyìn ti gbé ṣe lálàyé ni pé ọkọ̀ ọ̀hún ti dá oríṣiríṣi ìjàm̀bá sílẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ti ọ̀kadà tí ó ń tọ̀ ọ̀hún tó gùn tó wà ńbẹ̀ o wọn ni níṣe ni ọkọ̀ eléyìí tó kẹ́rù yìí ló lọ rèé rélu ọ̀kadà tí ọ̀dọ́ àgùnbánirọ̀ wà tó lọ rèé rèrú mọ́lẹ̀ tó sì ṣe wípé àfi sùúrù ṣáá níṣe ni ó ṣekú pa lójú ẹsẹ̀ wọn ni ọgbà bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ni wọn ò mọbi tí dẹ́rẹ́bà ọ̀hún ni wọn ò mọbi tó wà mọ́ tó ti fi ọkọ̀ sílẹ̀ tó sì sá lọ àmọ́ àwọn tí wọ́n dágbére fáyé pódìgbò ṣe àgbọ́ pé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn ti kó wọn kúrò ńbẹ̀ o lórí ìṣẹ̀lẹ̀ alágbára yìí kí ọlọ́run ọba kú dákun kó máa ṣàánú wá o ìyẹn nílùú ìbàdàn tí a níbi tá a wà yìí nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni ìjàm̀bá alágbára yìí ti ṣẹlẹ̀ o tó sì mú ẹ̀mí ọmọ ọlọ́mọ lọ wọ́n wàá pe àwọn òbí rẹ̀ nínú ilé wípé iṣẹ́ ẹ̀yìn ni ìyá alágbájá ẹ̀yìn ni bàbá àtàmìdù ẹ wá gbé ọmọ yín o kò ti dàgbèrè fáyé ìpódìgbò ṣe irú ìpè bẹ́ẹ̀ kò ní jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wà o láṣẹ elédùmarè kọlọ́run ọba kó dákun kó máa fi ṣọ̀rẹ̀ ṣọ́ wa ni.
9: Àmì àṣẹ ìròyìn eléyìí ló gbé mi lọ sí orílẹ̀-èdè ti South Africa lọ́hùn-ún ibi tí o ti ń ṣe lọ́la yìí síta wípé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló jẹ́ pé tó tó bí 80,000+ òun náà ni wọ́n ti láǹfààní báyìí láti jẹ àǹfààní eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fún wọn láti dóòlà wọn kúrò nínú àwọn ìkọlù eléyìí tí ó ń wáyé ní orílẹ̀-èdè South Africa. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún eléyìí tó jẹ́ pé kìí ṣe tuntun mọ́ wípé àwọn orílẹ̀-èdè ti South Africa náà ni wọ́n ń kọlu àwọn ọmọ orílẹ̀-èdè Africa ẹgbẹ́ wọn àti àwọn ọmọ orílẹ̀-èdè Bòmíì eléyìí tí wọ́n ní ó tó gẹ ẹgbà orílẹ̀-èdè yìí lọ. Gẹ́gẹ́ bí ẹ̀ka ìjọba eléyìí tó jẹ́ pé ó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ òkèèrè tá a mọ̀ sí netcom parapọ̀ pẹ̀lú àjọ kan eléyìí tí ó ń gbógun ti fífini ṣòwò ẹrú náwọn orílẹ̀-èdè Bòmíì NAPTIV àti àjọ eléyìí tí ó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA òun náà ni wọ́n parapọ̀ tí wọ́n sì kí wọn káàbọ̀. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀hún náà ni wọ́n ṣàlàyé wípé àwọn ọkùnrin nínú wọn náà ni wọ́n tó bíi 44 táwọn obìnrin sì tó bíi 23 òun láwọn ọmọ kéékèèké àwọn náà tó bíi 44 gẹ́gẹ́ bí òròyìn ọ̀hún eléyìí tó yí okùn tó sì parapọ̀ onílẹ̀ orílẹ̀-èdè South Africa náà ni wọ́n ti ṣàlàyé síta wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni àwọn ti fún ní gbèdéke ọjọ́ kí wọ́n kúrò ní orílẹ̀-èdè àwọn. Láti àkọsílẹ̀ eléyìí tí gbogbo àjọ ti netcom tí wọ́n ti wá àkọsílẹ̀ báyìí onílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti láǹfààní láti kó wa láti orílẹ̀-èdè South Africa náà ni wọ́n ti tó bí 2,000+ náà ni wọ́n ti láǹfààní láti kó wa láti orílẹ̀-èdè ti South Africa. Bẹ́ẹ̀ náà ti wá ṣàlàyé síta wípé àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti rọ̀ wípé kí wọ́n lọ farasin lọ síbi tó jẹ́ pé wọ́n lè rí ètò ààbò ilé ètò pé onítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ilé ìtàwọn orílẹ̀-èdè South Africa ń gbé yìí kò dẹrùn rárá ni. Wọ́n ní ilé ìjọsìn ti Redeemed Christian Church of God náà ni àwọn náà gbìyànjú tó jẹ́ pé ó tó àwọn èèyàn eléyìí tó tó bíi 300+ eléyìí tí àwọn náà fi owó ṣọwọ́ sí pé ọmọ ọbọ̀n lè o ẹ kúrò lórílẹ̀-èdè ti South Africa.
8: Ẹ jẹ́ ń sáré mú èyí kó tó di pé a kàn sí ẹ̀yìn náà tí ẹ̀ ń gbọ́ wa wọn ni mọ̀mọ́ kan rèé o kí orí mọ̀ ṣe wọ́n bàbí ní ìyá àjà àràbùkà ẹni ọdún 83 ni mọ̀mọ́ ọ̀hún jẹ́ 83 wọn ni wọ́n tún túmọ̀ mọ̀mú ni wípé wọ́n ń lọ́wọ́ nínú gbígbé títà egbòogi olóró ìyún àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró àjọ ndlea ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o ní abúlé kan ti ń bẹ ní ìpínlẹ̀ abia lọ́hùn-ún wọn ní àwọn egbòogi olóró eléyìí tí wọ́n ń tà fún àwọn ará ìlú ló jẹ́ pé ó ṣòro fún àwọn èèyàn láti mọ̀ pé irúfẹ́ ìyá bẹ́ẹ̀ ó ń ṣe irúfẹ́ òwò bẹ́ẹ̀ o wọn ní kí wàá ṣe ìmọ̀mọ́ yìí nìkan ni ọwọ́ tẹ̀ wọn ní owo tun te enikan na to tun je omo re won ni bakan na ni owo te awon eyan kan na ti won wa ni agbegbe to je pe awon ni woso bi e ti won ma nso fun won pe to bi iye to je re o won ni nigba ti won kokko mu nigba na lori osun gbigbe egbogi oloro ina ni won ni ko lo re san owo toran gba na to si lanfani lati san owo toran won ni sugbon won ni ko ma lo ko mo se be mo ni ase iya o ni gbo won ni iya ba tun tin lo re gbe egbogi oloro owo sati te iya yi bayi iyo eni odun metali ni 83 years se 83 years ngon se ke si omode ni ru iya be afisuru o boya won tun fe lo sohun lati lo re mo ta egbogi to amadon kankan fun awon eyan ni 0912370675 o na ni oju oko ti e fi ma lanfani lati ma fi dasi o nkan ta ba de ka o ni dasi o
9: hello
8: olo ba won ba ti lo ka fun
9: won se lo hello
8: a n gba yin
10: ba ti ni mo kin yin o Saeed ata okan lati tagba kan yan ri ya yi abi bi gba pe won fi kini yi won fi abi ka gbe pe won fi si won iya do si won 83 to mu odun gbade ile e odun tun mu ah bo ya gogugu mo gbe bi ti won iko de de lori o ni accident to sele to olo ni je ariru e mo o awa obi ah ni gba pe banu je lori omo wa o
8: ese
11: Hello, yawo ni. Hello.
8: A ngbo yin.
11: Baba Alifa. Take Baba Lola ake kaka kan ro gbo lorukọ mi o. Lati agriki de lo nsoku. E da pon ogo eyan olokada eyan moto. E ma se pere pere lati ku odun tan tan wo yi. E da pon ko soju ka osu baba o. Awa ni ka ma se pere pere lu oko. E da kon e ba mo idele lo moto wa o e jo o jama ide nko ju e ma je aja won se pele pele o atemi ateyin an la jan jata won mo o e ki baba lola ki agara don sugu
9: hello
8: ati wa nbe o
9: tun melomi
8: hello
9: ju ko yen lo ni
12: hello sir hello ma
9: yeah an gbo yin an gbo yin
12: ẹntì ló fẹ́ sọ ni màá ń pẹ́ jọ nípa káṣí ẹ̀yẹ́ ni màá tán bá wa láìpẹ́
8: kò
12: yé wa dá gbọ́
8: ṣe. A ti sọ fún yín pé níta ẹ bá gbọ́ tá a kà ní kẹ́ ẹ dá sí.
13: Hello ma.
8: Ẹ ká sàn.
13: Ọmọọba Abọ́lájí Ajíbọ́lá Adémọ́lá òkè láti Rúà. Èyí tí mo gbọ́ tó pa èmi gan-an tí mo já mo sákàn yìí òun náà látàkọ́ kan sọ yẹn. Nígbà tí mo ti dé ìwé ìjìyẹn lọ́dẹ̀ tí mo láàkọ́ tán wọ̀ ni. Tún wá ṣe lẹ́lẹ́kejì mi ò tẹ́tí mo rí ìyàjú lọ́fẹ́ fún 83 years àgbàlagbà ni ẹ̀ náà oṣù mi ò Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá òkè láti Rúà ìwà ọ̀daràn òkú náà jẹ́ inú.
8: Bẹ́ẹ̀ni. Hello.
14: Hello. Ẹ káàsọ̀ ọ́ James Olatunde láti Wáyà Akẹ́bù ni o. Ìyá 83 iná tún wá o. Tó yẹ ká jòkóó ká máa jẹun mọ. Àwọn drivers wa ẹ bá wọn ká máa bá wọn sọ̀rọ̀. Ká mú yé sáré o, kọ́pà ọmọ ọlọ́mọ náà pa o. Àníríru ẹ̀ àní gbọ́ bad news ńlé wa o. Olúwa tu àwọn òbí ẹ̀ nù
8: o.
14: Ẹ ṣé o.
8: Ìṣẹ̀lẹ̀ tó lágbára gbà ni. Hello.
9: Jami lè ka mọ̀ gbéra.
8: Hello. Ko jẹbi ti a ri mo fun ti osan to ni lori iroyin ta pe ni gudugbe to ba di looro la ni oni ejo kiro yo mo tesiwaju awon ba se dide bayi na ni eto yin eto wa ni kilarigbo o na ni e mo ba pade titi layo akinsola o na loruko temi
9: adupe tori pe wa nbe fun wa martini salao loruko temi e se tengbo wa

0: kúrò lọkùnrin tí ò ní mọ̀ láti wá ń lọ bí ogún ọdún téèyàn ti kú mbẹ.
1: Torí pé o sì mọ̀ pé olúwa rẹ̀ náà ò ní lọ.
0: Rárá, torí pé mo mọ̀ pé ìwọ gan ọmọ fààyè ìjọba mi lẹ̀. Ọmọ náà ni ìwọ náà ń gbìyànjú, ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan ìwọ náà mọ̀ yẹ̀ mí wò. Pé ta bá tiẹ̀ overthrow, ta bá overthrow bọ̀bọ̀ yìí, lèmi náà fi máa dalẹ̀
1: rú. Àlè overthrow rẹ̀, àbẹ́ wo ni kíní? Ata ni overthrow
0: rẹ̀. Ìyá yẹ mọ́
1: ọgbẹ́ni já lọ jàre àbí ṣé ò sí
0: ṣé ká lọ jú ọjà ni
1: kò ní
0: ìwọ nìkan ní ó lọjà ọ mo ti kúrò lọkọ báńgẹ́tì mọ́ bá obìnrin rọjà àárẹ̀ mọ́ náà àtàmọ́ náà kíní kí
1: o
0: lọjà èmi wà nílé
1: ó pè mí náà
0: ó tẹ bá ràdé ń bò bá ṣàjì náà ni ẹ pè mí sí
1: ó pè mí náà bùrákà mi ẹlẹ́ran mo ti dé tán ó yá dọ́lápọ̀
0: bọ̀dá dọ́lápọ̀ kí làwọn ń tà
1: gbogbo nǹkan náà ń tà ìkéde àti polówó wọ́n ń tà
2: Lagilu FM 96.7
3: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
4: Ó tún ti yá lórí òkè ìyanu yìí lára. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wọ̀lé ìsáàbùjú authority. Wọ̀lé ọdún Fẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ ìpàdé Wednesday 21st the Friday 23rd October. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá lójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónílágbára yóò wà fún àwọn ọgbọ́. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní tea junction àti mọ́jọ́dá bus stop ẹ̀pẹ́. Gbogbo ẹ̀yà àti èdè òyà lákọjọ́ Wednesday 24th the Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Bébí tí wọ́n lé àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kan.
5: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́ kọjọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lagilu FM nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lagilu 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn.
6: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì wìtì.
7: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
8: Ọ̀gá mi, ẹ gba omi, Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
7: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
9: Omi yóò lọ ta o.
8: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
10: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
11: Jesus. Jesu nikan ni eto tuntun ti o ma waye lori ikanni yi ni gbogbo ojoru Wednesday ni dede agogo meje si ago meje abu asale nibi ti a ti ma gbo oro Olorun ko eko bibeli lati enu iranse Olorun Reverend Idowu Animashan of World Hope Ministries Badeku
12: akiyin ta bo si ori eto wa eto ye Jesu nikan
11: e ma pade baba Idowu Animashan lori eto ti a pe ni Jesu nikan ni Lagelu 96.7 FM ni gbogbo ojo Wednesday ago meje si meje abu asale ni o ago meje si meje abu asale ni o Jesu nikan ma gbo o si di alabuku fun
13: ilera loro
14: kara o ji pe pe ninu ekurere alaafia nikan le da file se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igba pa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se buba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kunrin o ma le itapai kara o mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo oni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara pi online ma oni san mesan ni o kan si
15: Eni to wa owo lo to pade ola ti yi lona osuri re gba Ai mo yo jo odun osu to ti fi wa owo kiri sugba gbogbo igba ni won ma ngo nipa cash e be du to fi bi ko sale igbo nigba ti cash e ti bi ola ti yi fun opo eyan to sumo ati awon ore re to mo ki wa lu ditu do we Ṣe tun fun ni ayo to gaju o se tin lati deni pe ke iwo na nu ke wa yi lati abala oko ti e gba winin galo lawon eyan tin gbo pe back to back lele to kun fun owo ti opolopo awon eyan si nja wi olubori wa yi o ma duro marose nitori pe oko oju rin na tun ti gbera lakotun iyen ninu osu otuba yi million gbe million pon ti cash e ko wa ninu osu yi iwo na gbono gba ipe ti re ninu e ba winin galo Ninu osu October yi kan na ni ajoyo odun kokola ti Lagelu FM e wa wo bi ogoro eniyan se fowo se faje pelu cash e gbogbo ojo eti Friday gan ni jawe oluburi onibeji be la si tun ma se afihan awon milionia tutun October 28 ni ayeye odun kokola ti Lagelu FM 96.7 o ma lagara do ninu gayuba owo latun owo lo si ninu osu kewayi o ye bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*#. Lori Lagelu FM *347*1004*2#. Asi tun le sabewo soju opo website www.cashier.ng eni odun meji di logun soke nikan lo le kopa lati ta cashie ojo state gaming board lo fun telu cashie ninu en ba won ni galo yi emi lo kan lati di milonia tutun ni atutun so ti cashie mo ti cashie cashie
16: Lagelu FM 96.7
17: Ki lari gbo leto lori Lagelu 96.7 FM e ma ba wa ka lo

ẹ kú rọ̀lẹ́. Ìròyìn kàgbá ńlá ayé ló ń dé sí tìbọn yẹn láti kàn ní Lágẹ̀lú 96.7 FM òkè gàdókè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ṣeun Àríbìkọ́lá ló kọ̀ mí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti sísọ lójú àtẹ ayélujára kan tí wọ́n sì ní ìpinnu àti rọ̀gbọ̀kú owó tó tóbi bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún dọ́là láti ẹ̀ka ti ètò ìrìnàjò afẹ́ àti ìdárayá. Wike ló ti sọ̀rọ̀ lórí ẹgbẹ́ alájùmọ̀ṣe ti Oṣùmọ̀rẹ́ tó sì wípé kò ayé sọ̀rọ̀ ni wípé pẹ̀ntúká ni yóò wà láàrin àwọn gómìnà ti ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ti APC. Àwọn adìámọ́ra ni wọ́n ti pa èèyàn márùn-ún ní ìlú ti Yemẹ̀ ẹkùn ti ń bẹ ní tòsí Taiz. Ẹni tí ó jẹ́ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Plateau United ló ti rọ àwọn akẹgbẹ́ rẹ̀ láti jáwé sóbì lẹ́yìn tí wọ́n jáwé olúborí tako ikọ̀ agbábọ́ọ̀lù ti Kano Pillars. Ní báyìí ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ń lò ti tẹ pẹpẹ àtẹ ti ayélujára kan eléyìí tí ìwòye wà wípé àwọn tó jẹ́ olùdókòwò láti ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìrìn àjò afẹ́ àti ẹ̀ka ti ìdárayá ńlẹ̀ yìí ni wọ́n ní ìbáṣepọ̀ tí wọ́n sì máa rí owó eléyìí tí ó tóbi bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún dọ́là lákòókò tí ẹ̀ka ìpawọlé ọ̀hún bá bẹ̀rẹ̀ eléyìí tí wọ́n ní yóò tún pèsè iṣẹ́ tó tóbi mílíọ̀nù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn ẹ̀ka jẹ̀ka kó tó di ọdún 2030. Ẹni tí ó jẹ́ alákòóso fún ẹ̀ka ti àṣà ìrìnàjò afẹ́ àti ẹ̀ka ètò ọrọ̀ ajé ti eré ìdárayá nílẹ̀ yìí Anatu Musawa lọ ṣàlàyé ọ̀rọ̀ náà nílùú Àbújá ibi tí wọ́n ti ń tẹ pẹpẹ àti ọ̀hún tí wọ́n pè ní D30 tí ṣe wípé ìfojúsùn wọn lọ wà pẹ̀lú ọdún 2030. Musawa lọ́wọ́ ṣàlàyé wípé iṣẹ́ ọ̀hún ni wọ́n fẹ́ lò láti jẹ́ kí wọ́n dí àwọn àlàfo ti ń bẹ̀ lẹ́ka tó ní ṣe pẹ̀lú bí ilẹ̀ Nàìjíríà ò ṣe láǹfààní àti máa ní àwọn àkọsílẹ̀ tó tó lẹ́ka ti ìrìn àjò afẹ́ eléyìí tí ó sì jẹ́ ajínàgbòkú fún àwọn ẹ̀ka eléyìí tó lágbà nígbọ̀njẹ́ bẹ̀. Nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní òun ké sí àwọn tí wọ́n jẹ́ olùdókòwò ẹ̀ka ti ìjọba àwọn olókoòwò àti ọlọ́rọ̀ ajé ṣíka ilẹ̀ yìí kí wọ́n rí ẹ̀ka ọ̀hún àti ìròyìn tí ń jáde láti ẹ̀ka náà gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n lè wọnú ẹ̀ kí wọ́n sì jẹ́ kí àwọn àlàfo ti ń bẹ̀ kí ó dí pátápátá nígbà tí ẹ̀ka ti ìdaṣẹ́sílẹ̀ yóò tún gbèrú sí i nílẹ̀ yìí. Níbàámu pẹ̀lú arábìnrin ọ̀hún ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú orin eré ìtàgé aṣọ wíwọ̀ àti àwọn iṣẹ́ ọnà lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó fi mọ́ ìrìn àjò afẹ́ lọ́jẹ́ ilé ìtọ́ láàmìlaka tó sì lè jẹ́ kí owó kó tún rogún sí akoto ìjọba tí ìgbáyé gbádùn yóò sì wà láàrin ìlú. Ìjọba àpapọ̀ ló tún rọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì ní Tìbútòrò ilẹ̀ Nàìjíríà láti ṣòmú àmúlò àtẹ eléyìí tí ó jẹ́ ti ọgbọ́n àtinúdá tí wọ́n sì máa lo àwọn ìmọ̀ ìgbàlódé láti jẹ́ kí ó wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ ìkẹ́kọ̀ọ́ àkóyawọ́ àti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ẹ̀kọ́ ti àgbà nílẹ̀ Nàìjíríà. Ẹni tó jẹ́ alákòóso fún ìpínlẹ̀ fún ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Suwaiba Ahmad ni ló pèpè náà lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ń kéde ètò ti ìdánilẹ́kọ̀ọ́ fún àjọ tó ń mójútó ilé ẹ̀kọ́ gíga fásitì nílẹ̀ yìí àti àwọn gíwá ilé ẹ̀kọ́ gíga ní Tìbútòrò ilẹ̀ yìí nílùú Àbújá. Ahmad ló ṣàlàyé ọ̀rọ̀ náà pé àtúntò ọ̀tún ọ̀hún ló gàgàrá lẹ́ka ti ètò ẹ̀kọ́ yíká àgbà ńlá ayé tó sì jẹ́ wípé ṣíṣe àmúlò ti ẹ̀rọ ọgbọ́n àtinúdá ti ọgbọ́n àtinúdá ọ̀hún ilé tí ó ní ṣe pẹ̀lú ẹ̀ka ti ìkẹ́kọ̀ọ́ ti ayélujára àti àwọn àkọsílẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ìyún gan ni yóò láǹfààní àti jẹ́ kí àwọn iṣẹ́ ìwádìí àti àtúntò lẹ́ka ti ètò ẹ̀kọ́ kó tún gbèrú sí i. Nú ọ̀rọ̀ rẹ̀ ó wà ní lákòókò eléyìí tí a bá ń ṣe ìgbàwọlé ti àwọn ọgbọ́n àtinúdá ọ̀hún kí a rí dájú wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ ni a dáàbò bò lọ́nà tí ó tọ́ àti eléyìí tí ó yẹ.
ẹni tí ṣe adarí fún ilégbèmọ̀ aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà Tajudeen Abbas ló ti buwọ́lu ọjọ́ ti ṣe ọgọ́rùn ọjọ́ fún àlàkalẹ̀ ètò àwọn aṣòfin ilẹ̀ yẹ láti jẹ́ kí wọ́n jáwé sóbì nípa àwọn àbádòfin tó ti wà ńlẹ̀ kí wọ́n sì ṣiṣẹ́ lórí ẹ̀ tó fi mọ àwọn iṣẹ́ ìríjú wọn míì bẹ́ẹ̀ ló lágógó ìkìlọ̀ fún àwọn aṣòfin ọ̀hún wípé ìgbáradì fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ni kò gbọ́dọ̀ jẹ́ adínàgbòkú fún iṣẹ́ ìríjú wọn gẹ́gẹ́ bí aṣòfin Abbas ló wá pe ìpè náà nígbàtí ó ń ṣàlàyé ní ọjọ́ ìṣẹ́gun níbi tó ti ń kí àwọn tó jẹ́ ọmọ ilégbìmọ̀ aṣòfin ọ̀hún káàbọ̀ lẹ́yìn ìsinmi tí wọ́n ní àárín ọdún ó rọ àwọn aṣòfin náà láti rí dájú wípé iṣẹ́ ìrújú wọn tí ó ní í ṣe pẹ̀lú òfin ṣíṣe ni wọ́n gbájúmọ̀ bó tiẹ̀ jẹ́ wípé pọ̀pọ̀ ṣinṣin àti ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ìpolongo ètò ìdìbò fún ọdún tó ń bọ̀ ìlógbòde báyìí òkè sí tikere níbi ìjókòó lé àti àwọn ìgbìmọ̀ tí ó jókòó wípé ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ ni wọ́n yà sọ́tọ̀ láti máa gbọ́ ohun tó ní í ṣe pẹ̀lú àwọn àbádòfin àti ọ̀rọ̀ tí ó kan ilẹ̀ Nàìjíríà gbọ̀ngàn Abbas ló wá wípé ilégbèmọ̀ aṣòfin ọ̀hún ni ó tẹ pẹpẹ ọ̀nà eléyìí ó ṣe ṣara eléyìí tí ó sì ní ojú ní ibùjókò ilé ìgbìmọ̀ aṣòfin kẹwàá láti jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kí wọ́n láǹfààní láti ní ohun tí yóò jẹ́ kí wọ́n ní àkọsílẹ̀ rẹ̀ pé wọ́n ṣiṣẹ́ takuntakun. Ẹni tó jẹ́ alákòóso fún ẹ̀ka ti ètò ilẹ̀ wa Nàìjíríà olúùlú ilẹ̀ Nàìjíríà ẹni tí ó jẹ́ alákòóso fún ìlú ọ̀hún Yẹsan Wike ló ti ṣàlàyé báyìí pé ẹgbẹ́ òṣèlú ti alájùmọ̀ṣe papọ̀ ti Oṣùmàrè ló ń ṣe àtìlẹ́yìn fún ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí tó sì ní kò sí òótọ́ ọ̀rọ̀ nínú wípé ó ṣeéṣe kó fa pẹ́ǹtúká sí àárín àwọn gómìnà ti ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti APC Wike ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wípé àjùmọ̀ṣe ẹgbẹ́ náà ni ìwòye ẹ̀ wà láti jẹ́ kí okun agbára àti jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wọlé lẹ́lẹ́ẹ̀kejì kó tún lè sí yóò ní pé ó ní í ṣe pẹ̀lú kíkó àwọn tí ó jẹ́ alátìlẹyìn tí wọ́n sì fẹ́ràn ààrẹ Bọ́lá Ahmed Tinubu yíká gbogbo ẹgbẹ́ òṣèlú papọ̀ kí wọ́n bá lè dìbò wọn fún Bọ́lá Ahmed Tinubu ẹni tí ó jẹ́ gómìnà ngbà kan rí nípínlẹ̀ ti Rivers ọ̀hún ló sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú Àbújá lọ́jọ́ ìṣẹ́gun mo ti ń ṣàlàyé rẹ̀ wípé ìrèdí àti jẹ́ kí ẹgbẹ́ ọ̀hún kó fìdí múlẹ̀ ní láti jẹ́ kí wọ́n ṣe àtìlẹyìn fún ìyànsípò lẹ́ẹ̀kejì ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣàpẹẹrẹ ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ ti Borno Babangana Zulum àti gómìnà fún ìpínlẹ̀ ti Ọ̀sun Adémọlá Adeleke gẹ́gẹ́ bí ẹ̀kan kùgùn lẹ́ka òṣèlú tó sì jẹ́ wípé gbogbo wọn ni wọ́n fẹ́ kójọ papọ̀ nínú ẹgbẹ́ òṣèlú míì láti jẹ́ kí ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tó jẹ́ alátìlẹyìn rẹ̀ kọjọ lọ́dún 2027. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn kò dín ní ènìyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tó jẹ́ aráàlú tó fi mọ ọmọdé kan eléyìí tó gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ alágbára tó wáyé nígbà tí àwọn ikọ̀ adìámọ́ra tí wọ́n ya bo agbègbè ti ẹkùn Yemenites níbàámu pẹ̀lú àlàyé ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe ní ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn ti ń bẹ̀ lẹ́kùn ọ̀hún tí wọ́n gbé bọ́ta lórí móhùnmáwòrán ti ẹkùn ti Yemen ẹni tí ó jẹ́ ọba àlàyé nílùú ti Qatar Sheikh Tamim bin Ahmad Al Thani lọ ṣàlàyé pé akitiyan ló wà báyìí láti jẹ́ kí ẹ̀ka ti ọ̀pá epo Strait of Hormuz ni wọ́n dáàbò bò bó ti tọ́ àti bó ti yẹ ilẹ̀ Saudi Arabia ló tún wá ṣàlàyé wípé wọ́n ti gbégi dá àwọn apá ibìkan tí ó sì ní í ṣe pẹ̀lú ẹkùn tí ń bẹ tó ní í ṣe pẹ̀lú pápákọ̀ òfurufú ti Riyadh Khalid títí di ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn tí wọ́n ní ìkọlù àwọn adìámọ́ra ọ̀hún ń ló ti di gbọmọgbọmọ báyìí tí èèyàn 18 sì ti gbẹ̀mímì látàrí ibẹ̀ ikọ̀ ológun ti orílẹ̀-èdè Israel ni wọ́n ṣiṣaka ní ẹkùn ti Palestine ní àárín gbùngbùn ti Ramallah nígbà tí wọ́n kó àwọn ohun tó ṣe kókó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń bẹ nílẹ̀ ti Palestine tí wọ́n sì fara ṣèṣe yànnàyànnà tó fi mọ́ ọ̀dọ́mọdé kan àti àwọn oníròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀.
ẹni tí ó jẹ́ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Plateau United Okey Mute Order ni ó ti rọ àwọn akẹgbẹ́ rẹ̀ láti tún jáwé sóbì kí wọ́n sì tẹ̀lé ìgbésẹ̀ ìfọsẹ̀wọnsẹ̀ tó wáyé lọ́jọ́ ìsinmi pẹ̀lú àmì ayò mẹ́rin sí òdo eléyìí tí wọ́n gbá nígbà tí wọ́n wà á kò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Kano Pillars wọ́n ṣàlàyé inú ọ̀rọ̀ wọn wípé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n jáwé olúborí ní pápá ìgbábọ́ọ̀lù ti ń bẹ ní Jos nígbà tí ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù ni Paul Samson òun ẹkún dayọ̀ òjò kọ́kọ́ mi àmì ayò tó sì jẹ́ kí ikọ̀ agbábọ́ọ̀lù ti Plateau United wà lókè téńté nígbà tí Samuel Ayanride àti Nerod Silas táwọn náà tún mi àmì ayò eléyìí tó jẹ́ kí wọ́n gbá àmì ayò òun ní ayò mẹ́rin sí òdo nígbà tó ń sọ̀rọ̀ ọ̀dà lọ ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún ló yẹ kí wọ́n tún tẹ̀lé nígbà tí wọ́n bá wà á kò pẹ̀lú akẹgbẹ́ wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó ń bọ̀ níwájú wọn.

kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ló ti tẹ́pẹpẹ àtẹ ti ayélujára kan tí wọ́n sì ń wòye àti pa owó sí àpótò ìjọba owó tó tó bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún dọ́là láti ẹ̀ka ti ìrìnàjò afẹ́ àti aré ìdárayá iye sun wike ìní ó ti ṣàlàyé wípé ẹgbẹ́ ti alájùmọ̀ṣe ti rainbow ìní kò ní nípẹ́ ìtúká kankan sí àwọn gómìnà ti ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú apc àwọn adìhámọ́ra ni wọ́n ti pa èèyàn márùn-ún tó jẹ́ aráàlú ní ẹkùn ti yémẹ̀ ọ̀dà ńlá ṣàlàyé fún yín ní abala ti àrídárayá pé ó ti rọ ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ láti ti jáwé sóbì lẹ́yìn tí wọ́n fẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù ti kano pillars tí wọ́n fi janlẹ̀ kò ní jù báyìí lọ lórí ìròyìn ní ṣókí fún ti lórí ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ tòní láti mọ̀ sí nípa àwọn ìròyìn yìí tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com èyí lòpin ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti ìkànnì lagelu 96.7 fm ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà lagelu fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún facebook lójú ewé lágelu fm 96.7 túnde ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú ṣeun àríbìkọ́lá ńlọ ti ń ròyìn ètò ṣọ́ọ̀bùmọ̀ pẹ̀lú káyọ̀dé adéọ̀sán ni yóò gorí àgbàgbé báyìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ò ní ọ̀sán wa ṣeré

láti jó. Ilé aláyọ̀ náà ti yọ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa á. Ẹ̀kúlé o. Mo ń kí ń káàbọ̀ sórí àkọ̀tún ètò ṣòbù mọ́. Láti ìkànnì ti Lágelú 96.7 FM. Ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe. Ìṣẹ̀lẹ̀ àyíká, ìṣẹ̀lẹ̀ orílẹ̀-èdè, ìṣẹ̀lẹ̀ agbègbè àti àwọn ìbéèrè kan tá a lè kẹ́kọ̀ọ́ níbẹ̀. Gbogbo nǹkan kan lowó lórí ètò.

0: pọ̀jù. Kò dẹ̀ tí tó. Ayọ̀dẹ́lẹ̀ Togun fáyìn màmá àlùbáríkà ẹ̀ nírí wàhálà. Fọlákẹ́mi Fádùgbàgbé màmá. Ogbóyinlẹ̀ Kéré Okòdélé. Wálé Ṣọ̀tẹ̀ Aṣọ̀tẹ̀ Mọ́rùwá. Gbogbo Dallas ní Texas. Odide Rẹ́kì Kúsókò wá nǹkan jẹ ní Rásájò. Tuálé bàbá o. Gbogbo yín pátá o tó ọjọ́ mẹ́ta o. Ó yẹ jẹ́ bẹ̀rẹ̀ tò fún tòní. Só bù mọ́lẹ̀ tó yí Lájẹlú 96.7 FM lẹ́dẹ̀ tí ń gbọ́n. Bàbá ń bèèrè ń bẹ́ ń bì í pẹ̀lú kí àwọn èèyàn bèlé ń já.
1: Ẹ káàsì ní gbogbo tí ẹ sí lórí ọ̀fẹ́.
0: Ẹ káàsì
1: sá. Àti máa gbọ́ wa gbọ́ kán nìyẹn. Ìkànnì Lágẹlú FM náà ni lórí ètò yìí ètò wa ṣe bú mọ́. Adó ti dìde bá a ṣe máa ń dé.
0: Adó ti dé.
1: Bá a ṣe máa ń dé. Bá a ṣe
0: máa ń dé. Ọmọ mi náà ti dá wa ní ẹ káàsì ẹ̀yìn akẹ́kọ̀ọ́. Ẹ káàsì olùkọ́ wa. 0912370-8675 Ẹgbẹ́ wà nílẹ̀ yìí ẹ jẹ́ kí ojú òpó àwọn tó wà nílẹ̀ òkèrè ó tọ́. 091-2370-8675 Tàbí plus 234-814-249-1006 Hello.
2: Hello, ẹ káàsán o.
0: Bàbá ẹ mà káàsán.
2: Ah, láti bí ọdún kan àbọ̀ ń ṣe mi ò tí ìpè kan wọlé rí mo wọlé lónìí o.
0: Bàbá.
2: Ẹ̀mi yín ogun o.
0: Àṣẹ o.
2: Ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ o.
0: Àṣẹ o.
2: Adé ọ̀sun ẹ̀nẹ́ bódì o.
0: Àṣẹ o.
2: Adó ayé ọgbà.
0: Àṣẹ o.
2: Ọgbà wa náà kan o.
0: Wọ́n wà wọ́n bèrè yín o.
2: Bàbá Yíwọlá.
0: Wọ́n béèrè yìí
2: o.
0: Wọ́n gbọ́ wọ́n ń gbọ́ gan
2: báyìí. Mo fẹ́ bù mọ́ lónìí ni o.
0: Bàbá àmó kọ ti yín.
2: Adélaní láti mọ́nà tán.
0: Ah! Bàbá.
2: Yes.
0: Àwọn àdúgbò kan ń bẹ tí èèyàn bá ń gbé bẹ̀rù mọ́ ń bà mí.
2: Ní ìbẹ̀rù ìjáyà bẹ̀rù ìjáyà àdúgbò ni.
0: Béèyàn máa ń gbé mọ́nà. Báwo lèèyàn ó ṣe máa gbé mọ́nà tán tí ò ní ti parọ́.
2: Wọ́n ní mọ́nà tán lóṣòótọ́ irọ́ la dọ́gba ń pa.
1: Gbogbo wa ò lè nà tán.
2: Ẹgbẹ́ náà lájọ wà. Mọ́nà tán lóṣòótọ́ irọ́ la dọ́gba ń pa ń di àdọ́gba.
0: Àdọ́gba dẹ̀ súnmọ́ mọ́nà tán ibẹ̀ lájọ gbà wọnú ara wọn.
2: Ìfúyẹ́ ara wọn náà wà.
0: Mọ́nà tán lóṣòótọ́ pé mọ́nà tán o. Ayé le mọ́nà tán. Àdọ́gba.
1: Àdọ́gba irọ́ la dọ́gba ń pa.
0: Bàbá bẹ́ẹ̀ bá ń gbọ́ rẹ̀ méjì nǹkan tí ò sì lọ́rẹ̀ méjì.
1: Kò lọ́rẹ̀ mẹ́ta gan.
2: Yóò wá kan sí ládùúgbò rẹ̀ ni.
0: Ẹni ń gbé Ọlọ́run wà tí kì í kírun tí èé lọ chọ́ọ̀chì nǹkan.
2: Ọkàn rẹ̀ ní ìtàn jẹ.
0: Ẹni tí ń sáré kiri tí ń gbọ́ lọ ń ṣògo.
2: Tí ń wọwọ́ kí tọ́lọ́ ń ṣògo.
0: Èkó
2: dòkò lé mi náà pa.
0: Bàbá bẹ́ẹ̀yìn bá ń gbèdì ara rẹ tí ò sanra ó sì ń gbèdì ara rẹ.
2: O purọ́ mọ́ra rẹ̀ ni. O purọ́ rẹ̀ sí ní ìjọba ìjọba tọrọ owó ni.
0: Ẹ ti ń gbé bẹ̀rẹ̀.
2: Àdúgbò ga wa lẹ́dá kan
0: o. O ti yé mi. Mo mọ̀ pé Ọláyíwọlá lẹ̀ ń lọ.
2: Àdúrà wọ́n gbà.
0: Àṣẹ àbá. Ó yẹ mú béèrè.
1: Ìbéèrè kẹfà lọ báyìí. Ṣé àwọn pé Yorùbá máa ní méjì méjì ni adé dàda wa. Lọ́pọ̀ ìgbà. A máa rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jọ wá bí ìmumu tọ́dẹ̀ jẹ́ wípé a wà láti ilé kan náà ẹbí ò dà wá pọ̀ à ń bèrè sí ìyá àbí bàbá bó ṣe wá wà nínú èèyàn náà ló wà nínú ẹranko àti ohun abẹ̀mí mìíràn wọ́n ní gbogbo àwọn nǹkan ọ̀sìn tá ń sìn nílé la ní réplíkà wọn tàbí ká sọ pé counterpart wọn nínú igbó lọ́jẹ́ pé bá a ṣe láwọn nǹkan tá ń sìn nínú ilé aláwọn réplíkà wọn tó jẹ́ pé wọ́n fara jọra wọn táwọn náà wà nínú igbó fún àpẹẹrẹ ńsìnyí ṣe ń pa ni màálù tó jẹ́ domestic animal adẹ̀ ni màálù igbó náà ìyẹn tí wọ́n pè ní òtòlò ó tún fara jọ ẹ̀fọn ṣóye yín sà
2: bẹ́ẹ̀ ni
1: wọ́n wá ní ajá wà nínú ilé

0: Gosh, yeah. Gosh, yeah.
1: Ẹ darapọ̀ mọ́ You Fit Fly pẹ̀lú àjọṣepọ̀ Prophet Sam Ujo, Baba Authority, láti rìnrìn àjò mímọ́ lọ sí Israel àti Jordan.
2: Get ready for a life-changing experience, the holy pilgrimage to Israel and Jordan. Let's come together, walking where Jesus walked and witnessing the wonders of faith and history come alive.
1: Ẹ jẹ́ ká jọ dé àwọn ibi alágbára tó ṣe pàtàkì ní Jordan, bíi Mount Nebo, River Jordan, Petra, àtàwọn ibòmíì tá ó ti gbàdúrà tá ó sì rí ẹ̀rí gbà.
2: Your package includes visa, return flight ticket, airport transfer, hotel accommodation, meals, tours, souvenirs, JP certificate, and travel insurance, all handled by You Fit Fly.
1: Gbogbo ẹ lówó tí ò gajara lọ.
3: Ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 2026.
4: From 16th to 23rd of November 2026.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé 0817-506-8181 tàbí 0802-832-0429.
2: Visit www.youfitfly.com.
1: Ẹ jẹ́ ká jọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú Prophet Sam Ujo àti You Fit Fly.
5: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lokọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Kára ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ọmọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
11: Lágelú apáta mọ̀jà pàtó Jamakuta. Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹn tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ làìró burúkawó.
12: Owó nìkan ló lè ṣe o.
11: Má dáutẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelú FM 96.7 kìkì wàlàhì àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
13: madam ṣe run mi náà lẹ́n ṣe abẹ́ fi mi wo YouTube ṣe data ti gbọ̀pọ̀ tó yẹn ni bí irun tí ẹ fẹ́ ṣe gan ni mo ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube pẹ̀lú 400 naira wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB
14: o lè fi káàdì 104 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì o sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira 31214# láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.
15: Lagelu FM 96.7

0: 0 7 star 1 0 0 4 star 2 hash star 3 4 7 star 1 0 0 4 star 2 hash. Hey, ta ló ni nọ́mbà yìí? 25,000 naira kọ́kọ́ rè é o. 25,000 naira kọ́kọ́. Ìwọ náà rìn só ń bẹ 50,000 tún wà lẹ́yìn rẹ̀. Ah, ta ló ni nọ́mbà yìí? Ọlọ́run jí ó gbé o. Ọlọ́run jí ó gbé. 8000 ló gbẹ̀yìn ẹ̀. Ọlọ́run jí ó gbé. Ọlọ́run jí ó gbé. A ti ń da ẹrẹ̀ kò lọ o. Ah, Ọlọ́run jí ó gbé o. Kò lọ o. 25,000 ni ń lọ yìí o. Ah, ó ti wọlé o. Ọlọ́run jí ó wá gbé báyìí. 8,000 ló gbẹ̀yìn nọ́mbà rẹ̀. Hello.
1: Hello, sir.
0: Máa mi ẹ mọ̀ kúrọ̀ lẹ.
1: Ẹ kúrọ̀ lẹ, sir.
0: Arákùnrin kan ló ń pè yín láti Lágelú 96.7 FM.
1: Yes, sir.
0: Wọ́n rán mi sí yín ni, ṣé kí n jíṣẹ́ àbí kí n mọ́ lọ?
1: Ẹ jíṣẹ́ fún mi, iṣẹ́ ayọ̀ náà mo fẹ́.
0: Iṣẹ́ ayọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Màmá, ṣé fi fóònù yín ta káàṣì ẹ ní àbẹ́yìn lẹ ta?
1: Ẹbí ni mo ta.
0: Ṣé ẹ jẹ rí?
1: Rárá mi jẹ rí o.
0: Ìgbà wo lẹ ti ń ta?
1: Kò sí ìju bí ọ̀sẹ̀ kan lọ báyìí.
0: Ọ̀sẹ̀ kan.
1: Ṣùgbọ́n mi ò lè ṣe kí n má ta lójúmọ́ bẹ̀yìn.
0: Mélòó lẹ̀ ń ta lójúmọ́?
1: Mi ò lè ta méjì mi bẹ̀yìn, ta mẹ́ta.
0: Méjì mẹ́ta. Ẹ ti
1: kódà láìpẹ́ ìtẹ bẹ̀rẹ̀ prógámù gan mo ti ta.
0: Lẹ play. Màmá tí n bá sọ wípé ẹ ti jẹ 25,000 naira báyìí kọ.
1: Wow, thank you. Ẹ ṣe.
0: Kò dídí Friday lọ́wọ́, wọ́n tún lè yí o ní Friday ká tó jẹ o.
1: Yes, sir.
0: Gbogbo ń dẹ́ ń ta yẹn náà wé sí o. Ẹ ń bá promo wà o.
1: Yes, sir.
0: Bẹ́ẹ̀ yóò bá jẹ lórí ètò, ó lè jẹ láàrin ọ̀sẹ̀ o. Ó lè jẹ níjọ Friday.
1: Ẹ ṣe o.
0: Ẹ bá màmá bẹ́ẹ̀ bá jẹ 1,000,000 bó nínú yóò ṣe dùdú.
1: Àbá sweet ni gan, yóò dùn gan.
0: 25,000 ẹ jáwò bóyá mòre bóyá ẹ̀ ní rí lẹ́ǹtì.
1: Yes, sir.
0: Mi ò mọ̀ yín o. Káàṣì ẹ̀ ní ẹkí.
1: Èmi ló mọ̀ yìí.
0: Kọ́sọ́mà kì í máa pè yín. Orúkọ yín àdúgbò bo.
1: Mákindé Olúwatóyìn lorúkọ mi.
0: Láti bo.
1: Láti iléeṣẹ́ wo lómi ń bàdàn.
0: Iléeṣẹ́ wo lómi?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀nà ọ̀dọ̀ àwọn ọmọ ìyá àfẹ́ ní oníyànà ṣéw. Ẹ tó dólùdé, ó ti yé mi, ó dàbọ̀. Ó yá, ó tún ku 50,000 naira báyìí, ó ku 50,000 naira. Ṣùgbọ́n ẹ jẹ́ ń padà sórí ètò. Ẹ ló ta ló wà ń bẹ̀? Ṣé ẹ búmọ̀?
2: Ẹ búmọ̀ o.
0: Ó dà kí ni ń jẹ́ mọ̀?
2: Ọládé mi o.
0: Kí ni ń jáde?
2: Adéṣepọ̀.
0: Iyẹ́ jẹ́ ń wo bóyá mo lè bùn yín lówó. Kí nǹkan fún yín ní recharge card fúnra mi. Ṣé ẹ lè dá ń béèrè? Ṣé kí n bí yín àbí kó lórí ẹ̀?
2: Ẹ béèrè.
0: Kí n béèrè? Ìbéèrè mo kàn lè béèrè ìbéèrè afẹ́ kó ń fà jì lọ́wọ́ yín ni o. Nínú iléeṣẹ́ tá a wà yìí, ṣé ẹ lè dákọ̀ olóòtú ètò? Àwọn tó jẹ́ olóòtú ètò ẹ dákọ̀ márùn-ún.
2: Gbọ̀ngàn Owatọ̀.
0: Olóòtú ètò wo ni?
2: Ọ̀dọ̀ sá o.
0: Mọ olóòtú ètò kan jẹ́. Ó jẹ́ mú béèrè ẹ jẹ́ kó lórí ẹ jẹ́ mi ní chakard 1,000 mi nílẹ̀.
2: Nàmbà lẹ́nu.
0: Ìbéèrè kọkànlá.
3: Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá tẹ́ mú ìdẹ́rọ̀ dáadáa. Ṣé ọmọ Ìbàdàn ní àbárá Ìbàdàn?
2: Ọmọ Ìbàdàn.
3: Ṣé ọmọ Ìbàdàn dáadáa?
2: Ọmọ Ìbàdàn dáadáa.
3: Ok. Ṣé
2: o máa sọ pé orúkọ ọkọ?
0: Mo rí Ìbàdàn ni mí náà ṣe máa ń fi mi.
3: Ẹ ló mà.
0: Ẹ mọ̀. Ó yẹ ẹgbẹ́ àgbẹ̀.
3: Wọ́n ní àwọn agbègbè kan wà ní Ìbàdàn. Àwọn agbègbè méjì kan wà nílùú Ìbàdàn. Wọ́n jẹ́ pé orúkọ ìka bìyẹ́. Ó wà lára orúkọ agbègbè méjèèjì. Ẹ dárúkọ méjèèjì.
2: Ìka bìyẹ́.
3: Bẹ́ẹ̀ni. Ṣé kí n fún yín nìkan ní wọn?
2: Ọlá.
3: Ẹlẹ́yẹlé.
2: Ìtọ́ni.
3: Ìtọ́ni. Ọyọ fún mi ní kejì.
0: oju meji lo sugba yen so todo yin hello mama
2: hello ka
0: se fun yin mi
2: aya
0: se ma ladi e
2: o ni ma ladi
0: e e ma ladi e ni mo ni ya e ma ba ladi e la kan ran o ya e so ti yin
3: Se ki to fun elewure mo ni elewure elewure
0: elewure in bo lo wa elewure ti bo
2: sama sango
3: abi ka bi ye ni mo pe ki ka bi ye ni mo pe ki ka bi ye
0: elewure le so
3: abi ye abi ye
0: asoro aladi e asoro eleyele elewure ke se wure elewure le nto pe wure
2: Ọ̀pọ̀
3: láàpọ̀. Ṣé kí n fún yín kẹ́lẹ̀ mọ́?
2: Ọ̀pọ̀ mi.
3: Ẹ̀ràn tí ó ní pẹ́pẹ́ yẹ.
2: À ó ní pẹ́pẹ́ yẹ òótọ́
0: mi. Ẹ ṣe wá wá. Màmá, ṣé ẹ rí kan sí ìdá ẹ̀ tí ẹ̀ kọ́ ká gbà bẹ́ẹ̀?
2: Ó ní pẹ́pẹ́ yẹ alákòókò.
0: Àdìsọ̀yàn.
2: Alákòókò.
0: Àìkò nìyàn. Hello.
2: Àbẹ́
0: wà pẹ̀lú ẹ dáhùn a wà pẹ̀lú yín.
2: Aládìí alákòókò.
0: Àdìsọ aládìí ẹ̀ àdìsọ ní pẹ́pẹ́ yẹ. Àdìsọ.
3: Ẹ máa bá wa fẹ́.
0: Wọ́n mi.
2: Ẹ̀kọ́
0: láǹkọ́. Ẹ̀kọ́ ti yé mi ẹ̀kọ́ láǹkọ́. 0912307086 75 mo ń bọ̀ lórí ti káàṣì ẹ mọ ìsúnbẹ o www.kashe.ng tàbí *347*1004*2@ ẹ bá sẹ́ndẹ̀ mélòó ló bẹ́ ta tẹ̀sí sẹ́ndẹ̀ agbáka nọ́mbà wa tẹ bá sẹ́ndẹ̀ àsẹ̀ndẹ̀ àká nọ́mbà bẹ́ẹ̀ ṣe sanwó ló bá tán. Hello, ta ló wà ń bẹ̀? Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Lọ́lá pa ó jà.
1: Ìyá gbogbo ló ń sọ̀rọ̀ láti ní ètò àbẹ̀.
0: Ẹ pa rédíò yín, ẹ pa. Etí ò gbé jì. Èèyàn lè yín mú kó tún máa súfè. Ìkó pàkàlà. Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Ẹ kúrò lẹ́ o.
0: Ẹ mọ̀ kúrò lẹ́ bàbá. Jàbárí ọ̀pá Yemí gan.
2: Bẹ́ẹ̀ni, ẹ méjì jẹ́ àgbà.
0: Ere ní èdè àṣà. O ti yé
2: mi.
3: Ẹ̀kọ́ ẹ̀lẹ́ sà. Ọ yẹ mú béèrè.
2: Wọ́n béèrè ẹlẹ́kọ̀ọ́kan.
3: Béèrè kọ̀ọ̀kan.
2: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n ní gbogbo ohun abẹni pátápátá ló ní ìlànà tí wọ́n gbà bí ọmọ. Yálà èèyàn máa lóyún tí wọ́n máa fi bí ọmọ síta tàbí ó máa yé ẹyin ó máa fi pa ọmọ. Fún àpẹẹrẹ ìsìn àwọn ọmọ ènìyàn a máa ní orí sínú ni a máa fi bí ọmọ ewúrẹ́ àgùntàn màálù àwọn náà máa ń ní orí sínú wọn a fi bí ọmọ bí pẹ́pẹ́ yẹ adìẹ àwọn yẹn máa yí ẹyin wọn a fi pa ọmọ màá wá dárúkọ àwọn ọmọ nǹkan wọ̀nyí fún yín ẹ máa wá sọ fún mi bóyá wọ́n máa ní orí wọn sínú ni àbí ẹyin ni wọ́n lé kẹ́ fi pa wọ́n egbègbè má ṣe gun àti èsàn.
2: Kílẹ̀ pé.
3: Ejigbede.
0: Ejigbede.
3: Má ṣe gbin. Pẹ̀lú èsàn.
2: Ejigbede máa ń ní orin tó lọ ni.
3: Ó máa ní kí ni ejigbede náà.
2: Ẹjú ẹ̀kọ́ ni a.
3: Ẹjẹ́ kí n kò ní bẹ̀rẹ̀. Ejigbede ni ó ní ọmọ ẹyẹlé. Báwo ni ọmọ ṣe wáyé?
2: Wọ́n máa ń ní oyún ìlú, wọ́n máa ń ní oyún ìlú, wọ́n máa ń bí.
3: Ẹ̀yẹ́lé máa ń ní oyún, wọ́n máa wá di bí ọmọ.
2: Ẹyin mi rárá, rárá ẹyin mi. Yóò di ẹyin yóò dẹ̀ tàbá lé lórí.
0: Àti kọ́ ń sọ́nà tó.
3: Má ṣe gbin kan.
0: Má ṣe gbin kan.
2: Má ṣe
3: gbin.
2: Òun náà máa ń bí ọmọ tiẹ̀, òun máa ń bímọ tiẹ̀ ni.
3: Kí lòun tiẹ̀, ọmọ kí lòun? Oya esan.
2: Mi o fe mo le yere da.
0: A salaye e ko la nko. Ah, aba te ti lo. Wa won won lo wa.
3: Ejigbede yen.
0: Oya, e ja dan gbogbo bere yen.
3: O ni kon na ni mo ja.
0: E do mo nbo. Cash e, o bi ti se du meji mo ba mo ba re. 50,000 naira ni mo fe mu. *347*1004*1 Send it. Okay, I'm gonna do better. We have to send it. We do better. To send it. Okay, pay what ball? Lose some work. Bank transfer. USSD code. We have to move. Come move on. Move bank transfer. We have send it. What do you want? What send it? Hey. Oh yeah. Oh, I tell you, those some work. At the end, those some work. You saw that on POS. By 10.2 minutes. You have your father. Lose phone. Only my phone. Oh yeah. I want better start with that man back down there. He did power and lie.
3: He did the day. I'm a yelling. I'm a yelling.
0: Ibere wo lo tun wa beta Africa
3: o gba won beto wa mi bai bon se ni mo wa na la tin fi dance
0: la fi dance e wo e je nse bai
3: mi te yan kan la
0: cashier ta lo ni number e 50,000 naira re o number yen pari infinity o to di pe a ki awon tan fun wa lebun e ba fi number yin ta make it be river ah the number infinity pe o Oni oya wo fi ta loni oya number yin
3: number mi ni 0803 562 1600
0: e tun pele kan si
3: 0803 562 1600
0: en to je 50,000 naira I think pe bayi ko lo nje wo gbe number en bere pelu 0808 o wa pari pelu 1531 eh e tin gbo lo nje wo gbe 50,000 naira na je 50,000 naira oni won je hello baba se ta cash e ah e ma ti je se je ri hello le je la koko 25 elo le je le keji ah ah ah 50,000 naira le je customer care ma pe yin se gbo baba 50,000 naira le je customer care ma pe yin ma se ma pe yin e je ma da gbere ati ma lo loruko awon ton fun wa lebun abiola yari yari baba fi yo antoni badurin antoni bi e se wale shote a shote moru wa gbogbo dallas ni texas e se o mo iwa maka e follower na de jo baba fi ya ti lo bishop richard aderemi adedeji baba oyinbo awon baba tin fun wa lebun niyan baba wo ni lori ta pe yen se o mo ananti sa ile atayo la fi pade kayode ade osun loruko mi ah en to fun cover me richard card lo mi idowu baba tunde olojo bi oni happy birthday to you diamond e se pupo re laye o infinity dagbere ka ma lo
3: titi ojo aje ta tun ma pade ni kete tun ba di tayo ohun kan ni ago merun e tun pade wa lori ti isubu ni ola ni le kan ola owo ni infinity okun
0: to bi la ba ajaye omo ya fe nbe nbi ati osun kayode loruko mi new vision oko ya we 0803486751 do lapo la mo jo ro fun sa ta wa loruko lo je eto yi oga wa kbg ni mo so mo yin pe ire atari la fi pade te ba di bumo e bumo na niyan e se o te n gbo wa o da bo

akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbà tọrọ gbanigbangba láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sàpàtà malágbádá lọ́rùn malágbádá ṣubúyà kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ta gbìn tó taka gbàngbà sí gbangba wálíà yíká àgbà ńlá ayé tẹ ti ń gbọ́ mi ní dédé àkókò yìí a máa tún kí yín kú lé o ẹ̀yin náà ń kí wa káàbọ̀ àbí ẹ kú dédé àkókò yìí o ẹ̀yin mi tẹ̀ tí láǹfààní àti máa gbọ́ mi dáadáa abiola yálì láti hamburg ní germany lọ́hùn máa gbọ́ mi dáadáa ìmọ̀ tán rédíò bí ń lọ inú mọ́tò bí ń lọ gbogbo ẹ̀yẹ ọmọ àlágbà pọ̀ ò bá ń ṣètọ́jú bàbá antoni ẹ̀gọ́dúnrin ẹkùn ọkọ̀ pín fún mi nọ́mà nílùú london nítòsí wa ń bí sólà láti toronto ẹ̀yìn wálé ṣọ̀tẹ̀ bàbá tí máa ń pè wá láti abidjan yìí tí jẹ́ jálárúurú bàbá ó tó jọ mẹ́ta ọ̀tálà àti àtẹ̀wá. ètò tòní ọ̀tún lé gbàkanjọ yín lọ torí pé a ti kalẹ̀ sórí ètò náà nù túndé ọ̀la wò lólóòtú ètò yìí àṣìṣe adémọ́lá àṣìṣe ńlá mojú ẹ̀rọ ti ń bẹ fún sáà ta wáyé àwọn atọ́pinpin tá a dìjọ́ ń ṣe papọ̀ tí wọ́n ń fojú sí bá a ṣe ń tẹ̀kìní ọ̀hún sókè sódò tá a sì gbá aládùúgbò àfẹ́ láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọ̀nà ó là fún kálukú wà náà ò láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè fún mi gbìnrú adémọ́kùn wá gbẹ̀ngà adéṣídà sunday sulaimon àti bẹ́ẹ̀ lọ ṣéwọn àríbìkọ́lá ló kọ́ ní the special one èmi lò torí ìjókòó náà agbádá ńlẹ́mìlẹ̀ gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajẹ́kọ̀ọ́lọ́wọ́ apáta tata iná ń jò gírí ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹ̀ka àbọ̀sá gbàlá òdìdẹ rẹ ibi ẹyẹ eré tí fọhùn mọ́ta nínú ìgbàlẹ̀ jákèjádò àgbà ńlá ayé àti gba atẹ́kí fún tìrọ̀lẹ́ ti tòní o torí wípé à ń pe kinní ọ̀hún ní tí ká pè é lọ́gẹ̀dẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì la fẹ́ pé ó ti fẹ́ di ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà báyìí wọ́n gbé ìrìn àjò kan lónìí ẹ sì fojú rí nǹkan tẹ́ ẹ fẹ́ fojú rí nírọ̀lẹ́ yìí o èmi ọ̀mọ ibi tí èèyàn ó ti wà ńlẹ̀ bàbá rẹ̀ tí àwọn àjèjì gbòdògbò ó sì máa fìyà jẹ èèyàn ń bẹ̀ bẹ́ẹ̀ rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè wọ́n ní torí pé ẹ wà nínú olùú ni wọ́n ìyá fi ń jẹun tọ̀hún bẹ̀ bó tún wá wà ńlẹ̀ bàbá rẹ̀ náà wọ́n tún nítorí pé ìjọba alẹ̀ tí a wà yìí kinní kan wọn ò wà proactive gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó wọ́n tún kó bíìtì fún ni. gbogbo ẹ̀yìn ẹgbẹ́ àwọn tí ń wa ọkọ̀ akẹ́rù iyùn tírọ́ọ̀kì heavy truck heavy duty vehicles tẹ̀m̀bẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ bá mọ alága wọn ẹ dákun ẹ bá ń kà sí wọn torí eru eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láwùjọ wa ká sì bu ẹ̀kẹ́ dọwọ́ ká má sọ nǹkan kan ọ̀nà méjì ni wọ́n gbà yọ sí yín lónìí wọ́n lẹ́nìkan wọ́n ní iléeṣẹ́ kan ń bẹ lọ́nà èkó ọ̀rọ̀ ti glo là ń sọ táàtì ìjẹtán lẹ́nu ọkùnrin tí wọ́n rọkọ rẹ̀ ń ṣe lọ sí imo tí ò padà wá látọdún tó kọjá eléyìí tí wá ń bẹ ń gi imú wá ń tòsí ń bí wọ́n ní iléeṣẹ́ ìfẹ́ dákọ iléeṣẹ́ òun ṣùgbọ́n wọ́n ní wọ́n ń pèsè oúnjẹ ta ní ráńjẹ wọn gan ẹ̀yin ọmọ nàìjíríà wọ́n ní gbà tí ọmọ wa lágbára ńgbàtí àrègòdògbò wa ń lù wá nílùú wa níbi tá a wà nàìjíríà ń bí ìyẹn gbọ́dọ̀ tí rí fídíò kí wọ́n ní ọmọ nàìjíríà dáwọ́ jọ wọ́n sì ń lu òyìnbó nílùú london tí mi ò tí rí fọ́nrán òun o nàìjíríà náà ni wọ́n ti ní india ń kó gíbò wá nílẹ̀ bàbá wa wọ́n yìí láwọn kan wọ́n ń lò wọ́n bí ọlọ́nà ọ̀nà kinní ń bẹ̀ ìfẹ́ dákọ ẹni tó jẹ́ awakọ̀ tírọ́ọ̀kì àti mutọ́bọ́í iléeṣẹ́ tá à ń sọ tí a padà dákọ̀ wọn náà o wọ́n ní wọ́n ń pèsè oúnjẹ àti ohun èlò irúgbìn oko nǹkan ọmọ orílẹ̀-èdè india tó wá jẹ́ bí ọ̀gá wọn ń bẹ̀ ó sì mú pọ́npọ́
o si n ko bo odidi baale ile ni o e pe ki lo se ha kini ba se ti fi mu ofin lo wa ara e iyun abala akoko awon mo bin le nigeria ti won be ni idp camp ni orilede india won tun lu won be iya ome o ma ne we ni o lai se ma nyu abi awon ni ma nji anu awon eiko agba abasina si ni ehn ngba teyan travel lo si india tokan re obale nbe tun won lu nbe gege bi omo nigeria eyan tun wa wa nle baba re aleyin te nwa heavy duty vehicles tani chama yin ni pinle oyo ha olagba po o oya tani nbe lori ikanni facebook wa obalana jamu lati bi foran akoko ti le nigeria won na o tun wa je pa awon to je nigeria egbe re ni won tun wa ndi lowo mu won ndi agbalagba lowo mu imbe won tin ko gibo mole ati je ati mu na lo si wa lo bi yawo se je mo se je a lo so pe you are root to our boss nle baba re kini ba se te le pele ise olopa pe to olopa o e wa da soro kini yin kan kan o ha kabiyesi olodumare e ma bo lori kan ni facebook o lagelu 96.7 fm ibadan lagelu 96.7 fm ibadan soju opo ohun se sara bayi e lakoko ta wa yo nbe lati ri foran ohun lati ri wo lo ni papapa eh bolon tin be temi re si wa a kan si le iso ohun na o ele ti won se yi opolo je gun opolo mu je gbe e ke se pe boya da laba o en se pa lasamo won gbodo mu je gbe o eni tin be lori kan ni facebook ja communicate kini nsele gaga o ja lanfani ati ati communicate nbi kini on ba gbe de duro kale mo bi ti odo to gbe kunde ejenda to mi di ona mu pada bo wa

0: ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin àwọn ẹnjìníà wa ń to ẹ̀rọ torí facebook ńlọ bẹ́ẹ̀ bá sì rí fídíò tí ń bá lu ọ́díò nìkan fún yín ẹ̀ ní láǹfààní àti mọ nǹkan tí mò ń sọ gangan. Ǹjẹ́ kúsò kọ́ ni alága àwọn oní heavy truck Alhaji kúsò kọ́ ni nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó bá jẹ́ alága wọn ẹ dákun ẹ̀yin tó ẹ bá jọmọ ẹgbẹ́ tẹ wà nú ẹgbẹ́ àwọn tó ní heavy truck àwọn tí ń wa kìí ṣe tírélà epo àwọn ọkọ̀ tírélà tí ń kẹ́rù lọ sí company ńláńlá ẹ ti mọ̀ ọ́n ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ papọ̀ eléyìí ò gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ kìí ṣe tẹ́ fi máa fìyà jẹ àwọn èèyàn tí wọ́n ń gbìyànjú àti ṣe nǹkan tó tọ́ iléeṣẹ́ yìí náà ó mọ̀ pé nìkan bóun tẹsẹ̀ bọ́ o bọ́lọ̀ tí ń bẹ tẹ̀mí rẹ̀ sì wà ṣùgbọ́n gbà tí wọ́n ń to ẹ̀rọ facebook wa lọ́wọ́ àwọn kan ń bẹ ní agbára ń bí bó tiẹ̀ jẹ́ pé aṣíṣọ lójú ọ̀rọ̀ wọn ní àyà àjẹjọ́ ṣùgbọ́n mo sọ pé bí ń tọ̀wọ́n bá ti wá dá wa lóhùn a jẹ́ pé tó gbogbo ẹ̀ láwùlẹ̀ sí tán lónìí ẹ bá ń súnmọ́ máikrófóònù dáadáa agáhùn kò lọ sókè ni àbí bẹ́ẹ̀ ṣe fẹ́ jókòó ti yín nù kọ́ lóòkè àbí ó kọ yín tí jẹ́ ò yá wa.
1: Èmi ni Morufat Adégbénlé.
0: Morufat Adégbénlé ẹ wá ń jẹjọ náà.
1: Bẹ́ẹ̀ni sá.
0: A ti kàn sí Latifa àbí ẹ ti pé ó kọ àǹtí yín. Títí dàkókò tá a fi ń sọ̀rọ̀ yìí wọn àti ìdáhùn a wà á nà ń bẹ̀ gan lónìí. Kí lọ ṣẹlẹ̀ gan ẹmu láti bẹ̀rẹ̀.
1: Lórí ilẹ̀ programme property bàbá wa ni.
0: Ogun bàbá yín.
1: Bàbá wa ó ti yẹ ká pin ìyá ó dẹ̀ mú ìyá wa lọ ìyá wa lò ló ní ọkọ òun ìṣetán tó òun pin ìyá wa dẹ̀ ti kú láti òde fún wa lẹ́tọ̀ọ́ wa. Ọmọ Nàìjíríà fẹ́ pé ọmọ Nàìjíríà kí wọ́n gbà wá lọ́wọ́ láti ìyá Ahmed.
0: Àlàyé tẹ́ ẹ ṣeun ẹni sùn àlàyé tẹ́ ẹ ṣeun òkun tó ogun bàbá yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó ni òdádì yín ni.
1: Ìyàwó kan ni o àlọ́bà kan. Oúnjẹ la kọ bí bàbá wa obìnrin ni.
0: Ọmọ ìyá kan náà ni gbogbo yín báyìí.
1: Pátápátá bàbá wa ò fẹ́ ìyàwó mi rárá.
0: Kí ló kọ dádì yín.
1: Ti àmì Kọ́dírì Ìṣọ̀lá.
0: Kọ́dírì Ìṣọ̀lá.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí làwọn ogun tán tẹ̀ ń sọ ogun wo náà ni gan.
1: Ilẹ̀ ni bàbá wa ní ilẹ̀ ni ń ta abúlé ni. Abúlé ni bàbá
0: wa. Mo wá làwọn ogun ọ̀hún wá wà.
1: Ó wà ní Arápájà ní Sopadi.
0: Ok.
1: Sopadi.
0: Orúkọ àdúgbò ló ń jẹ́ bẹ̀ẹ́ kì í ṣe orúkọ èèyàn.
1: Sopadi gangan ni
0: ọ̀tọ̀ tún níbẹ̀ yẹn. Ok Sopadi mo Sopadi wà.
1: Ó wà ní Abádójú ọ̀nà kékeré lágbọ̀kadà Sopadi gangan.
0: Ok. Ilẹ̀ tẹ́ wá ń sọ yìí wá tó bí púlọ̀tì mélòó.
1: Ó tóbi tó ìka ó pọ̀.
0: Ó pọ̀.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Ọ̀dà kí yàyín dẹ̀ tó kú ẹni yàyín sọ pé òun àwọn làwọn lógún ọkọ àwọn.
1: Báwo ìṣetán táwọn ó pin.
0: Ṣùgbọ́n ní ìsìn ìyá náà padà ti.
1: Ìyá ti lọ sinmi.
0: Bàtí
1: ò dẹ̀ dá wa lóhùn.
0: Ẹ̀ṣẹ́ yìí ò mọ̀ náà ibi tó gún wà ní.
1: Ẹ ṣe pa àmọ́ ibẹ̀ ẹ̀rù ń bà wá ni.
0: Kí lẹ̀rù ń bà yín fún ẹ bá ń tí yín bọ́mọ̀ yákẹ́ gbogbo yín.
1: Ẹ̀rù ń bà wá ni torí ijọ́ tí ìyá wa kú ó lóun ọ̀fọlọ́pàá kó wa lọ tì wá mọ́lé. Ó já ọ̀ra ní sùúrù. Ìpètò ńgbọ́n sì ti ṣèyá tán ti ṣe jọ́kẹjọ. Àwọn sì sòkú àwa sì rọra sìmọ̀ tá alágbára aláwo sòkú jọ ìjímọ̀ náà ni parí ẹ̀. Òun ti sòkú wọ́n ṣe rẹpẹtẹ. A sì ní kí wọ́n máa jóǹsò. Fún property wa kò fún wa ilé bàbá wa lẹ́yìn girama ó là gbọ́dọ̀ wọbẹ̀. Àwọn òde bẹ́ẹ̀ o.
0: Ẹ̀yin girama ń bo ẹjú ẹni tó wà lẹ́yìn girama.
1: Ara rọ̀ mí mọ sù nílé bàbá wa wà.
2: Ojúlé mẹ́fà.
1: Ó là gbọ́dọ̀ wọbẹ̀. Àwọn òde bẹ́ẹ̀ mọ àwọn òde bẹ́ẹ̀ láti
0: jẹ́. Ẹ̀yin mi ò ní ìyá yín bí.
1: Àwa márùn-ún ni a sì kú mẹ́rin.
0: Ok.
1: Ìkúmọ̀ yá wa tó sọ lé o ti ṣaláìsì. Ìkan tó wá jọ́kùn inú wa ara rè ò yá. Tó ṣẹlẹ̀ nìyẹn tí ò jẹ́ ká ní ọkùnrin kankan.
0: Sẹ̀yìn obìnrin mẹ́ta ló kù báyìí ní Ọlọ́run. So inú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àǹtí Látifá làkọ́bí.
1: Bẹ́ẹ̀ni wọn ni oníjẹ ogun property bàbá wa o kò fún wa ní nǹkan kan kó tún wá pè wá póun ó sókù ọlọ́dọ́kù rẹ̀ ṣe wọn àti ìyàwó bọ̀dá wa wọ́n sì ti fìyàn sọ wa lẹ́yìn girama wọn ni ká mọ̀dílé bàbá wa. To ọmọ Nàìjíríà ọ̀gbá wa nǹkan ò tún gbọ́dọ̀ ṣe mí kò gbọ́dọ̀ ṣàǹtí mi yìí o àlẹ́ nìkan kan àfọlọ́m.
0: Ẹ ẹ sì sọ ọmọ ọba kan.
1: Àlọ́ba kan bàbá wa lòun fún wàhálà ní ìjọ fẹ́yàwó àlọ́ba kan sẹ́ẹ̀ bàbá wa abúlẹ̀ sówó kò pé méjì lẹ́yìn girama máa ń pẹ̀ ń lọ dé alájẹ́ abúlẹ̀ bàbá wa ò pé méjì
0: se le tin be leyin grandma awon yan gbe be
1: awon talent nbe nbe
0: ta lo wa ngba rent
1: o na ni gba ta ni o gba e ni asa e ba wa keji e ko mo pa wa o si mo pa awon mo wa
0: eni ki le po kon ton le kan si
1: lati iya meji galadis ni ya na olopa
0: akoko ni
1: ka papo ni tambo dija o omo nigeria
0: inu oja bodija won ta papo
1: won
0: da awon ra bodija ke o ko won le kan si
1: lati iya meji galadis lakobo oju rin ya na olopa
0: eyan ara ati po koja yi na bodija te ngo baba n so papo e ba n ke si ya meji o awon aburo won na wa nbi o abi abeyin le gbon won
1: be na wa laburo
0: oro te nso yi nru mi loju ngba te ti pe bi dadi yin fe yawo meji meta pe omo orogun ni yin
1: fe yawo meji
0: abe lo ba won pe eyin na ni di ogun ni
1: kini won jo ti ya wa ku ga we eyan da si mo ni ko fun ale to wa ko dahun o si lohun o so ku ko si pe wa o si se ta si lagbara awa se awo ti e ba ja sugbeyin yin grandma na ti mo to ba to si wa ko ti e fun wa a le debe
0: a je nso e je nso ju epo le ropo nta e je nso ju ku dahun awon to ba n gbo lati bodija ko won lanfani ati pe wa se mo ya ahmed n bodija ti n ta papo awo ofe ati e ti wa pe won na ya ahmed yin na da wa lohun e se te dahun be ba lebo leru se be dahun te si to pe to bayi ka sa bayi ka wodi o e se ta pe yin te dahun anti latifa gile kwison ni mu won
1: latifa
0: galadis abi gile ko galadis
1: ni ya no

0: ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí ọ yẹ máa bọ̀ lórí ìkànnì facebook báyìí kíní yìí fẹ́ lálẹ́ òbí ọ̀rọ̀ àjọ lónìí o wọ́n ní ọ̀rọ̀ ń dàbí ẹ̀rín kì í ṣẹ̀rin o ìkànnì afẹ́ polówó ọjà ń bọ̀ ẹja sáré polówó ọjà nàǹgbà bá tẹka ìpolówó ọjà dé ìrọ̀lẹ́ yìí ìyẹ́ ọ̀làgbà pọ̀ ẹ̀kú kalẹ̀.
1: Lajiluwa FM 96.7.
2: Madam, ṣé irun mi náà lẹ́ ń ṣe abẹ́ fi mi wo YouTube? Ṣé data ti gbọ̀pọ̀ tó yẹn ni? Irú irun tí ẹ fẹ́ ṣe gan-an ni mò ń fi data MTN ó yàtọ̀ kọ́ lórí YouTube. Pẹ̀lú 400 naira, wọ́n fún mi ní ìpè ọ̀fẹ́ fún ìṣẹ́jú méje àti data 600 MB.
3: O lè fi káàdì 104 naira jẹ ìgbádùn ìpè ìṣẹ́jú méje àti data 600 MB fún ọjọ́ méjì. O sì lè jẹ àǹfààní ìpè ìṣẹ́jú 15 àti data gigabyte méjì fún ọjọ́ mẹ́ta gbáko lórí káàdì 800 naira. 31214# láti jẹ ìgbádùn MTN ó yàtọ̀ lónìí.
4: Àlàáfíà tayo.
5: Togas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti gbáwò tí ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo wọ́tákọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa.

0: People hand up till now, they never fit to believe am. The train don't start again, oh, again, start again, oh. He dey on like this, no looking back.
1: Money make the work go round.
0: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate like the Lua FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash party. Money left, money right, money center, money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people where they reach 18 years and above. Now ain't go fit to play this cashier. And now your state gaming board, nine licenser. The Ember winning galore. I must cash my own world. Shoti cash, yeah. Multi cash, yeah.
2: Gbogbo ọ̀nà ni lifting tea fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ń ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kojú mọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tíì ló ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú lifting tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lifting tea, ó wà fún ìṣọ̀kan.
5: Lọ́rọ̀ bàbá làákì yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ò ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
6: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yinjú àánú.
7: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́lẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́lá, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Wheel Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn. Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágelú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀. Gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágelú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
8: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtìwìtì.
9: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
10: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
9: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ mi balẹ̀.
11: Omi yóò lọ ta o.
10: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox Boss Bottle Water wa ni Ogudi Estate, Second Gate Apata Ibadan. Ofe la ba yin gbedele itaja yin. Fun alaye lekunrere pe sori 09035104468 tabi 08095101 43. Like si omi ko si iye. Show Boss Bottle Water. Omi to dara.
12: Madam, she rumi na len sha ben fi mi wo YouTube. She data ti gbopo to yen ni. Iru irun ti e fe se gan ni mo fi data MTN o yato ko lori YouTube. Pelu 400 naira won fun mi ni ipe ofe fi iseju meje ati data 600 MB.
13: O le fi ka bi 84 naira je igbaro ipe iseju meje ati data 600 MB fun ojo meji. O si le je anfa ni ipe iseju medogun ati data gigabyte meji fun ojo meta gbeko lori kaadi 800 naira. 31214# lati je igbadun MTN o yato loni.
14: Lagilu FM 96.7.
15: Eyin agbagba te nbe nle ye ka bo lati ka ipolu oja lohun erosi ponta to fe wole o sugbon eja sare ya bara sodo awon tara India ti won tun koya fun wa nle Nigeria ye oya obalana ba gbe fonran si e ma bo lori kan ni Facebook e kan la te o tori video o fe gun die eyin e ri mu Oma alagba apo video meji ni tile Nigeria kan tile India kan sugbon mo Nigeria na lo fori fire mejeji awon ton rin ajo lo sohun won ko ya fun won awon titun iro ja bere mbi alakoko tele keji lo gbe seyi e ti India lo gbe seyi e ri mo tin na mo birin yi ti ti won tun gba so lara e ile ti India lohun e se ti kini n gbe wale eme wa bayi eh olagba apo loni o oni agba apo loni O tun wa je pa won omo Nigeria to tun je eyan ara wa na won tun wa ndi won lowo mu lona Eko nto si nbi ni o nipinle yi ipinle Oyo yi na ni nto si wa ayin na ni won si di won lowo mu omo India si nko bitin fun won isi ah mo wa nwo pe iru ke se le lo ye ko gbese ati ntalaye oto ni nto ye ko gbese mo pe nto papo lowo ni nto papo lowo ni eh olagba apo loni olagba apo loni eyin olagba jabe lati bi fonran akoko jabe lati bi fonran akoko balana so n gbo mi daada ehn fonran won re o bi igba ti ba fe bomo na si school abi e ri pogun to mu dani ni e worun gba iru ese wo ni ba ase yin ah oni agbara po oni agbara po koja ka si nkan o lagbara o ha kabiyesi o lodumare oba to tele bi eni tene eh olagba o abeli pa won eyan abe moto bay na lo re o bo se n ko gibo ponpo gan ke se gi ponpo ni ko bo o abe e o ma se mo dani mo se n ko gibo ile baba wa commissioner for works e ma woran o ile ise olopa
16: Ifki, yesterday you asked me banter food money, I gave you food money.
17: Ah, but wait,
15: Oma, alagba ba yo, e se ti network, e se ti kini ngbe wa le mewa na si so. Kile ti kini n display le mewa ba yi. Eh, olagba.
18: Racist!
15: Yesterday we are telling you don't do this. Kick it! Kick it! Kick it! àwọn aláìsàn fi ìsì ibú tẹ ń gbọ.
17: ọ̀gá ẹ̀wọ̀n wọ́n ti fẹ́ẹ́ pa wá síbí báyìí o ẹ̀wọ̀n náà ti nàbí tí ó gbẹ́rùn mi ti fọ́ o.
15: chẹ́rì ó sáré lọ máa ń kọ́ọ̀fù wá aláìsàn fi ìsì ibú kú. kò wá sí protection fáwọn workers. ọmọ ndí àwọn onísọ̀rọ̀ wọn gímbọn gímbọn kíní tún ti sò padà èsì tí kíní ń sò èsì tí ń sò. ẹ rí bí wọ́n ṣe wọ́n ti anchor fún ẹ o wọ́n ti anchor fún ẹ mọ́tò bọ́yìnà anchor fún ẹni tó jẹ́ truck driver wọ́n dì òun lọ́wọ́ mú ọmọ india ń kógi ibo nítòsí wáhàn yìí ni o iléeṣẹ́ ń bẹ nítòsí ọ̀nà èkó ń bí. a sì níjọba o abẹ́rẹ́
18: kílẹ̀ jọ pàdé kí n tó fi ń fàjà tó bá èkó yá.
15: sọfẹ́ náà bọ́ ìpà mi. eléyìí tẹ ń wò yìí mo sọ síwájú pé ẹyin tẹ bá jẹ ẹgbẹ heavy duty vehicles nípínlẹ ọyọ bẹẹ bá bọ ta bí ìgbà tẹ bá ń sọ wípé tá a fẹ gbèjà yín tẹ wá ní aláàlára òrò wọn ló kó àìsàn ó kó àìwo ni o. ó dàbá làájì kú sò lálága àwọn heavy truck duty ní ìpínlẹ̀ ọ̀yọ́ mò ń gbìyànjú àti rántí ni bá ń gbé fídíò kejì sí fídíò kejì yìí wá ní tìlú india àwọn ọmọ wa tó jóbìnrin tí wọ́n lọ rèé gbìyànjú ajé ńbẹ̀ ẹ̀rì bí wọ́n ṣe ń kogi bò wọ́n níbẹ̀ náà ìyá home and away lọmọ nàìjíríà wa ń jẹ báyìí wọ́n wá lẹ̀ bàbá wa àwọn ọmọ nàìjíríà ẹgbẹ́ rẹ̀ mú lọ́wọ́ dání wọ́n ń kogi bò wọ́n àwọn tó tún gbìyànjú ajé lọ sí orílẹ̀-èdè tiwọn náà wọ́n tún kogi bò wọ́n ẹ tiẹ̀ bá ń wá fídíò kan mi tọmọ nàìjíríà kan ti gángọ̀ bò tí wọ́n sì ń nu òyìnbó ní london tàbí lamẹ́ríkà ǹjọ́ wà ó ń tọ̀ wọ́n dà mọ̀ nígbà ilẹ̀ ọba ìṣú àwọn village people wọ́n tẹ̀lé inú wọ́n ti deport rẹ̀ ṣùgbọ́n èéṣe tí wọ́n èé deport yẹn láti nàìjíríà padà lọ́sí ìlú tiwọn ni wọ́n yá bá ń gbé àṣìṣó bá ń tún kíní èéṣe padà kọ́ bá ń bọ́ sójú ojú kíní o fọ́nrán kejì rèé o ọmọ nàìjíríà. tìlú india rèé o àwọn ọmọ nàìjíríà náà ní ń kojú ńbẹ. ṣe ń gbọ́ o ìyá ó mà ní wèrè o. ó ní agbára o. abẹ́rẹ́ mọ́ sí. ṣe rí bí wọ́n ṣe ń ṣàwọn ọmọ wa ṣe rí bí gbogbo ẹ ṣe ń bó ṣe ń wáyé nílẹ̀ nàìjíríà ẹ bá mọ truck driver yìí àti motor boy ẹ dákun ẹni wọ́n kàn sí mi mo ń lè dí wọn dé iléeṣẹ́ wọn báyìí a sì fẹ́ rí àwọn management iléeṣẹ́ ọ̀hún ṣùgbọ́n tó bá láwọn o pé tó ó ti àwọn yọ̀ǹda rẹ̀ fọlọ́run ẹgbọ́ mélòó ni ti dòwú nù ti kíní kàbọ̀ ń sọ yorùbá ọ̀hún mélòó ni ti àlàbá nù bèjì ṣùgbọ́n tó bá yọjú èmi ó volunteer ìǹkọ́ àwọn tíìmù mi lẹ́yìn mo fẹ́ rí ń dí ọ̀hún àti pónpó tó mú dání yọ ṣàlàyé and he must pay for this. Ṣé kò sí workers protection ni? Kó ká tiẹ̀ tó pọ̀ tiẹ̀ wàá ṣẹ̀ ṣe bí iléeṣẹ́ ọlọ́pàá wà tẹ̀ẹ́sì fẹjọ́ sùn pé ó ṣe báyìí ó ṣe báyìí o ẹ̀yìn ẹgbẹ́ wa mú un lọ́wọ́ dání ẹ ló rúdù sọ́gà yín wọ́n sì ń kó pónpó gbo bá léle. Ẹ jẹ́ ń dá ìpè méjì lóhùn lápá àbí ká tó bọ́ sí abala bòmíì lákòókò tá a wà yìí ẹyìn content ọ̀hún pọ̀ ńlẹ̀ kọ́lọ́run ṣàánú wa ni. Hello.
19: Odide.
15: Atọpinpin.
19: Mi fẹ́ dákọ mi.
15: Ọ̀ya.
19: Ṣé Rímán gbé tọ́ba yẹn? Chief Security Officer Company yẹn.
15: Ni ọmọ India ń.
19: Ni India yẹn bẹ́ẹ̀ ni. O ní CSO ọmọ Yorùbá ni ló wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
15: Òkè kọ́ tó gba India.
19: Kọ́ tó gba India yẹn.
15: Òkè.
19: Máa ń gbé tọ́ba gangan tó ná yẹn yẹn. Ṣé ń bẹ dáadáa. Chief Security ni. Ṣẹ́rí lóòtàn ló wà ń bẹ̀ yẹn. Kọ́lọ̀ ń fanú gbà wá ni o. Ẹ bá ti wọ aago mẹ́jọ láàárọ̀. Aago mẹ́jẹ alẹ́ ò bá lú ẹ̀ ní jáde o.
15: Kai.
19: Lórí 4200 naira lójúmọ́.
15: Pàdé.
19: Bẹ́ẹ̀ni.
15: Ṣé ẹ lè bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò privately?
19: Ètò sí wàhálà nọ́mbà yín wà lọ́wọ́ mi àti mọ́ni chat dárẹ̀.
15: Ẹ há ẹ̀mí WhatsApp ń sìn mo fẹ́ gẹ̀ táwọn kankan tàtàwọn kankan. Ẹ ṣeun. Hello. Ẹ ti wọlé pàápàá ọjọ́ ń lọ o. Ẹ ti wọlé.
20: Ilé ìmọ̀ àlékún o. Báwo ni wọ́n bá lọ sọ́hún ẹ̀rú ni wọ́n. Ọkọ̀ wọn tó wá bá wa níbí ẹ̀rú tí wọ́n tó fi wá ṣe tí a bẹ̀ ṣe báyìí tó lọ lọ. Ó ló mà yọ wà. Ṣé ní tó dájú ni pé kéèyàn gbé iṣẹ́ gidi lọ sí ọ̀dọ̀ wọn? Ṣé mo lọ ń ṣe fásitì kankan wọ̀nyí wàhálà ni o? Orí tó yàtọ̀ sí Nàìjíríà yìí. Ṣé wá rí ẹni tó ẹta ẹ̀tọ́ kó bá bà
15: ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ó kẹ́ nìkan ká tó kó labalá bẹ̀rùn. Hello.
21: Hello.
15: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
21: Ṣíṣí náà lọ́wọ́ ẹ̀ lórúkọ mi.
15: Láti bo.
21: Láti ọ̀sán sáàmì yìí.
15: Ọ̀yà.
21: Ibi tí ìṣẹ́ tó mú wá dé Nàìjíríà.
15: Ọ̀dà
21: ẹ̀rí yẹn. Ìkan tó ń ṣe dáwọ̀ India ẹ̀ ń ṣe. In fact, tẹ́ ẹ bá rí eléyìí tẹ́ ẹ àwọn kan mi wà tán tẹ́lẹ̀ àwọn èèyàn wa tí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ àwọn alátẹnujẹ dọ́ndọ́ndọ́n torí pé torí àti jẹ.
15: Àbẹ́ẹ̀rí wọ́n ṣe mú ọ lọ́wọ́ dání ni.
21: Torí àti jẹ pé káwọn àwọn kọ̀ọ̀rọ̀ àwọn òyìnbó yẹn kẹ́lẹ̀ máa fún ọ ní post ojú gbogbo dáadáa tí wọ́n ṣe yẹ olórí burúkú ni
15: wọ́n. Irọ́ ilé irọ́ ẹ ti ń orí ṣe Facebook live là ń ṣe rédíò tó ní òfin eléyìí. Ẹ lè sọ̀rọ̀ just anyhow lórí rédíò yìí tẹ́ ẹ sọ àti yọ kó ń bẹ̀ o àjọ tí ń mọ́nítọ̀ wa ẹ má bínú emotions náà fi ṣe ẹmu ti yọyún kó ń bẹ̀ jẹ́ ìdájọ́ lóhùn ká fi kó kádì ńlẹ̀. Hello.
22: Hello. Ẹ̀lú ẹ̀kọ́ rẹ̀.
15: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
22: Abdulatif láti Ifeyin.
15: Ọ̀yà.
22: Ojú òun ti lágbára ọlọ́run.
15: Àṣẹ.
22: Ìwádìí ẹ̀rọ ayẹ́rẹ́ ẹgbẹ́ ìtọ́fẹ̀lẹ́ ní ìtọ́fẹ̀lẹ́ lórí ìta yìí kọ́tùnà kọ́ àwọn ọmọ wálé. Wọ́n ti máa wà ní ọ̀tún máa fi àjẹ wá. Àbí àtẹ̀sẹ̀ pé tí wọ́n lọ́wọ́ o. Mú ta ìgbà ọ̀rọ̀ kọ́ọ̀tù kẹ́kọ̀ọ́ ní ẹgbẹ́ ṣáàkì ẹ̀sìn kọ́ọ̀tù. Ó lọ jẹ́ ìyá yẹn padà.
15: Àkọ́bẹ́ṣẹ́ṣẹ́ ebi oúnjẹ lẹ ṣé oúnjẹ tẹ ń pèsè ẹ má ti ń jẹ lọ gbogbo bẹun. Lórí ìkànnì Facebook o àwọn èèyàn kọ́mẹ́ǹtì lọ bí rẹ ẹni tó pè mí tán lẹ́ẹ̀kan tó lòun ṣiṣẹ́ ń bẹ̀ mú expect message yín o àátá á sì tọ́ kò sì gbọ́dọ̀ di ẹran onídìí. Ẹ jẹ́ iṣẹ́ wọlé abala bẹ̀ ọ́ àwọn kan náà tún bẹ́ẹ̀lì agbára nírọ̀lẹ́ yìí ó kọ yín tí ì jẹ o.
23: Orúkọ mi ni Akinfemi Abayomi tí gbogbo ọmọ sí Comrade Possible.
15: Comrade Possible ẹ̀yin kọ́ sà.
24: Orúkọ mi ni Aziz Abaz Olaide tí mo jẹ́ secretary fún àwa Ibadan Sakula Rukori the resident.
15: Ẹ̀yin ará Sakula lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ pé gómìnà Ṣèyí Mákindé ń jẹ́jẹ́ tàbí nǹkan kọ̀ọ̀kan nù tí wọ́n ní wọ́n tún máa ti rìvá àti ẹ̀ pé ó ti di 75 gèsẹ̀t báyìí left and right wọ́n tún wá fún yín ní bóyá bíi 6 kíní kan bílíọ̀n láti compensate gbogbo iṣẹ́ wá dúpẹ́ ni àbí kílẹ̀ bá wá.
23: ṣe rí ká tó lọ sábàlábẹ̀ẹ́ ẹjẹ́ yẹn kọ́ fi àsìkò yìí kí n fi lu sẹ́nitọ́ Sàràfàdín Àlẹ́ Abiodun lọ́gọ̀ọ́ ẹnu pé wọ́n tiẹ̀ kàn sí wa ní àwátá ojú ọ̀nà olóbìnrin pé tó kó
15: wọn fún yín lówó àbí kí wọn kàn sí yín báwo ok ẹ máa là á o
23: bẹ́ẹ̀ máa là á yan wọn kàn sí wa wọn wá bá wa sọ̀rọ̀ torí ibi tọ́rọ̀ wa dé dé a ti mọ̀ pé òṣèlú ló gbé wa síbẹ̀ ìjọba wa ara wa náà ni ó dẹ̀ yọ wa.
15: ok
23: fine so wíwá tán dẹ̀wọ̀ akínwá ni wọ́n ṣe dẹ̀ra tún fàsìkò yìí bẹ́ wọn náà pé kí wọ́n má bínú kan ṣàforíjì torí ìgbàdàn wa àwọn kan pariwo mou mou eléyìí tó sì jà sí pé ẹni tó bá jẹ́ ọmọlúàbí kì í sọ̀rọ̀ mou ló kàn tá a mọ̀ pariwo torí pé ọ̀rọ̀ wa ta wà lórí circular road ṣé ó ti di ajékògbà ni àwọn kan ti fi platform lélẹ̀ àwọn kan ti wá wọn ti sign mou tábà dẹ̀ fún àwọn náà tán bá
15: láwọn ṣe láàrin ara yín náà
23: a díje sípò lábẹ́ òṣèlú
15: ẹ má dákọ̀
23: òṣèlú kankan wọ́n ti wá wọ́n dẹ̀ ti sign mou
15: pé
23: gbogbo ohun tá a fẹ́ tá a kọ́ síbẹ̀ pé táwọn bá ti dépò àwọn ó ṣe
15: bẹ́ẹ̀
23: náà dẹ̀ ni eléyìí tá a fún
15: ẹnìkejì náà bẹ́ẹ̀
23: ni so wọ́n sign rẹ o wọ́n padà mú wá ni o kò jẹ́ ní tó lẹ́tọ̀ pé ká mọ̀ pariwo lé wọn lórí so èrè ìdí tá a fi sọ pé kí wọ́n má ṣe kínní kí wọ́n má bínú kí wọ́n ṣàforíjì fún wa nìyẹn.
15: ok
23: now ẹlẹ́ẹ̀kejì òun wá ni ọ̀rọ̀ ti gómìnà tẹ̀ mú wá ẹ̀.
15: bẹ́ẹ̀ni.
23: in tó dẹ̀ tún fà tá a fi ń sign mou káàkiri náà nù torí pé ọ̀rọ̀ ẹnu lásán òun ni a ti ń bábọ̀ láti bí ọdún mẹ́ta ńlẹ̀.
15: ok
23: a ṣe àárín nǹkan kan gbámú tó jẹ́ kókó ibi tá a sì wà láti bí ọdún mẹ́ta ńlẹ̀ náà gómìnà tún sọ ní ọjọ́ sunday wọ́n ní àwọn ò mọ̀ 75 right 75 left tẹ́lẹ̀tẹ́lẹ̀ lológun ẹrú ń gbà tá a jọ pàdé 150 right 150 left náà sọ ṣùgbọ́n a dúpẹ́ pọ̀rọ̀ tó ti yí báyìí sí pé 75 right 75 left ṣùgbọ́n wọ́n wá níbi tó wà densely populated ẹjọ́ kí ni nọ́mbà tí wọ́n ń wò ilé mélòó ni wọ́n ń rí láwọn community kan tí wọ́n fi sọ pé ibi ó wà densely populated ṣe rí i pé ifá ti tàn wá jẹ́ ń bẹ̀ yẹn ọ̀pẹ̀lẹ̀
15: wọn ifá ẹ̀ sì parọ́
23: ifá wọn
15: ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ ṣèké
23: àwọn náà sọ pé àwọn ò ní fifá tàn wá jẹ.
15: ok
23: wọ láàrin yẹn wọn ti a ti rí ojú sà pé wọn ti ń fifá tàn wá jẹ láàrin yẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì owó tán láwọn ó san yìí wọn ò yàn ṣé àwọn tán wà ń phase one nìkan náà fẹ́ sanwó ìfúnni àbáta àwọn tán wà ń phase two tó rántí wọlé ń phase two náà bí ọdún mẹ́ta báyìí táwọn yẹn náà ń pariwo káàkiri.
15: níbo ni phase two wà.
23: ó bẹ̀rẹ̀ láti
24: bádékú lọ sí part kan lábẹ́ kínyẹlé.
15: ok
23: so gbogbo nǹkan yìí ó jẹ́ nǹkan tó gbé wa wá tá a fi wá pariwo.
24: Láfikún.
15: ok
24: a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà tí wọ́n ń bá wa gbé ọ̀rọ̀ circular tí wọ́n jáwọ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ ìròyìn tí wọ́n ń dúró tì wá ọlọ́run ní fẹnu kankan wá sílẹ̀ n tí gómìnà wa ṣe irọ́ àti ẹ̀tàn tó fi ń bá wa lò láti 2024 ni wọ́n wá fọba lé lọ́jọ́ sunday. àkọ́kọ́ ni pé owó tí gómìnà láwọn fẹ́ san owó yìí wọ́n ti gbé owó yìí jáde láti april láti inú oṣù kẹrin
15: ọdún yìí
24: tí wọ́n dẹ̀ ti ń pariwo lórí rédíò ẹ dákun tí gómìnà bá ṣe tán láti pín owó yìí fáwọn èèyàn tó tọ́ sí ṣé wọn fi interest si because tọ́ bá gbowó yìí sí bóyá tọ́ bá wọ́n ti fix owó yìí láti april six months ni ẹwọ́ yìí tó ti máa wọnú ẹ̀ tọ́ bá gbé sí fixed deposit ṣé tọ́ bá ń fáwọn èèyàn lówó yìí náà wọ́n máa fún wọn ní interest si. ẹ̀kejì ni pé gọ́vnọ̀ ń sọ pé 75-meter setback náà ń sọ o.
15: ok
24: 75-meter setback bàbá wa kábíyèsí adéwọlú ládọjà ti mú 75 meters tí setback ti wà nú ẹ láti 2005
15: okay.
24: tí wọ́n dẹ̀ ti gazette gọ́vnọ̀ wa ń sọ pé 75 meter setback ifá náà fi ń tàn wá jẹ ó túmọ̀ sí pé lẹ́yìn 75 ọ̀nà tán ti mú yìí àwọn máa mú setback 75 tó túmọ̀ sí pé
15: 150 ó wá jẹ 150 lọ́tún
24: 150 ló sì àgbà àánú ti rẹ́dí pé tó bá yẹ pé ibi tí gọ́vnọ̀ máa dúró sí nìyẹn ẹ mú ò tán àlejò lọ ni 30 good days la fi draw sita gbogbo awon major roads to wo gboro badan la ma di patapata inti gomina nso ni pe awon ma mu 75 elogbo dada 75 meter setback that means pe leyin road ton ti mu yi awon ma mu setback 75 lotun 75 lo si elekeji
15: any soro how many meter gan loju ona gagaga ni
24: 32 meters ni gbogbo e
15: mejeji
24: ati gota 32 meters ni o si ma 118 meters so 118 meters lotun lo si yen oni setback to ti wa nu plan tele governor okay. Tun wa fe yo additional 75 meters lotun 75 meters lo si ni built up area ejo kini definition built up area question 30 ibere 30 nbere lo gomina lati 2024 lele kini ile melo gan le fe so fun wa pe o wa e ma fe so pe adugbo wa densely populated se le 30 ni se 50 ni se 20 ni te ba de lo wo gbogbo awon ibi ti ile igba ti ona igba koja e ri pe ile die le wa nbi kan kile die wa kile die wa nbi kan
15: okay
24: kini gomina mean by built up area kini o mean by densely populated ki won salaye kon fun wa ni figure ka le mo nkan ta ma sise to
15: se bi won ti pe yin sopolopo orise ipade ati commissioner for works ati ipo
23: Oyo State New Town and City
15: ese
24: mama debi
15: se ri won ti pe yin sopolopo ipade
23: ati lo opolopo ipade in fact ipade ta lo last o ni eleyi ti Ibadan CCII
15: okay
23: ton pe wa si
15: okay
23: ibe se ri boro sakula ori se npo se npo se npe nle ohun lo ngban si awa na de ngban si tori bi ipade yen ohun loro sa MOU ti koko jeyo
15: okay
23: aki en to je president CCII baba yen awon pipo yen won se daada
15: okay
23: tori won fi back igba kankan bo kanu awon na je ko ma ye wa pe ijoba igba tan gbo te bi se ri oro sakula ro opolopo ni ori li ni understanding in to nsele ni oju lori oro yi
15: en nbe
23: awon baba yen na gba ta debe ta salaye fa awon baba yen awon baba yen wa ni eyin ijoba ko ye ke se bayi fa awon eyan yi te ba ti e fun won ni document gan ko nse sublease le fun won nigba te leyin ti ni global sea of o o ye ke fun won ni deed of lease te ba ti e so pe te ba wo pe e fe fun won ni sea of o abi ke fun won governor consent eleyi ni awon baba yen so fun awon iko ijoba
15: okay
23: on ni o da pe awon o lo mu esi fun oga awon eleyi ti se governor Seyi Makinde
15: okay
23: baba yen wa ni te ba ti wa pada de o ejo wa jo towo bo iwe adehun which is MOU
15: okay
23: memorandum of understanding ejo towo bo ba won iko ijoba se sa lo titi do ni o
15: ton ba ni pade mo
23: won pe wa mo titi di ba se n ba yin soro
15: until ti olajo to wa so pe awon tires awon to mu set back 75 ni
23: ta to gbo niyan so ibe la ran ti wa wo pe enikeni yowu ti o ba wa ba wa ninu awon oluduje sipo ajo towo bo we adehun pe nkan bayi la fe gomina dan so lori radio kan ni ojo sunday pe awon mo nta fe won mo nta fe
15: e won le mo kon ma se
23: nta fe kon na so fun
15: kini kan te fe gan
23: e se nta fe alakoko ki ijoba to wa nta e kan pada sori 75 right 75 left ti ijoba baba wa oba adewolu rashi ladoja arusa wa kabisi o ti won ti koko mu ni gbogbo ojo ona yen igbo wa nbe o ko si gbo nbe o ile wa nbe ko si le nbe o kan pada si 75 right 75 left akoko niyan ninu ibere wa
15: okay
23: elekeji ninu ibere wa ni wi pe gbogbo awon ti ijoba to wa lode ti wa wole won lona eto to rona eto na gbawo nigba te wole eyan e te nwo mo le teru te wole eyan te so pe awon kan o mission ki lo te se o meet le won to ba je pe e ti fun won ni proper eti erin lona eto so gbogbo awon nkan won yi ki ijoba to wa lode yi ki won san owo gba ma binu to to ke se pe e wo le 3 bedroom flat to ni gate to ni pop
15: e wa fun 200,000
23: e wa fun 200,000 ke se yen o je ibere wa elekeji
15: okay iketa nko
23: ibere wa eleketa o wa ni wi pe gbogbo community to exist lowo lowo bayi loju ona lobirin pe
0: a ni ki dagbasoke ma waye ni ipele oyo papa julo ni ilu ibadan sugbon gbogbo community to ti exist lowo lowo bayi ki community yen ma exist lo a fe ko di pe en won wa gbe caterpillar de won bulldoze bi kan won nitori pe ile meta ile meji ile marun lo wa nbe no
15: ti o si sinu 75 to je original
0: be ni to je pe corridor na wa so a fe ki gbogbo le to wa ni corridor ni gbogbo ijoba abile
24: mefefa
15: se leyin igba na se kan si joba se won da yin lohun mo ni
0: a ti popolopo letter secretary wa re
15: won wa down
24: gbogbo ona teyan ngba lati kan si joba lati kan ati kan a pe awon loba loba a pe awon bale bale a meet awon magaji gbogbo local government chairman la ko we si a ko we si gbogbo dide office attorney general office governor dia awon cci ko si kankan nu e nkan ti governor nso lati 2024 non governor sin so dola e je ki won asan ko fin governor lawon ki fi ifatan yan je won ti fi ifatan wa je won fo pelele
15: okay
24: ara e ni pe gbogbo igba ti won wole ijoba nso fun wa pe Gomina Ajimobi lo ti gazette 500 meters tele.
15: Okay.
24: Ijoba governor so no ro won si pe awon tan ba awon 75 si setback lotun setback lo si den awon wa gazette e ka won to lo. Sebon Ajimobi ti won ti gazette tele ni. E mo popu lo nje bi. Omodewu.
15: Eh awon to ti e jo wa nu ijoba Ajimobi ti so pe ko ri be ati gbe won sori eto.
24: Awon governor npa tan paro tawon yen governor npa ro mo gba yen. Gbogbo won ti de ro run. Governor ti lo, Omodewu ti lo. Bonsin Olorun towo bo won lenu fun ra won no fe nara won so pa won ma gazette e awon eyan wa kan de bo sita ti won paro pe ah governor ti so nta fe o mo fe yan na be yen na
15: ibi ti mo nbo gan nu pe se esi pe gan ti pin si meji meta bayi
24: eh e seun se mo pe teyan ba nba ya esun o ma ni
15: ro teyan ba nba ye la ajosepo le so
24: o da teyan bomode ba nba ye la ajosepo o ma ni jo ti e are n to ma so pe ah gba to n na mo pe o ni gende omo okunrin bayi ki lede ti o wo sokoto ko to sun o tumo si pe ba se wa a ni ma ni awon kandanu re si
15: okay
24: awon ti gomina ti ko papa mara lati pile wa ta ti mo pe awon ile tijoba na nse
15: san wo le ti won ni
24: se mo pon pe kini kan ni panebiting in administration
15: okay
24: won le ijoba le ma wo le lo bayi kon lile kan bi kon de ya fi e kon lo ta lo fe ko se n to fe mu won si ati mo won tipe lati bere a pa awon apa kan loke ohun latakin yele na si wa a mo won pe tijoba la won se lati bere agbeyin bebo je ni won
15: mo ngba yin e so kankan mo ngba yin
0: a de fe fasiko yi
15: okay
0: so fun gbogbo awon ti won so yi pe ki won jawo ninu gbogbo iwa baje tan wo awon yi na lo fi bimbade kan bi ja ambassador imagine ambassador sakularo ta ran won ta lo pe won si ki won ma je ki ori awon baba tan ti fi
15: ambassador abi spokesperson
0: ambassador
15: de mi te tin ja fun eto yin
0: o ya wa lenu
24: awon fi bimbo de kan bi
0: o ya wa lenu
15: ambassador
24: sakularo
15: se ko le kon le speak on your behalf ni abi
0: ko ye wa o toju si wa so a n fi asiko yi ro gbogbo eyan pe a ran won se o
24: Gomina se Makinde o de se nkan ta fe rara o
0: be ni o
24: a kan fi po gomina n fi po lupi ni ijoba etan
15: won da yin lohun
24: won da wa lohun o gomina n yi wa o n fi fa yi wa mole won fo pele na wa ni
15: ojo won re bi ana orunsin re bi ati wo gomina oni me ran se yi Makinde la han mi ba yen ba ta dun lodun fe lotu fe boya kan na e so jade ka so gban ki o jade sa eyan leti peto koda eni ti o je kuru tuka ko understand pe kan ti gomina nso ni yi bayi mo se fe se kini yi o bayi ni o si se ri o owo te gbe jaje na won ti wa sori eto yi tani pe owo te nfun awon eyan te je bi compensation pe bi gba ti eyan bara nkan 3 million ni te nfun ni 300,000 pe kini wo gbe won to a appeal si gomina ipinle oyo a mo pe le ti igbaroye ni yin a fe je ki awon eyan yi ki ya yo je won gbe edakun onime oro seyi Makinde egbiyanju ati joko ni tube nube ki oro yi si yanju lekan si eda ko yin fun omo Nigeria
24: oruko temi ni Aziz Abazolaide
15: teje
24: mo je secretary fun Ibadan Circular Corridor resident
15: eyin ko sir
0: oruko mi ni Akinfemi Wa Bayomi come responsible
15: oda e seun ẹṣọm ti ẹ wá sórí ètò ẹ n tẹ n kọmẹtì lórí ìkànnì facebook pé ẹ ti iṣẹ nílé iṣẹ yẹn rí ẹ dákun ẹ wá sínú dm mi ẹ já iṣẹ lórí ẹ ẹ á débẹ bọlọrun ti ń bẹ tẹmí rẹ sì wà 0703626 8688 nọmbà tó já sí ọdọ mi nù 0703626 8688 ẹyin orókè fún ti àkókò yá máa bí ọbẹ ní bẹṣù àtẹlẹsẹ á sì bẹnàwó à ń lọ lónìí àtúpadà wá ń jẹ mẹjọ ẹ máa dá máa dé báyìí láàní dé bá ń lè ṣe wọn rí bí kọlá iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tó tó àkábíyèsí ó ti jẹ mẹjọ eré o.
1: Lagilu FM 96.7

0: àǹfààní ìròyìn ọ̀pọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí nígbà tí prophet doctor P.F. Talabi máa máa ṣiṣẹ́ nínú ìjọgọ Sanya church international quarter 19 dr Oladosi Adedapo Amfẹ́lẹ́lẹ̀ Bello street Ìbàdàn.
1: Jésù ìgbọ̀nà àtúnṣe wọn dá.
2: Wà á dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run. A gbé yín ga torí pé agbára yín wà síbẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, mọ́mí àti dáadé èmi ọmọ yín, wòlíì àti àlùfáà tí gbogbo ènìyàn mọ̀ sí prophet doctor P.F. Talabi ni mo kí yín. Ẹ ó rí ògolo, ògo yín máa farahàn. Ẹ ó rí àánú gbà, ilẹ̀kùn àánú máa ṣe fún yín. Mọ́mí àti dáadé, mo pa á ní àṣẹ. Ilẹ̀kùn tí ìran yín kan tí ò ṣe, Ọlọ́run fàánú ṣe fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, ẹ ṣe ọ̀rọ̀ tá a fi gbára wa níyànjú. Òun la ó wò nínú ìwé Míkà orí keje ẹsẹ̀ kẹfà tó wí pé nítorí ọmọkùnrin ń ṣàìbọ̀wọ̀ fún bàbá rẹ̀, ọmọbìnrin dìde sí ìyá rẹ̀, àyà sí ìyá ọkọ rẹ̀, ọ̀tá oníkúlukú ni àwọn ara ilé rẹ̀. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun ni ọ̀tá ìdílé. Àwọn ọ̀tá ìdílé, ọ̀tá ìdílé tá à ń sọ yìí, òun ni àwọn tó mọ̀ ọ́ tinú tòde. Àwọn tẹ́jọ ń jẹ, àwọn tẹ́jọ ń mọ, àwọn tó mọ ibi tán bí ẹ sí, àwọn tó mọ ìyá rẹ, àwọn tó mọ bàbá rẹ, àwọn ọ̀tá ìdílé ó wà nínú ìdílé yín lára ìran yín. Ọ̀tá ìdílé àwọn ni àwọn téèyàn ò rokàn sí pé ẹni yìí ìbátan mi ni, ẹ̀gbọ́n mi ni, ìyàwó ọmọ àbúrò mi ni, ìyàwó ọkọ mi ni. Àwọn tí ènìyàn ò fúnra sí àwọn ni ọ̀tá ìdílé. Jẹ́ rí àwọn ọ̀tá ìdílé yìí torí pé wọ́n mọ̀yàn dáadáa, wọn múnitì. Wọ́n pe kinní kan nínú òṣèlú pé immunity, ìyẹn ni pé ẹ fílẹ̀ ẹ lè mú, ẹ lè mú, ẹ fílẹ̀ ẹ lè mú fún ohunkóhun báyìí. Ṣùgbọ́n ṣé rí ọ̀tá ìdílé, wọn ò múnitì. Ní orúkọ Jésù Kristì Násárẹ̀tì, ẹnìkan tó ṣàmì àdúrà yìí, ní ọdún yìí sà, ọ̀tá ìdílé ò ní rí ọmú, ọ̀tá ìdílé ò ní rí aya ẹ̀mú, ọ̀tá ìdílé ò ní rí ọkọ ẹ̀mú, ọ̀tá ìdílé ò ní rí ọmọ ẹ̀mú. Gbọ́ màmá, ogun ìdílé àwọn ọ̀tá ìdílé orúkọ jẹ́ wọn ní fìyà jẹ ọ. Àwọn ọ̀tá ìdílé wọn dangerous, wọn burú gan, wọn léwu. Àwọn ọ̀tá ìdílé àwọn ní ọ̀tá panimáyọ̀dà, àwọn afitọ́fifun sẹ́nu fẹ̀jẹ̀sẹ́nu, àwọn afidọ̀bálẹ̀ gbọ́rọ̀ bá tẹ̀yàn jẹ́, àwọn afọyàyà bá tẹni jẹ́, wọ́n bẹ nínú ìdílé. Àwọn tá máa rẹ́rìn sí ọ tán dẹ̀ ti pè tekú lórí ẹ̀ máa kú táyàbà. Ní orúkọ Jésù, ọ̀tá ìdílé Ọlọ́run já ẹgbà lọ́wọ́ wọn. Ní orúkọ Jésù, ọkùnrin ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìdílé, ó borí wọn. Ní orúkọ Jésù, obìnrin ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìdílé, ó borí wọn. Mọ́mí àti dáadé, láti gòkè láyé, láti jẹ́ èèyàn láyé, ó gbúdọ̀ bọ́ lọ́wọ́ ọ̀tá ìdílé. Tí ènìyàn bá wà ní ọwọ́ ọ̀tá ìdílé, tí ọ̀tá ìdílé bá ń gbógun ti èèyàn, tí èèyàn bá rí ìgbógun ti láti ọwọ́ àwọn ọ̀tá tó jáde láti inú ẹbí ẹ̀, àti bọ́ àti gòkè ẹnìyẹn, ó máa le. Ní orúkọ Jésù, ọ̀tá ìdílé ó máa bọ́ lọ́wọ́ wọn. Mọ́mí, ohun tó tún wà nípa ọ̀tá ìdílé ni pé ó nídìí àti ṣẹ̀wọ́n. Wọn kàn fẹ́ kí ògo rẹ yọ. Àwọn ọ̀tá ìdílé là ń pè ní abánitan bàtẹnijẹ́. Abánitan má fẹ́ kénìyàn ó ṣeré, àwọn afẹ́ni má fẹ́ni fún rere, àwọn abánitan bògún ènìyàn jẹ́. Wọ́n bẹ́ẹ̀ ó ní ìjà ti ṣe wọ́n. Ọ̀tá ìdílé wọ́n lè lọ wo àkọsẹ̀jayé rẹ. Ẹnìkan wà mo gbàdúrà fún láti ọmọ ọjọ́ mẹ́ta ni wọ́n ti ba ògo ẹ̀ jẹ́. Ràpúkà táyà bá gúnríkà sáríà ta bá rí ìrìn òdì tí àwọn ọ̀tá ìdílé ti rìn lórí ayé ẹ̀ tí ò jẹ́ kí ògo ayé ò farahàn. Ní orúkọ Jésù ó bọ́ lọ́wọ́ ọ̀tá ìdílé lónìí. Ọ̀tá ìdílé ó ní ìjà ti ṣe wọ́n. Wọ́n kàn fẹ́ kó ṣe rere, wọ́n fẹ́ ọ̀pọ̀, wọn fẹ́ fún rere. Wọ́n bá ọ̀tàn, wọ́n fẹ́ bàtì ẹ̀ jẹ. Àwọn ọ̀tá ìdílé wọ́n máa ń fẹ́ kí tayé ènìyàn ó bàjẹ́. Àwọn nǹkan tó tún wà nínú ọ̀tá ìdílé ni wípé wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣe rere táwọn ò ṣe rí. Pé ìran rẹ wo ló kọ́lé rí, ìran rẹ wo ló lọ lo òyìnbó rí. That's why ẹ rí àwọn ọmọ ọ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ti jìnà sínú ilé rẹ̀ torí àwọn tó wà ńbẹ̀ tó rẹ́rìn sí yẹn wọ́n fẹ́ fún rere. Àwọn ọ̀tá ìdílé ohun tó le koko mọ́ wọn fẹ́ kó rọrùn fẹ́ kankan. Ilé tó le koko fún wọn fẹ́ kẹ́nìkan rọ lálẹ̀. Tí a bá gbọ́ yí pé àwọn ò tí kọ́lé ìwọ lọ ń kọ́lé, ogun máa dìde. Mo pa á ní àṣẹ gbogbo ọ̀tá ìdílé tó ń dìde ogun sí ọ ní orúkọ Jésù ó máa borí wọn. Àwọn ọ̀tá ìdílé wọn ò fẹ́ kẹ́nìkan kan ó ṣe àṣeyọrí níbi tí wọ́n ti ní ìjákulẹ̀. pani bo lo se sori bo lo se fe goke bo lo omo ti e se fe lo suwaju to mo temi o lo wa wa lo da irin ajo omo yen ru awon ba ni tan ba tani je awon afe ni ma fe ni fure ni oruko Jesu ogun awon ota dile ko ni bori e ah to ba fe bori ogun ota dile oh gbudo ma shine kan soto oh gbudo wa sentimental adua o gbudo ma yo enikan be ota dile eni to funra si le ma gboguti o igba mi o iya eniyan le gboguti yan mo de ri omo kan lojo kan iya e wa ka nigba ta wa n kekere o ni kainde n ba si si soro o rerin ta lo so ko ma ni yawo laye n to pa kainde fun ni awon ota adile o le je iya e so to ba fe gbadua ota adile ma ro eni kene to duro gege bi ota aye mi nile baba nile ya e sona obituary yin ko jade lojiji mami ma wa sentimental to ba fe gbadua lori ota adile tori pe o le ma eni to fe o le ma won to nse ti e o le ma won to ngbogun ti o e sa awon ota adile won po ninu bibeli keni ota lo jesi ebeli kini ebeli se ebeli oluwa ni won decide lati rubo si olorun ebeli o de mu eran to da o de mu to da agbo to da o de mu lo siwaju olorun o de ru bo si olorun ebo re wa se tewogba bibeli so pe efi ebo re lo soke sugbon keni o lo mu to ti ke o mu isu to ti ke un ti o da o ni se bi a fe sun ni se be bo si sun ni o ma jo ni efi e wa tuka inu wa bi keni de tan ebeli lo soko de pa egbo omo mi ati dadi eni keni to duro gege bi ota dile to ngbogun ti omo re to ngbogun ta ya re to ngbogun ti se re ni oruko jesu kan de do anile eni to ba etan to fe ba ti eje ti eni ko baje loruko jesu mami ati dadi o ni bo sowo ota dile ogun awon ota dile ko ni bori e tori na mami ti a pade lola o ma ni agbara sa ta ni mo batan to fe ba temi je ta lo lo fe mi ti o fe bi fun le oluwa ja mi gba o ma le lola a de ma se anointing service mami jo tete de lola ni God's Vineyard Church International gbogbo ona to ja si sale mpere di odo so pe God's Vineyard ni mo lo ni felele be lo wa gbe ede be gbogbo ona to ja si express bole ni ana felele ni express so pe God's Vineyard Church felele be lo ni mo lo wa gbe ede be we miss you ori ago yi is 08033542436 is 08033542436 abi ko pe mi sinu number yi 08169737275 08169737275

number to wole agbara ta e pese yun te ba ni un te fe ta o ni 0912370 8675 0912370 8675.

ṣe rí lálẹ́ yìí ibi tẹ́ ẹ̀ fojú sí ọ̀nà ó gba bẹ̀ ibi tẹ́ ẹ̀ wá rò pọ̀nà gbà gangan a ọ̀nà lè mọ́ sí ń bẹ̀ òwe dòwe àsìsó tẹ́ bá fẹ́ pè wá láti ilẹ̀ òkèrè ẹ pè sí +234 814 249 1006 +234 814 249 1006 Number tilẹ̀ yìí ni 091 23 70 8675

0: allow messages in Benley New Town when you send the Amotan into Feta. Pẹ̀lú àwọn tán ní request náà tí ó ní ohun tán wá tán fẹ́ rà. Oda ẹ já gbé pé eléyìí ná. Hello. Ẹ ká lẹ baba kí lẹ fẹ́ tà sà.
1: Ẹ pè
0: tó. Yes sir.
1: Arílẹ̀ one plot kan.
0: Ilẹ̀ plot kan tẹ fẹ́ tà.
1: Ilẹ̀ plot kan ilé sí bí àwọn ẹlẹ́sẹ̀ gbọ́rọ̀ tí bẹ̀rù wà náà.
0: Bàbá ẹ dúró sà ẹja sílẹ̀ yọkọ̀ kan. Ilẹ̀ tẹ fẹ́ tà plot kan yìí níbo ló wà? Èrúwà lágbègbè Bolúwà lẹ́rúwà èrúwà fẹ̀ gan èrúwà pọ̀ gan.
1: Lẹ́yìn pọ̀ ló wà níbi ọ̀dọ̀ àwọn àmọ̀tẹ́kùn níbi ọ̀dọ̀ àwọn àmọ̀tẹ́kùn.
0: Lẹ́yìn polytechnic ti ń bẹ lẹ́rúwà lágbègbè tí àwọn àmọ̀tẹ́kùn ń wà.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni.
0: Document wo lẹ ti ní fún plot ilẹ̀ yìí?
1: Survey
0: plan nìkan. Kì í ṣe pé ra lọ́wọ́ èèyàn àbí?
1: Nígbà
0: yẹn. Oda sọ fẹ́ tí ẹni yẹn ṣe registered one ni àbí ordinary?
1: Ordinary
0: ni ẹni tó bá rà ó ṣẹ̀ṣẹ̀ tún ti ẹ̀ ṣe yóò wá lọ register ẹ̀. Èlò lẹ fẹ́ tà á. Ṣé lè ń bẹ lórí ẹ ni? Ilé yẹn ti kọ parí àbí? Ilé gangan lẹ fẹ́ tà nù. Ó yẹ ṣàpèjúwe bí lè ṣe rí. Bọ̀ 3 bedroom flat ni. Èyàn sì ń gbébẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyàn ń gbébẹ̀ ẹ̀ náà ń gbébẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Èyàn ń gbébẹ̀ ọ̀wọ́n ti fẹ́ mú kún mi báyìí. Lẹ́yìn sọ síbò mí
0: ni. Èlò lẹ pè jálẹ̀ sà. Tẹ bá rẹ ni tí ó san 7 million naira ẹ gbà lọ́wọ́ ẹ̀. Bàbá ṣe ẹ ń bẹ ní WhatsApp. Nọ́mbà wa kan wà tá a fi síta tó bá ku kékeré kẹ́tò parí. Nọ́mbà yìí lẹ́ẹ̀wá send details property tẹ fẹ́ ta ẹ send ẹ sórí nọ́mbà yẹn. Ẹ máa fara balẹ̀ pé tó bá ku díẹ̀ kẹ́tò parí sà. Yes sir.
1: Ẹ̀kejì bí ẹ náà ìbúra mi kan náà fẹ́ tà kan. Òun jẹ́ 2.5 acres.
0: Ilẹ̀ tó jẹ́ 2.5 acres. Níbo ló ń wà?
1: Òun wà lẹ́yìn local government. Bẹ́ẹ̀ sẹ̀kírí àti gómìnà sí pólì.
0: Ní èrúwà náà àbí?
1: Bẹ́ẹ̀ ní ìwà náà ni
0: sọ bẹ́ẹ̀. Kò lè jìnà púpọ̀ síbi tọ̀dọ̀ yìí náà.
1: Kò jìnà síbẹ̀ púpọ̀. Ibi ìfẹ́ abáre débi ẹgbẹ́ polytechnic. Ibi ìfẹ́ sí wọn. Ibi àtẹ̀lẹ́wà tó àná àbí tó àná Áfíríkà.
0: Ẹ lò ná fẹ́ ta jálẹ̀ sà.
1: 15.
0: 15. Ẹ ó dá sà. Ẹ send yín náà sí mẹ́sì sí nọ́mbà tó yé mo sọ yẹn.
1: Ókè máa pe nọ́mbà yìí jáde.
0: Ẹ máa pè kẹ́tù tó parí sà. Ẹyin èèyàn wa ẹja lòkè lọ́hùn ná ká lọ tajà tá a bá padà dé ètò ojú táyé mọ̀ tẹ̀síwájú ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Lágìlú FM 96.7.
3: Beyond the limits 2026.
4: Beyond the limits. Akoko iṣẹ́ agbára tuntun lọ́dún
3: yìí. Nínú máa jẹ̀mú lọ́lọ́run tó pẹ̀. Pastor C. Ọláyà yóò ti rìnrìn agbára nínú ìpàgọ́ ọlọ́dọọdún yẹn níbi tó ti máa mú àwọn èèyàn kọjá gbèdéke. Bẹ̀rẹ̀ lápọ̀jọ́ Sunday 18 October 2026. Ṣèṣì ọlọ́run nínú máa jẹ̀mú làkórí tọdún yìí. Nínú máa jẹ̀mú láwọn ti máa gbàdúrà. Yìí bẹ̀rẹ̀ tí máa jẹ̀mú ìpẹ̀rẹ̀ lórí àwọn ìránṣẹ́ yóò ti máa ṣiṣẹ́ agbára. Prophet Amos Adeyemi, Prophet Israel Jumbo, Prophet John Oluwapemi, Prophet Eseyi Bakare, Pastor Joseph Agade, Prophet Laolu Sokumi, Prophet Isaac Jayola, Prophet Ola Wanijo, Prophet Isi Ogunjobi, Prophet Israel Oluwale, Prophet Michael Anfolayan, Prophet Asimilayo Yeri. Àwọn olórin ẹ̀mí bùkọ́lá Gani Sanwó-Olé Jésù. Gòkè Bájọ́wà, Sade Taiwo, Ìyanu Olúwa.

ilé tó jẹ́ 3 bedroom flat tán tí ikọ́ parí ń bẹ ní Adewolo Estate léyìn ó ní àwọn ti kọ́ ó ní àwọn ti kọ́ part kan dé roofing level àwọn ti kọ́ part kan dé lintel orí standard plot of land ilé tá ń sọ yìí wà ń bẹ ní Adewolo Estate ní Ayégún Ọ̀lẹ́yọ̀ nígbà tán tí ìṣe ọ̀nà Ayégún 9 million naira ló fẹ́ ta ilé yìí ní ìsinyìí value ilé yìí ti ó ti yẹ kó lọ òkè torí títí ọlọ́dà ti ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n màmá yìí sì sọ wípé àwọn ò tí ì fẹ́ gbé kúrò ní 9 million ó láwọn fẹ́ kó jẹ́ pé ni tó bá fẹ́ rà yóò jẹ fà yóò jàǹfààní ẹ̀ ẹja wo ẹni tí ó já ìtànà tí ń tàn yìí

so njẹ moriba moriba ki n to wole o loogun akan o moriba moriba ki n to kankan moriba moriba ki n to gbode iba koda o moriba seda iba olokunrin mojuba olobirin o egun le e wa ba nse o osa oja e mo wa ba nse ilokunrin ilobirin e wa ba nse un o le da se tora da se bayi na ni won mo iba kan gbodo won mo o mojuba fọlọrun oba mojuba fe eyan o aja pe ni o ko olootu eto yi eto ye eto wa eto akoni ti gba wa se temetayo omo oye ladun lolootu eto ademola asisi asiso one amoju ero ati jo nba bo ile mo tasi ta ba ne puro tara wa je ojo si ni jo ti wa lai lai loko awon ta jo ntuko eto akoni igba wa se japo japo omi ade o lowa ojo oni ti o ismail akere ajo ntuko eto akoni ti igba wa se ni bakan na ni oluwa nbe leleso to fi dori ba mi peter agbola ni fiditi ogudugba loogun akan o yin ton re lale e ara ye ma je nwa na nera o inera oda o eyin no ni wa na nera pelu ase olohun ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe máa sọ ohun ògúdúgbà bá ṣe nlògúdúgbà ọgbà o ṣẹ́yìn ọ̀pọ̀ ọmọ làkejì lẹ́kúnjayé ṣẹ́ ẹ̀ bá dúkìá onídúkìá jẹ́ ṣẹ́ ẹ̀ sọ wípé ká ẹ jálé onílé ká ẹ fi bo tiyín lẹ́yìn ẹ robi sọ́mọ orogún yín ẹ gba le o nle ka e pe ti baba yin ni ka e tori ile ka e ba won kan laye je ka e tori ile ka e pa won kan lekun te ba ti se awon ti mo nso yi eyin no ni wa na nera ke wa se pe ke sadua o enu nta si dale yi te ba nse kan nu e ẹ̀yìn náà ó gbẹ̀san o ẹ̀ẹ́gbẹ̀san o ọ̀rọ̀ ọlọ́run ni o ọ̀rọ̀ ògúdúgbà kọ́ o láàkọ́ sí ayé ẹ mọ́jẹ wà nínú nira adémọlá ìnira ọ̀dà ẹ kú kalẹ̀.

0: lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ètò akọni ìgbàwáṣẹ̀ ní iṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjijì iléeṣẹ́ rédíò ti lágelú ìkànnì mẹ́rìndínlẹ́ni ọgọ́rùn-ún tó ń dó tó lé méje òkè ìtọ́gajù òkè ìta wá kalẹ̀ sílé funfun báláwú òpópónà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn ọkẹ́ ẹ̀yìn tẹ ti wà lójú òpó yìí o yàwá ràìfù táwà kálítù àbíọdún látòṣogbo ìyá àbèjì alaba yusuf látòlómi ẹṣẹ ìyá àbèjì ẹlẹgùsí àwọn náà ń kí wá káàbọ̀ sórí ètò abídèmí àdìsá ẹṣẹ ń ṣeun o ìyàwá táwà kálítù àbíọdún láti ìlú òṣogbo wọn nífẹ̀ẹ́ iléeṣẹ́ rédíò ti lágelú púpọ̀ jù ojú òní tìyín tó ibi tá a ti máa mú náà látún ti mú lálẹ́ fetí balẹ̀ dáadáa o ẹ̀yin tí mò ń bá wí ẹ̀yin tí ẹ̀ máa di ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa mú ọ̀rọ̀ ń tá wí torí wá náírà tún náírà tẹ́ gbà tẹ́ lọ́ọ́ máa ṣèbàjẹ́ pípé tó gùdúgbà wíre tí ò sì rí bẹ́ẹ̀ ẹ tún wá farabalẹ̀ dáadáa lálẹ́ bí mo ṣe wí náà lèmi ò tún ṣe wí ẹ rìkọ́ọ̀dù ẹ o torí díwájú dẹjọ́ ìdẹ̀yìn dasọ ìmọ̀ di wípé bá a bá dé ta gbangba ẹ kò lè wí ntọ́ sọ mọ́ ẹ rìkọ́ọ̀dù ẹ tàbí ń yí ọ̀rọ̀ ẹ rìkọ́ọ̀dù ẹ tó inú mi dùn ayọ̀ mi kún mo kí kábíyèsí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn his imperial majesty ọba rashidi adéwọ̀lú àkànmọ́ ládọjà arusa wa o ẹ bá ń ṣe kábíyèsí o kábíyèsí o adé ọ̀pẹ lórí o bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ erukẹrẹ yọ erukẹrẹ yóò di yẹn wọn rẹtí ọ̀pọ̀ láàfin ilẹ̀kẹ́ ọ̀wọ́ asojìn gbìnrin lọ́rùn tó bá a ṣe máa sọ kábíyèsí iṣẹ́ ẹyin ti yọ ńlẹ̀ ìbàdàn ó sì dá bó ṣe yọ o ọ̀dà o pàtàkì jùlọ àlèmọ́sọ lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ nílùú ìbàdàn lónìí adúpẹ́ fọlọ́run ọba ó ti ń tùbà ó ti ń tùṣẹ́ àwọn ìgbìmọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ kí wọ́n máa dá sí ọ̀rọ̀ ìjàlẹ̀ ìbàdàn wọ́n ti ń ṣe gudugudu méje wọ́n sì ń ṣe yàyà mẹ́fà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni mo kí mọ́gàjì àsìmẹ́yù adépọ̀jù àríọ̀rí bàbá ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ìwọ tí ọ bá sọ á mú ẹjọ́ ọ̀lẹ̀ wá pé bàbá rẹ lónìí ó búra o ọ̀sẹ̀ méjì tí wọ́n fi tẹ́lẹ̀ ìbàdàn ó búra ogun tí wọ́n ń bọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ìbàdàn é búra o àti àwọn ọ̀rọ̀ tí ó ní agbára míì tí ó tẹ̀lé ìsì máa sọ ẹni ọba ti parọ́ àwọn bàbá yìí wọn ò gbowó wọn á tún máa búra pé tàn bá gbà kọ́bọ̀ tàbí ẹni tí wọ́n bá lọ fún lówó àtẹni tó fún ọ̀yàn báyìí báyìí báyìí náà ni ó ṣẹlẹ̀ o mọ́gàjì ọ̀dẹ́kù mo kí yín púpọ̀ jù àwọn ni akọ̀wé ìgbìmọ̀ à ń ṣe dáadáa bákan náà mọ́gàjì ajayi amadu ilé amadu lóje ajayi amadu olóyè ismail lawa mọ́gàjì ogundele ńlábìrán tó fi dórí mọ́gàjì ilé onílù lálékòsọ àti ìyáwa olóyè ọ̀pálẹ̀yẹ ìyá ọ̀pánu ìyálòdì àròrọ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun o ẹ̀ ń bá tún débẹ̀ lónìí téèyàn jókòó látago bíi mẹ́wàá láàárọ̀ tí wọ́n sì parí ìjókòó ní bíi aago mẹ́rin ààbọ̀ nírọ̀lẹ́ ṣe rí pé ṣe wọ́n ṣe mo kí bàbá mi olóyè ọdún adé
1: iru ise tawon na o se na ni e to je pe awon na won ba won yaju oro jale ati nkan mi e pa dajo baba tele tele gbogbo nkan ba eloye won o gbogbo awon ti won se ise takun takun e kalu won logun enu ko ti iburu e n ba tun wa gbe mi le ne koro agbole won oyojo loye ibadan ko si n to buru o sugbon e se daada to ba ti di wi pe eyin oposin tabi pe e ti n ro le apa kan e n da apa kan si iru e n te n seun ko le pe yin o e ma ja kuro tan ra wa je bo ki kabiyesi onido ti ilu Udo oba Muritala Babalola baba mi daada ni oju osi ni tiyin pelu ase Olorun nu awon to je wipe ta ba ni paro ta ni seke oro n to je mo oro le ni joba abile Edo oje won logun daada mo so njejo mo ni joba abile ti awon ajagun gbale o je won ofe ni sinmi Ademola to ba lo ra le ni joba abile Edo loni hey ronu o to ra o o gbo je pe bo ba tin foko sale bayi tabada an kan o yo so pe baba awon loni won bi mo se so nje jonu won o si yo wi ejo won lo poju ne iwaju igbimo tin gbe ejo won lo jaba ti a ba ti ni joba abile Edo won ti wa a ma sugbimo e to de kabiyesi onido ti ludo e ku ise wahala awon onile gan o fe gba gbogbo asiko ti won ta ba ni poro tara wa je ti a ba n bi won lere loja ba won a lonido ti da si o awon won ogba o ti a to fi wa yin o kabiyesi ti da si o ni ta fe ma gbona eja lo si oju oja ta ba ti oju oja de a bo soju agba mi eto akoni ti gba wa se e ku kale
2: madam se run mi na le nse abe nfi mi wo YouTube se data ti gbopo to yen ni irun ti e fe se gan ni mo nfi data MTN o yato ko lori YouTube pelu 400 naira won fun mi ni ipe ofe fi iseju meje ati data 600 MB
3: o le fi card 104 naira je igbaro ipe iseju meje ati data 600 MB fun ojo meji o si le je anfa ni ipe iseju medogun ati data gigabyte meji fun ojo meta gbeko lori card 800 naira 31214 ash lati je igbadun MTN o yato loni
4: Javis PR Ikea Foundation lo nlogun tatata wi pe ti yin me lo gbogbo eyan badan tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada daada ni ṣugbọn nigba ta daaye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lọwọlọwọ ni Charity PR Ikea Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 2000 naira pele lowo card ofe se layewo oju o glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PR Ikea Foundation nigba to tun wa gbo bi to ti ra anuba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pere lowo card ko bere atalaye pe 0701015 2255 ojulo bara oni din do mo wa lagbari sisi gbagada gbagada gbagada inilekun ile sa gbofin lojo kojo gbagada gbagada inilekun ile ewosan nigba kugba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan Bagada ni lekun wa sile. Gbogbo aye lo gba o. Olowo oja ko sekede on gbogbo to ba fe. Ni lagelu 96.7 FM. Felele mbadan.
5: Oro re ojo. Wa si ma ta. Ni wete. Wete.
6: Ore mi ni bodohun lo. O n lo kaka siwaya.
7: Pesu se n hale to ni ile aye ti mo fo lojojumo to ya lai lojuti olodumare ofile aye le o gbogbo n to so si wa ini so kale le wa lori lasiko lasiko Olorun oba to ti gbele ise kan kale bo ba ti wu ko mo si o o ri bi igba to wa lewe ni egun re ndeku agbara osimo gbogbo n to ba ri ko mo sele aye ti wa fun pada dotun omo ida eniyan ka gba o se bi ewe kewe na ko duo bi ewe e ko ri sile ise Kakasi Wire Integrated Servicing Limited awon ni won leto to yanju lowo nipa agbaye gbadun omo ida eniyan palanto kan ni o nsan mi nbi kan ni abi koko oru to ba ri o je ko ja isan ninu aye re gba pe ke se kadara o
8: ko se won ni number 19 Emmanuel Olitiju Christian Bello Police Station Road Felele Ibadan pe sori ago 08067918447 Kakasi Wire Integrated Services Limited. Ilera loro.
9: Ojo waju pe o pelu West

0: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́ níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Anímáṣàun of World Hope Ministries. Bádékú.
1: A kì í tàbọ̀ sí orí ètò wa ètò yé Jésù nìkan.
0: Ẹ máa pàdé bàbá Ìdòwú Anímáṣàun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkù.

0: orí ètò akọni ìgbàwáṣẹ onláwà iléeṣẹ rédíò ti lágilu ìkànnì mẹrìndínlẹ ọgọrùn tó ń dó tó lé méje òkè tó ga ju òkè tá a kalẹ sílé funfun báláwo òpónà fẹlẹlẹ ti ń bẹ nílùú ìbàdàn ètò tá à ń bá bọ ní ìjẹjọ ẹ rí i pé bàbá kìbàdàn kìbàdàn títí a kìbàdàn níjàgboro àbí ìlànà ìbàdàn lóòótọ́ ni ẹ rí i pé ṣùgbọ́n ń gbà tí kẹ́ni èdè gbamagbama àwọn kan lọ́lọ́run lò ó ta lẹni tọ́lọ́run ọba mi lò ẹnjìnì àdọ̀tún sanusi lọ́lọ́run ọba mi lò gbọ̀ǹkà olùbàdàn tilẹ̀ ìbàdàn lónìí ọ̀kan lọ́mọ oòdua ti ilẹ̀ yorùbá aláṣẹ àti olùdarí ìlàjì hotels and sport resort tí wọ́n sì tún jẹ́ mọ́gàjì ilé olùgbàdé lọ́jà àbámbàdàn akọni ni bàbá yìí akọni ni mọ́gàjì àṣìméjù adépọ̀jù àríọ̀rí àánà ti wọnú òwe akọni ìbàdàn lónìí tá a bá ní púrọ̀ tanra wa jẹ́ torí ngbà tí wọ́n dojúkọ àwọn ọmọ jàǹdùkú yìí lẹ́yìn ìgbà náà wọ́n wá gbégbèsè lórí àwọn ajagun gbalẹ̀ léyìn tọ́lọ́run ọba mi sì gbà fún wọn pẹ̀lú àṣẹ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn kábíyèsí nígbà náà ọba balógun kọ́lọ́run ọba kọ́ba ní fi ọ̀ràn kẹwọ̀n wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lẹ́yìn ìgbà náà ni kábíyèsí ọba ọlákùlẹ́yìn àwọn náà tẹ́wọ́ gbà kí kábíyèsí his imperial majesty ọba rashidi adéwọlú akànmọ́ ládọjà arusa wà kábíyèsí o àwọn wá tẹ́wọ́ gbà dáadáa gangan sí ni a fi ń sọ pé mọ́gàjì tàbí baálẹ̀ tàbó lóye kan ńlọ́ba ló múlé ńlẹ̀ ọ̀ ń gbà níbàdàn mọ́kọ́ lónìí o ó ti jọgọ́rùn ọdún lọ tí bàbá yín ti fún wa wọ́n gbìyànjú ẹ̀ ẹrú bàbá yín ni wọ́n kò sí ń bàdàn mọ́ o ayálégbé àlejò bàbá wa ni wọ́n kò sí ń bàdàn mọ́ a ń lu àwọn bàbá yìí ní ọ̀gọ́ ẹnu torí iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe akọni méjì akọni làwọn méjèèjì tí mo dá kọ a sì rí díẹ̀ kọ́ yẹn gan ìlúbọ̀ wọ́n ń pè lọ́ka àmàlà adémọ́lá àṣìṣe àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí wọ́n ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n ń jókòó lọ́jà àbá tá a bá ní purọ́ tara wa jẹ́ wọ́n ń ṣiṣẹ́ ó rí i pé níjó ni èèyàn bíi ẹyọ kan ń ló pè wọlé tàbí méjì ṣé rọ́ ni àbóòótọ́ ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lọ́jà àbá ẹ̀yin tọrọ bá kàn ẹ pè wọlé ṣé wọ́n ṣe eré àbí wọn ò ṣe eré ẹ̀jẹ̀ àpè wọlé ká máa ṣe takuntakun tí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn tí wọ́n ń ṣe báyìí ibi a bá ṣe rí i pé wọ́n bá tún kù sí ẹ̀jẹ̀ àmọ́ hello.
1: Alo.
0: Ẹ mọ̀ ká alẹ́ bàbá mi o.
1: Àwọn ọ̀nà ẹ̀kọ́ ètò.
0: Ètò mọ́ ni.
1: Ẹ̀rí fífi o.
0: Ẹ ṣeun.
1: Àti kábíyèsí o.
0: Ẹ ṣeun.
1: Olúbàdàn o. Ẹnu wọn gùn fún wa o.
0: Àmì àṣẹ.
1: Ìgbà wọn ó tù lura báyìí.
0: Àṣẹ o.
1: Ó ní gbogbo àwọn ẹni ilé bàbá mi ni nígbà kan ní àwọn ni wọ́n yẹ mọ́dá kó ń bẹ̀rẹ̀. Wọ́n kọ́ gbọ́ ìjókòó wọn jẹ́ o. Ọlọ́run ti fún wọn ṣe nípa ẹ̀yìn wọn o.
0: Àmì àṣẹ o.
1: A sì ń gbádùn wọn lọ báyìí o.
0: Ẹ ṣeun.
1: A ní gbádùn wọn ọlọ́run ní kọ́ wọn.
0: Mọ́gàjì a sì mẹ́yọ Adépọ̀jù àríọ̀rí. Àti ẹnjìnì àdọ̀tún Sanusi. Iṣẹ́ méje iṣẹ́ ti ẹnjìníà á ṣe tá a bá ríru wọn méjì mẹ́ta nílẹ̀ ìbàdàn. Èmi mọ̀ wípé gbogbo wọ̀rànwọ́ràn tó kù nídìí ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí yọ́ dàfí ẹ̀yìn tí igun fi sọ. tori pe o loju eni ta fi si nkan idi ododo ti o so dodo. Hello, e ka le o.
2: E ka le sa.
0: E ka le o. E ba wa da ko yin ati bi te tin pe o.
2: Baba tun bi ni o lati o ki eleta pe ye mi bada.
0: E seun.
2: O ku eto.
0: E ba ni dasi. E je lomi o wole boya won sese si radio. Sugbon tori eto ti won nife si. La won na ni je mi na o pe wole. 09123708675. 09123708675. Igbese ti engineer Adotun Sanusi gbe yi. Ati gbimo ti a gbe kale loja ba. Kini woye si ti yin o.
2: E ka le o baba tun de ni le kan si o
0: e seun
2: o jare je gbe kale o da pupo olohun o si ni kun won ni pa
0: amen
2: o la gbara lowo olo ilu badan mo te si waju ni
0: amen ase
2: ni na si ni yi e ni tenu gbu bi owo lati
0: amen ase o amen ase seun o
2: ona wala
0: e seun e seun ari wo ye wo le ni si igbimo yi se won sise o to lododo ni abi won o se e ja ma e ka le o
3: e ka le sa o
0: e ka le sa
3: e ku eto
0: eto ni sa
3: e pe fun asa o
0: ami sa o
3: ehe oruko mi ni enti olohun mo
0: e se
3: mo dupe pupo lowo oba wa olohun je ki won pe fun a
0: ami ase o
3: eyin na o pe fun a
0: ami ase o
3: se ri eto te gbe kale eto nda po se ri bi mi gan se wa omo o ko fa baba sale kuku la ni mi mo gaji tan yan le aluri nbe so yin ile o suwa ile ti baba temi ati ile baba ti e iko meta ni a le o pe ni ile kuku la sugbon gba ti awon baba ti wa baba ti wa se papuda oko awon baba ti wa awon baba ti wa ti ku lo si ni side ti ti won ide gbo wa wa igba ti le wa wu legbe kan awon tun si an tun si ngba to wa ya awon to lo sise nbe o wa ni mogboro sise kankan nbe mo awa lo asa fa lo fa bo sugbon emi a fe lo sodo ben oba wa o sugbon won je ko yi a wi pe won ti ro loye ba si ngbo
0: e seun e seun
3: Ese
0: ga epito e ma bitubo. Ese ta lo nbe. Hello. Ito wole.
4: Lo wa ka o.
0: Aye e ma je n wa nu nira.
4: Ba mi o ni da mu o ni wa nu nira, ibi o ni wa nu nira.
0: Ami ase idumare.
4: Eni gan ti le lati lu la la te.
0: Ah! Eyan temi eyan ti wa.
4: Eni da mu lai lai.
0: Sa yo mi de o mo to nkan nbe.
4: Dada lo wa alaka wa dada lo wa
0: e se o e ba ni da se
4: bani bani ko si un te gbe wa to je asajanu
0: olohun se o
4: te ri eni ti e wi yi bo te le je ti awon osi ni badan ihun ti eto ti won fe se nbe yen wallahi ti o ba da won ni se ke se eto to je pe enikan ni o da se o ni owo olori ninu ni ohun to ba si lowo olori ninu nu ko si ohun ti o ni ko ti o ye ka pe ko da
0: nbe eleganti e ba ni ge pe te ojo ti lo
4: ba ni bo se ri niyan
0: eleganti le adukwe to aki are gugu magaji nle badan eku oriire fun awon ise takuntakun te nse atawon agbimo won ipe kankan o le wole ma e ma binu asiko ti pe wa lejo baba mi kunle eda kunle dagun duro eseun barista daniel aramide mo kiyin po ayo ni sir message store eseun o iya ajoke alagbo ni yana olode ijoba abile ido eseun alaji si akaraji elegba o adupe po lowo yin atalaji ramani eleyin gold are musulumi ti Akinbile Alhaji Isadu Akilape se magaje kabiru oderin lo mo kiyin o to fi dori Alhaji Kabiru o ma jalaruru baka na ni mo ki gbogbo eyin ti e nse onigbowo npa e fun ile ni card e fun ile ni kenikan Alhaji Raufu Sanje Lewure ne challenge ni badan ni di odo e seun magaji Ismail Lawa magaji Ajaya Amadu ana ni ka ma fa won yan lemu to fi dori Alhaji Abidin Mukere magaji ile eleko gbogbo yin laki oju oni ti yin pelu ase Olorun Oba Oloye Ayinde Dele Sodu baba loja oje to ati awa Oloye Jeti Raimi asiwaju gbogbo oloja ni pinle Oyo ibi ta ri ma lale yin ni to ba ti di ni otan la lojobo a pade lori eto yin eto wa eto ri ki le wa e pe mi sori 08038215909 08038215909 se ko ne fo ko furi so ge aja ko ne je ko je mo lo ngbo lese ogurugba loogun akan o yin ni araye ma je wa ninu onira inira oda orun ayo lasun okokan laji ani dimo ayibiri o da ro
5: Lagilu FM 96.7
6: Tobari lokun ko le mo afojuni

0: ẹjẹ́ tún máa kíra wa ká lẹ́ka àbọ̀ sórí ètò yẹn ẹ̀kú ọjọ́ méjì ẹ̀kú ọjọ́ mẹ́ta ìkànnì yìí lágelu 96.7 fm rè òkè gájòkè ńlẹ̀ ìbàdàn ibi la wà tá a ti ń gbẹ́ látùngbà ara wa ó máa dùn gbogbo máa kọ́ sí i a tún jọ kó jẹ bí noodles 100 naira pẹ̀lú àtàlódó 1000.
1: òkùnkùn réni réni ìjẹsà òṣèré ọmọ àríjà máa fẹ́ ìwérin lọmọlúwà fẹ́mi
0: òkùnkùn. gbàǹjọ gbàǹjọ ẹ wá rántí mi ń ta àwọn tèmi pé kọ́ládẹ́sì international mo pé òun wọ́n ní kí ló ń tà gan-an nísàn-án a ṣètò àdídùn kó dùn mọ̀ràn ìmọ̀ràn yín lórin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó bá ìgbà àti àkók

0: a fún yín lọ́rọ̀ ọmọràn eléyìí tó ṣe dáadáa tá n tà lápá bínú ni. ọ̀pẹ́ dídá ló ń jẹ́ ọlọ́run ọba mi ká lọ́lọ́run ọba mi mọ̀ ọjọ́ oúnjẹ àdídùn ni olówó tẹ rí òní jó tọ́bẹ̀ tálákàwò láéláé o. ká lọ́lọ́run ọba mi mọ̀ yajúlé kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè hé pẹ́. ará amẹ́ríkà òní jó ọjọ́ sórílẹ̀ èdè nàìjíríà. ará àbòrìjẹ́ òní jó ọjọ́ sí fẹ́lẹ́lẹ́. ará fẹ́lẹ́lẹ́ òní jó ọjọ́ sọ́lọ́ ń ṣògo. ará ọlọ́nṣogo òní jó ọjọ́ sí bẹ̀rẹ̀ ń bẹ̀ ohun ìbàdàn ẹ káàlẹ́ o. ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàlẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ káàlẹ́ àgbáyé ẹ káàlẹ́ ẹ káàárọ̀ ẹ káàṣẹ́ kú dédé àsìkò yìí.
1: erin wọn lára wọn lára wọn lára ọ̀fẹ́ mọ́ látàṣà erin lọ́mọ.
0: òun kì í káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládòyin kan ní lágẹlúlẹ̀ wà yìí.
1: èmi ò gbéṣẹ́
0: rán ẹ ti ń retí àbí.
1: gbéṣẹ́ rán yín.
0: èso yín tẹ́ fi gbé stress kúrò lára rẹ̀ ẹ ti ṣiṣẹ́ lọ látòrọ̀.
1: wọ́n lára ọ̀fẹ́ mọ́ lára.
0: ìjà àjọgbádùn ara wa o. olóyin ó ládùn lápá bí.
1: tó sọ̀rọ̀ mi fẹ́ mi láìdá.
0: lóko lóòtú ètò yìí ṣínà aláyò ògo èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà lóko amojú ẹ̀rọ fúnṣà àti àwàyà àsìsú ọlọ́wọ́ bọ́tìnì eléyìí tí tẹ̀gbéra tẹ̀ fi láǹfààní àti gbádùn.

0: Peckham, in the southeast, and also do a laja. Hajamola, a fellow Jamola.
1: Shame bad way, show way la. Eku dede asiko, eku shela zoro. Kako fi be stress iku la rani. Hey, don't you bere la pa bi o. Eka le o. Late, ati fo kolong oba mi o ke shuaju. Wapo enyo, to ban losi bere ti ru ba fo lom bere iru ngo mo sare bere mo le ni. Ate mi ate yani, sare bere mo le besi la ni ni bere bere. Rabale ko gbo mi daada agelu won pe bi o se n gbo lori radio ti e o tun le wo lori Facebook lagelu FM 96.7 loju opo Facebook la ma mark register soju opo yen e si ti mo pe abala po lori eto ile ita mo lanfare ati kolu abala koko abala gbo adebe ile ita si lanfare ati gbira ade na olungu Kini nkan ti a fe jo so gogo nu lungu lale yi
0: Omo yorin wa so si lo amo agbon agbe
1: E ti mo pe abala akoko iko nkan to po sinu abala e gangan lati lo yi ko to ka se e eleyi ti mo nso fun yin lasiko eyan meji ni o la nfani ati gbenu si ka se lapa bi 25,000 lona meji o tun mo si 50,000 ka se ti nse won o tun se bebe lale yi Code to Tefilo Tari is *347*1004*2#*347*1004*2#*347*1004*2#.
0: Ẹ̀rí sọ fún mi ló pé dé.
1: Bẹ́ẹ̀ bá ti tẹ kóòdù ọ̀hún sórí fóònù tíyín, tí wọ́n pẹ́ ti tẹ̀ lọ́wọ́ kan báyìí tẹ́ tẹ̀ sórí fóònù yín tó yí biribiribiri, yóò sọ pé ẹ fẹ́ ta lórí lágelú pẹ̀lú ₦500. Iyá yóò tẹ́ ẹ bá fẹ́ ta, òun ni kẹ́ ẹ mú. Boja yo meji le feta, boja meta le feta, onike mu, che get benye. Shugbe ye to kere ju, te fili, tato jo wo, te fili, tagege, oni 500 naira. Otu mo si pebe ba ta meta bam, 15 nu. Asiko, ta wawai, be ba ta meta, yo funyi ni tiketi ogban. Te ba fili ta meta bai, tiketi ogban ni. Bẹ́ẹ̀ bá ti wá mú ìyá yóò tẹ́ fẹ́ ta bóyá mẹ́ta lẹ fẹ́ ta bóyá mẹ́fà lẹ fẹ́ ta tẹ́ ti mú sínú kílò oko ẹ̀ tẹ́ ti tẹ̀ lọ́wọ́ kan yóò gbé ussd wá yóò gbé bank transfer wá ẹ̀yin ẹ̀ mú bank transfer yẹn ọkàn tẹ́ bá ti mú báyìí tó ti yí bìrìbìrì yóò send message kọ sí yín account number ni ó send sí yín hùn account number yín ò nílò ju 30 minutes lọ láàrin 30 minutes iye tẹ́ ti mú pé ẹ fẹ́ ta hùn ẹ ṣòwò ẹ̀ sínú account number yẹn nto wa wa nbere o to ba ye pe e fe ta meta e wa lo mu bi marun to ba ye pe ori phone yin le ti se won a da owo meji pada fun yin tori pe nte mu meta le le fe ta marun le mu won dowo meji pada fun yin but to ba ye pe ran eyan lo pe ko lo ba yin sowo sori account number yen ni POS ni o tumo si wi pe POS ni won send 2000 yin yen POS loku ti won send e si owo meji to ku won jare 1000 POS ni won send e si so e je inshallah ye ko ye wa daada baun o ye lo mo ta bayi *347*1004*2# tabi loju opo website www.cashier.ng
0: tawa ko titi 2004 o be ninu awo orin wa my star okiki olami ma lo nje lẹ́yìn èyí sọ yorùbá ló sọ pé ọ̀rọ̀ lèèyàn máa ń kọ́ bàbá ayọkòkò tó kọjá mo ti kọ́
1: abala àkọ́kọ́ lórí ètò yìí abala gbéwàdébẹ̀ kí ni nǹkan tá a fẹ́ gbé ẹ̀ ògọ́gọ́ tá a fẹ́ fi gbéra wàdébẹ̀ lálẹ́ yìí
0: producer tó produce ẹ òkìkí ọláwọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn èyí ọládìkú pẹ́ kó má sọ̀rọ̀ mọ́
1: ilé ayé tá a wà yìí ẹ̀sọ̀ lèèyàn fi gbélé ayé o
0: orin ìpọ̀jù ọláṣẹ́rú ti.
1: Ó láwọn ọ̀rẹ́ wa kan tí wọ́n gbègbè ayé alákadá èmi náà bá ní kí n ṣe bíi wọn
0: a
1: fèkì ẹ̀ díẹ̀.
0: Ní nọ́mbà kan òun ló ní nọ́mbà ẹ̀ láéláé tí ò bá ti wá sójú agbó.
1: Àṣé wọ́n ń tàn mí ni àṣé ìgbé ayé alákadá ò gbé èèyàn débì kan.
0: Àmọ́ tẹ́ ẹ bá kọ́ tẹ fi ń pawó tẹ́fí ń gbọ́ bùkátà ó lọ bẹ́ẹ̀.
1: Ọ̀rẹ́ ẹ̀ wáyé àtijọ́ wà ti pẹ́ àjọṣe kékeré ni ó kàn wá pàdé mi lórí Facebook láìpẹ́ àwọn tó jẹ́ mẹ́ta nọ́mbà rẹ̀ ń kọ́ yásẹ̀ nọ́mbà ẹ̀ sí mi.
0: Ọ̀pọ̀ tó ń jó tó ń fẹ́ tó ń wá tán kẹ́.
1: bó ni mo wà báyìí èmi lèmi wà lamẹ́ríkà o
0: àbí ọ̀rọ̀
1: bó ni ìwọ wà àsìsò ni mo wà láyé mo wà láyé á ọ̀pẹ ló yẹ ọkọ̀ gírígírí bá mi.
0: Àánú bíi Dáníẹ̀lì Dáníẹ̀lì nínú òkè ni ó fi òròmọdì ẹ láàrin àṣà.
1: Olóhùn wà náà ìjà ń tòun.
0: Lọ́lọ́run lẹ́yìn máa fò yá. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ kàyéfì o. Ìgbà yìí lọ láfẹ́
1: lọ. Nàìjà dẹ̀ lèmi náà wà. Ṣùgbọ́n mo ní fèkì ẹ̀ fún Amẹ́ríkà làwọn àwàlà pa bí. Ó ní bó mo wà lamẹ́ríkà mo ní Chicago, Illinois.
0: Ọ̀pẹ lọ́pẹ́ Ọlọ́run o. Ọ̀pẹ lọ́pẹ́ Ọlọ́run
1: o. Ó máa ń bá mi sọ̀rọ̀ lóòrèkóòrè àjọ máa ń sọ̀rọ̀ dáadáa.
0: Mo ti lo àbò fún orin wa sán sí lo.
1: Ilé ibi tí mò ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ̀n bá pé níbọ̀ wa kan ó kó jáde o wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹlòmíì sílé ni ọkọ̀ wa wà nù ilé láàárọ̀ ọjọ́ ẹ̀ mo ṣe jí.
0: Má
1: wo inú ojú wíńdò lọ́ọ̀kan bá mi bá rí i pé ọ̀rẹ́ wa tí mo fèkì ẹ̀ fọ́ pé mo wà ní amẹ́ ó ń rè é.
0: Ìsọmọ́sẹ̀lẹ̀ sí ogún púpá.
1: Ó wá kú kí n máa ṣọ kó jáde kí n tó jáde àbí kí n mọ̀kulẹ̀ jáde rárá.
0: Fara ò ṣe gbé pẹ̀lú ọ.
1: Mo rí i pé mo ti gbé ìgbé ayé alákadá.
0: Ṣé ọta pẹ̀lẹ́ ṣùn ìbí ọpẹ́ ló já sí. Ó ti já sọpẹ́, ó ti já sọpẹ́. Ìkí tí ọta pẹ̀lẹ́ ṣùn.
1: Kí ni màá wá ṣe báyìí láti jẹ́ kí n mọ gbégbé ayé mo ṣe ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Màá wá mọ sọ̀yàn kí n tó wọlé, màá mọ sọ̀yàn kí n tó jáde. Kí ni ẹ rò pé mo lè ṣe?

0: open, *1004*#*247*, *1004*#. Lójú òpó website www.cash.ng. Ọfọwọ́ sukú rẹ̀ ló fẹ́ fi ta káṣẹ́, ó yà kò sí wàhálà. Ọjà ń discourage ẹ. Ìwọ gángan ló lórí ire tó kàn.
1: Èmi lọ́mọ kan ń sọ lọ́wọ́lọ́wọ́.
0: Láti gbẹ́rù sí káṣẹ́ ẹ̀, lápá bí èèyàn méjì níbẹ̀lẹ̀. 25,000. Ẹjẹ̀ ń lọ sọ́dọ̀ Olúwa tó sìn ẹ̀dùn tó sìn bó ni àkóṣe látòrọ̀.
2: Ẹ̀kálẹ̀.
0: Yes. Báwo ni iṣẹ́ lónìí?
2: Adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run.
0: Ọ̀rọ̀ rí o.
2: Ní àkọ́kọ́ náà, ẹ jẹ́ kẹ́mi sọ wá yìí, I'm highly disappointed. Torí wípé a fake life. Ó bá ṣe jẹ́ náà lèyàn ṣe máa sọ. Kò sọ̀rọ̀ pé àwọn kankan wà tó pé tí èèyàn máa fake
0: ẹ̀
2: tó bá padà wá tó bá jájú yàn lọ́wọ́. Mo máa kú bí èèyàn ṣe máa ṣe.
0: Ó ti ká lójú mi, ó ti jájú lọ.
2: Nígbà tí ẹ ti sọ pé ẹ wà ní Illinois àbí kinní kan táwọn ọmọ èèyàn rẹ̀ Itans tó máa ń lò, oríṣiríṣi àwọn fake life tó máa ń lò yẹn. Tí ẹ ti wá bá ọ̀rẹ́ yín as your neighbor, pàlẹ́ fẹ́ pútẹ̀, ó mi rántí ọ̀rẹ́ mi kan nígbà tá a wà ní side ibì kan ní kinní ìgbà àwọn school. Èmi ò kí ń kàn kan sí ara ilé. Ó ní paper tape kan tá a máa ń rà, like tẹ bá gbé frames ara wọ̀, ó máa lẹ side méjèèjì. So ọ̀rẹ́ mi ilé ó wá fake life fún ara àwọn ọmọ oge tó ń gbé káàkiri pé ìyàrá òun ni kinní kan kinní kan. Èmi dẹ̀ ilé mo ti fi frame ba ogbónilé jẹ́. Ó wá rí i pé ọmọ ge ń bọ̀, irọ́ kan ni pé mo fi frame yẹn kọ́ ni. Bó ṣe ń ṣe báyìí, ó ń ṣe ogun wallpaper. Gbogbo ẹ̀ ló ṣàṣì gbogbo ẹ̀ dáadáa. Èmi wọ́n wọlé mọ́, ọ̀rẹ́ mi kí ló tó ṣe báyìí, ó ní òun kàn fake life fún ẹni tí ò bá fake ẹ̀ fún mò ń gbé bíbá yìí ni o, mo ṣì yá ìbà yìí lò ni o, very simple. Mi ò mọ nǹkan tó fẹ́ parọ́ fún. Nansìn ẹ ti parọ́ báyìí sìn, ó ti jájọ yín lọ́wọ́. Tẹ́ ẹ̀ bá parọ́ ni ọ̀rẹ́ yín ẹ gan, ó lè help yín, ó kì í sìn ẹ wà ní Canada. Báyẹn fẹ́ pútẹ̀.
0: Ó tún lè rí ìjẹ jù mí lọ.
2: So fake life yẹn, àmọ́ ó ti pì sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé we fake things to make it real. What are you making real? Don't make anything real. Ẹ jẹ́ ká sọ bó bá ṣe rí gangan òun ni.
0: Ó dà
2: ẹ jẹ́ ká máa parọ́ fúnra wa.
0: Ó dà Eli, yín lọ sọ́dọ̀ rẹ̀.
3: Ẹ kalẹ̀ sàn.
0: Àkóṣe látòrọ̀.
3: Ẹ sàn. Ṣé ẹ mọ̀ pé àwọn tó máa ṣe fake life yẹn, wọn nísinmi?
0: Bíi ti bò.
3: Wọn nísinmi. Nígbà tí wọ́n ṣe fake life tó wá sọ fún mi pa bí mo jẹ tọ̀kí lọ́run láìdẹ̀ mọ̀ pé gàrí lẹ̀. Ẹ mọ̀ pé tí wọ́n ti ṣe fake life bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe wá nísinmi tó mọ̀ pé ẹ tí mo parọ́ fún létalẹ́ta ó lè wá ká mi. Irú kẹ wá parọ́ pé àmọ́ olówó mo ní kí ẹ wá ní àyà give me some fund.
0: Irú bí mo ṣe ń sá kinní sí. Fúnra mi sì mú tó tọ́ náà.
3: Ẹ lè fúnra yín sì mi jẹ́ màmá bẹ̀rẹ̀ pé ọjọ́ kan máa jẹ́ pé ó máa padà ká mi. Bí bá dẹ̀ ti ká yín báyìí ti tẹ́ bọ̀, ẹ ti dun ní irọ́ pátápátá gùn sí bẹ́ẹ̀ sòótọ́ tó máa gbọ́. So fake life ó dá. Ẹ wà tí ní kẹsàn-án tí bá dẹ̀ sí ní ẹ̀ẹ́dẹ́sàn.
0: Ó dáa.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà tẹ bá ṣe nira pọ̀ mọ́ wa.
1: Lọ́ba òkè bá fi rọ́mọ láìka kan sí.
0: Ètò olóyin ládùn tẹ̀ wájú lápá bí o. Lójú òpó Facebook mo rí Ọládélé Sunday Muyiwa. Wọ́n ní ẹ kú ètò lovely program More Wisdom from Gbarimu Ọlọ́ba. Tí Money láti Yana Fadipe Academy. Suraj Bolaji láti Lodge. Wọ́n ní ẹ kú ètò Good Evening Boss. Rahman. Rahman Areshigun. Areshigun ya ekale ku eto lati ibode. Ene wa la gelo FM 96.7 loju opo Facebook e ja mo kira wa nbe. Don te waju lapa bi e mo gbagbe lati lo mo re ka se si o. *347*1004*2#. *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti tẹ kóòdì *347*1004*2# tó ti yí bìrìbìrì yóò gbé yín pé ẹ fẹ́ ta lórí lágelú. Bẹ́ẹ̀ bá ti mú wàn yóò sọ pé ṣé USSD lẹ fẹ́ lò ní tẹ bá ti mú ẹ fi ayò tẹ fẹ́ ta sí lẹ́yìn tẹ bá ti tẹ kóòdù yìí bóyá mẹ́ta ni bóyá mẹ́fà ni. Ẹ mọ́ gbàgbé pé bẹ́ẹ̀ bá ta mẹ́ta ẹ láǹfààní sí tíkẹ́ẹ̀tì 30. Ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ta mẹ́fà ẹ láǹfààní sí tíkẹ́ẹ̀tì 60 báhùn. *347*1004*2# bẹ́ẹ̀ bá ti dá ẹ yóò kì í káàbọ̀ pé ẹ fẹ́ ta lórí lágelú iye ayò tẹ bá fẹ́ ta ẹ fi bẹ̀ bóyá mẹ́ta ni bóyá mẹ́rin ni bóyá márùn ni bóyá mẹ́fà ni. Bẹ́ẹ̀ bá ti fi bẹ̀ lọ́wọ́ kan tíyun ti wà ńbẹ̀ ẹ tẹ pé kó lọ sọ́wọ́ iwájú sí yóò gbé USSD wa yóò gbé bank transfer wa ẹ̀yin ẹ mú bank transfer yóò ṣe account number kan fún yín orí account number yìí gangan lẹ́ṣe owó tẹ fẹ́ fi tàn sí ẹ mọ̀ pé ẹ ti mú iye ayò tẹ fẹ́ ta ẹ kàn ṣòwò bẹ̀ wọ́n mẹ́sẹ́jì yín náà padà pé ẹ ti ta lọ́wọ́ kan nù ni.

0: Aṣiwaju Ahmad Dauda. Ọ̀rọ̀ kí wa lójú òpó Facebook. Rabalẹ̀ kó gbọ́ mi dáadáa lágbélú lọ wà yìí.
1: Ọlọ́wọ́ dúpẹ́ tó bá rí tàìlì kání o, wọ́n láwọn dúpẹ́ káṣírí àwọn ọmọọṣẹ́.
0: Bí ayé alákadá, bí ayé tó lọ bákan ni. Alákadá ò mọ̀ sáńgbà tí ẹnìkankan ò lé. 09123708675 09123708675 Láti ilẹ̀ òkèrè plus 234-824-9106. Hello. Yes.
2: Mama, kúrò sọ̀wọ́ lórí fóònù. Bẹ́ ẹ rí ìgbé ayé irọ́, ìgbé ayé lásán ni, ìgbé ayé ìdààmú ni. Wọ́n ní kúrò níyì, ẹ̀fẹ̀ ní mú wá.
0: Ẹ jẹ́ bá mi pa rédíò yẹn mà.
2: Fà láàrin ajé ni mú ní pẹ́ kọ̀rọ̀. Béèyàn bá ti nàtàn yóò máa dààmú. Ìdí ń bẹ́ẹ̀ ni pé kéèyàn máa nàtàn. Torí kọ́ ní lọ́gbà wá wà ń.
0: Ẹyọ.
2: Ọjà lè gbọ́dọ̀ rẹ̀.
0: Ìwà jẹ́wọ́ fún.
2: O pé bíi ti bó.
0: Bíi ti bó.
2: Ìdájí ìjọ kan ló bóde sí gíga. Èmọ bẹ́ sọ̀práìsì ẹni. N ò sí ìlú Èbó kankan. Ẹ̀ ń wà bẹ́yẹ rúkà Amẹ́ríkà ni ọmọ pò ń wà. Mo rò pé wọn náà da padà sí mi pé Canada lọ wà ní. Ṣùgbọ́n gbà tó ti wí bẹ́ẹ̀ tó ojú báyìí. Kò sí fọ àjọ wà náà ni.
0: Kò sí fọ.
2: Ó ṣe bílí ara ẹni o.
0: Tọ́.
2: Ojú òní sí ọ o.
0: Àmì o, ẹ ṣeun o. Ẹ ṣeun o, ẹ ṣeun o, ẹ ṣeun o. Rábalẹ̀ kó gbọ́ mi dáadáa. Olúwa tó sì Edward, fílẹ̀.

0: là ń bọ̀.
1: Ètò tí ẹ wájú lápá abẹ́ ẹ mọ́ gbàgbé pé mo sọ fún ilé ẹ̀kan pé ọgbọ́n tó bá ti dọwọ́ aago mọ́kànlá pé mo ní àlejò kan. Orin àlejò mi náà lè ń gbọ́ yìí, eléyìí tí wọ́n pe àkọlé ẹ̀ ní má sọ̀rọ̀ ìtinú don't lose hope láti ọwọ́ Johnson Ọlálékan Tàó. Ìyún ni láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Kí ni nǹkan tó ní fún wa gangan nísàn? Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti rí Johnson Ọlálékan Tàó lórí ètò yìí, wọ́n tún ti ṣe tuntun nù ni, eléyìí tán fẹ́ kí gbogbo wa gbọ́. Ẹ̀ka Alẹ́sà, ó kọ yín orílẹ̀-èdè bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí. Hello?
2: Ẹ̀ka Alẹ́sà. Orúkọ mi ni Johnson Ọlálékan, tí ìnagijẹ́ rẹ̀ ń jẹ́ Tao. Mo ń pè láti orílẹ̀-èdè Amẹ́ríkà nípa orí ọ̀fẹ́ náà.
1: State wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí, sà?
2: New Jersey ni mo wà.
1: New Jersey lẹ ti ń bá wa sọ̀rọ̀, ẹ kú dédé àsìkò yìí.
2: Ẹ ṣeun bọ olóòtú.
1: Yes, sà. Olórin ni yín, producer ni yín, oníjìtá ni yín. Ẹ sì tún níṣẹ́ míì náà tẹ́ ń ṣe. Báwo lẹ ṣe ń ṣe gbogbo ẹ̀ papọ̀ tí kan yìí fi pa kan láà tẹ́ sì tún fi ń produce irú àwọn orin báyìí?
2: Ṣé mọ̀ pé bá wọn ti sọ pé abínibí, wọ́n sọ àwọn bàbá sọ pé ọkọ̀ jẹ́ abínibí. So orin yẹn àti bí kìtà gbogbo tẹ́ dárúkọ ẹ̀ bí ìgbà pé abínibí nínú ẹ̀jẹ̀ ló wà. So àdà ìjẹ́ kíkan náà dín kan lọ́wọ́ iṣẹ́ tá à ń ṣe náà. Àwa ti dé àti bẹ̀rẹ̀ ń gbà mí gbogbo ìgbà tó yẹ ká sùn gbà mí àìsùn. Torí bí àṣà lónìí àwọn àgbà kan wọ́n ní àwọn òsì ló jẹ́ káwọn fún. So gbogbo ìgbà tó yẹ ká sùn gbà mí a máa ronú àti produce láti kọ orin láti compose náà ni. Bàbá wo àwùjọ wa táwọn nǹkan tó ń lọ láwùjọ wa àdàbà wà pé ókè ẹ̀jẹ̀ ká tún gbé lọ báyìí ká tún ṣe báyìí. So nínú gbogbo sacrifice náà láti yọ bí síra wọn náà kíkọ fi para wọn lára.
1: Ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń bèrè báyìí, kí ni mo gbé orin wa fún yín? Ẹlòmíì ò pé bó ń bá dẹ̀ ti ojú ni, ẹlòmíì ò pé bó ń bá lálélá, bó ń bá fínfínfín, ẹlòmíì ní bó ń bá ń fọṣọ lọ, bó ń bá ń rìn lọ, lorin máa ń fẹ́ wá. Kí ni gbé orin wa fẹ́yìn ìgbà wo lorin máa ń wá sọ́dọ̀ tẹ̀yìn? Torí pé ìdí tí mo fi bèrè question yìí ni pé bí n bá gbàgbé ìbẹ̀rẹ̀ ọdún yìí bóyá January kan yẹn ẹ ṣe orin kan eléyìí tẹ pé àkọlé ẹ ní Dingy Me My Mirror, àjọ takọrọsọ báyìí náà lórí ẹ. Má sọ̀rọ̀ tinú tuntun ohun tún leléyìí, àwọn orin yín máa ń jẹ́ orin tó yẹ pé evergreen song ni, orin àti gbàdégbà tó yẹ pé kìí ṣàsìkò kan lẹ́ẹ̀kan gbọ́, orin tẹ́ mọ̀ gbọ́ ní gbogbo ìgbà ni. Kí ni nǹkan tó mọ̀ gbé orin wá fún yín, àti pé kí lẹ̀ ń rò débẹ̀ tẹ fi ń wò pé kẹ́ ẹ máa ṣiṣẹ́ lórí evergreen song?
2: Ẹ ṣe olóòtú. Ṣé rí gbogbo tí ẹ̀dá bá máa ṣe kó fi gbogbo ogun lọ, Ọlọ́run náà ni ó fún ló jẹ́ inspiration gbogbo wa. Pàápàá jùlọ ìmí, ṣé nígbà mi ọ̀pọ̀ ìgbà tí mo máa ń sábà gba ìmí sí orin, òun nígbà tí mo wà ní bàtún tí mo bá ń wẹ̀.
1: Ok, bẹ́ẹ̀ bá ń bomi orí.
2: Bẹ́ẹ̀ ni
1: sá. Tọ́ mi ké.
2: So bẹ́ẹ̀ ni ìgbà mi wà sọ pé ṣe máa ń wẹ̀ bẹ́ẹ̀ tó bá wà bẹ́ẹ̀ máa sáré pe ọmọ mi. Màá ní kó wá bí mi fóònù mi máa fi sílẹ̀. Àwọn ọ̀pọ̀ ọgbà ẹ wà nígbà mí lè pé mo ní máa sùn méjèèjì yẹn ẹ̀bùtọ́ náà fún mi nìyẹn. Ó ń jẹta sin àfún lórí kan ń jẹta lójú oorun níwájú ọlọ́run àti yẹn. Tí bá ti báyìí tí bá ti tètè kọ sílẹ̀ kí tó sùn lọ mi ò ní gbàgbé. Bọ̀ tí ìgbà ti kọ sílẹ̀ ò ti lọ nìyẹn. Àìmọye bẹ́yẹn tó máa ń wá sí pa á lọ tó gbé mi láǹfààní àti tètè kọ sílẹ̀ àbí nígbà mi tó rí yẹn bá ti dùn mí jù. Ṣùgbọ́n máa kọ́ bọ̀ tí máa kọjá ayé ni nígbà orí ọ̀fẹ́ lọ. Tí máa dẹ kọ sílẹ̀. Àwọn ọ̀nà méjì tí mo pé Ọlọ́run fi ń báyìí ni orí ràn mí lọ́wọ́ láti kọ orin sílẹ̀ ni. Dẹ́sẹ̀ mọ ìgbà mí náà àròjulẹ̀ náà nígbà mí náà mo kàn lè jókòó nígbà dá wà ìgbà tó dáa jù tí ẹ máa gba ìmísí orin náà nìyẹn gbà mí. Tẹ bá dá wà fún ara yín kí o sáriwo kí o sí kankan. Bàbá kan orí ilé ìdájọ́ mi ó ṣe ìjáde yìí sí àròjulẹ̀ wà lára ẹ̀ torí mo kàn wò pé gbogbo ilé ayé ti dàrú bí gbogbo nǹkan ṣe ń lọ yìí. Àpọ̀lọpọ̀ ló ti parẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti pokùn so kì í ṣe Nàìjíríà nìkan káàkiri gbogbo àgbáyé nìkan ti dàrú ẹkọ́nọ́mì ayé ti dàrú so ìrìn àjò yẹn ó ti sú everybody. So mo kàn wò pé inú rẹ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run pé Ọlọ́run kí ni a tún lè fún àwọn èèyàn bí ìmísí ẹ̀rẹ́ ṣe wá ni pé àwọn ìkọ̀rọ̀ ìtinú kò sí bó ṣe rí kí ẹ̀mí bá wà ìrètí ń bẹ̀ bí ó ṣe wá ni mo dẹ̀ mú ìjẹ́ àti tákàdá mo dẹ̀ kọ sílẹ̀ nípa ọkọ̀ méjì ọkọ̀ dẹ̀ jọra wọn mo dẹ̀ gbé kí n tó rí ìṣẹ̀ síta ìfihàn ìkọ̀rọ̀ ìyàwó èèyàn pé tó àwọn sọ̀rọ̀ ìtinú ọjọ́ ọ̀la ṣe ń bọ̀ àdàrà.
1: oda eje nbi le re bere yi awon olorin wo ile ile ti bajo sise papo ri to e pe okay ele so pe mo be ni bayi sise mo ba tamodu bayi sise
2: won po go sugbo boya ke gan ba ruka won ti mo kan ti I guess you won't pull Latin, you won't pull Gummy, but the thing you won't pull the pee. The people of your man lose the count, Mutaman lose Canada. So, I like back on what I'm buying. And Mr. Pimbati, I'm both buying a time, and my passing book one of the system. To look, she can ship you buy the BBC, you lost on the BBC, you lost on the most of the pool, you play guitar.
1: And you lose on the
2: Ben, once you call me, you valet to call me, come on, good one. Okay, me, what's your love with that to this? She got a stand in my casino and a BBC. So, but you are there, I do well, but I want you, not to your mother, what's the battle? What's the battle? And tomorrow is a woman, Mokoba, big bag, look, it was a cocoa bar, she didn't buy it, but don't say what is your license? One gave Baba Isaac. Ogami Yinka o ma yefele ibe ni mo se peju
1: oda eyin doctor Yinka yefele eyin won le ti peju dada e lo to bi odun bi melo leyin won
2: give or take ma lo to ato 15 years
1: ato
2: ori ajo bere band ni ni pare olorun to pe ofe lomo wa la won ta jo bere band ato 15 years ato ri me dogun
1: o tumo si pe gugu awon record wo kokan ijo se ni
2: I'm not proud of her last very dope to the betting of Krumbe. I just say, I
1: bear you less. I was, I know I won't record you walk by it. It is so. I was at it is low. I was at your bye bye.
2: Bear it like that alone, but a fellow a minister.
1: Oda, Oda, a jack boring, massoir, it's no, a jatter, so joy.
2: It's your loose.

0: làwọn èèyàn ti lè rí orin yìí.
1: Ó wà káàkiri àwọn ẹ̀rọ tó àgbẹ̀ ní ayélujára. Ó wà káàkiri gbogbo bẹ̀ ní orí Facebook, orí YouTube, orí Odunmark, orí Instagram, gbogbo àwọn ọ̀bẹ̀ TikTok, gbogbo ẹ̀ ló wà.
0: Ó dà àwọn èèyàn yín ilé ìtọ́jú olólùfẹ́ yín tí wọ́n jẹ́ Hausa, ẹ bá ń fìdí Hausa kí wọ́n.
1: So ina ilé ìdánwò ẹ̀wọ̀n náà, the water doko na lahia, ìyàgídá yàrá ya kuma aiki. Alẹ ta sam da se lahia.
0: O yé mi ba, o ti yé mi ba. Inú wa dùn pa pé lálẹ́ ìsorí ètò yìí pé ẹ sì jẹ́ wa ní ihò. Ẹ ní pé orí streaming platform káàkiri làwọn èèyàn ti lè rí gbọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìmọ̀lẹ̀ àtọ̀run lágbára lọ́n ìmọ̀lẹ̀ yóò kù bìrìbìrì ìmọ̀lẹ̀ gbogbo wa tán ẹ̀ṣẹ́ o mo dúpẹ́
0: ẹ̀ṣẹ́ olóòtú
2: wíìtù.

0: ẹ má ṣe sọre tí ń láyé.
1: Ìmọ̀lẹ̀ àdùn.
2: Sọ nǹkan tó bá tó ń la kọjá láyé, má sọ ìrètí tí ń. No matter what you're going through in life, don't give up the hope. Keep on keeping the hope.
3: Bọ́dà Ìmọ̀lẹ̀ ò tán o, sójú ọ̀nà èmi àti yín àní bó ń ṣẹ̀ṣẹ̀ o. Bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, orí ètò yín ètò wa lóyìn ńládùn lórí ìkànnì lágelú 96.7 FM òkè gajù kílẹ̀ ìbàdàn náà la wà tá a ti ń láǹfààní àti gbádùn ara wa bíi kàsí nǹkan.

0912370875 0912370875 Latile Okere plus 2348142499

ṣe tún fáwọn èèyàn lórí ọ̀fẹ́. Wọ́n ta kúṣẹ́kúṣẹ́ sọ́wọ́ iwájú sí *347*1004*2#. Ó yẹ kí n ti yí báyìí ṣùgbọ́n mo rántí pé àwọn èèyàn kan ń pè láìpẹ́ yìí pé àwọn fẹ́ ta àwọn fẹ́ ta àwọn fẹ́ ta. Ìwọ náà sì ṣẹ̀ṣẹ̀ lè mọ́ darapọ̀ mọ́ wa. *347*1004*2#. *347*1004*2# ni kóòdù tẹ́ fi ta. Tàbí kẹ́ ẹ ta lórí ojú òpó wẹ́bsáìtì www.kase.ng.

0: ṣe ẹ gbọ́ yorùbá tẹ́ ẹ bá gbọ́ yorùbá wọn ìbò yàn sí i aṣá ti ṣe yorùbá ò ní parun àwa ń kọ sọwọ́ iwájú ni léléyìí tẹ́ ẹ tún ti mọ̀ ká tún ní ìmọ̀ sí i kò sí láì fi ń bẹ̀ kò sì mú láburú wá ẹlẹ́mẹ́ kú kalẹ̀.
1: àwọn yorùbá máa sọ wípé ìmọ̀ lópin bẹ́ẹ̀ ni wọn parọ́ kò sẹ́ni tó mọ̀ tán láyé lẹ́yìn ọba mi elédùmarè ó nìkan lọ́ba ìmọ̀ alimi ọba àmọ́ ni ẹ kalẹ̀ o ẹ̀yin tí a lábalaṣẹ́ gbòwe iṣẹ́ gbọ́ yorùbá tún ti dé sí kíláàsì wa tá a ti mọ́ ń kọ́ wara wa ní yorùbá nù wò ká tún wá gbẹnu sí i lápá bí àwọn tó fẹ́ gbẹnu sí kàṣí ẹ ti gbẹnu sí ẹ jẹ́ á tún gbẹnu sí yorùbá náà ẹ mọ̀ bọ̀ ẹ jẹ́ á gbẹnu ṣe. ìbéèrè tí mo sì kó wá láṣálẹ̀ yìí àwọn ìbéèrè tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ni tó ń kọ́ni ní ìmọ̀ ṣe mọ̀ pé nínú ìmọ̀ ìmọ̀ tó wà ńbẹ̀ á tún mọ̀ sí lálẹ́ yìí ó yẹ jẹ́ á jọ lọ sínú ìrìn àjò náà ní ilẹ̀ yorùbá ó ní kankan tí a máa ń pè ní àrokò àrokò yẹn a máa ń fi bára wa sọ̀rọ̀ láti ilé sílé láti ìletò sí ìletò abà sí abà lálẹ́ yìí wọ́n á fẹ́ béèrè kankan tí wọ́n bá fi ewé gbégbé àti àwọn olóògbò parokò sí èèyàn ṣe rí pé ẹ̀kọ́ gíga fẹ́ kọ́ lálẹ́ yìí àwọn nǹkan tó ti ń pa tá a ti ń gbàgbé tó ti ń parun ni a sì níjọ́ parun láṣẹ Èdèmàrè tí wọ́n bá fi ewé gbégbé àti àwọn olóògbò parokò sí ènìyàn kí ló túmọ̀ sí ẹ mo fẹ́ ká jọ gbìyànjú ẹ̀ ká jọ sáré fi ràn mọ́ra wa lọ́wọ́ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ sì pè mí sí òun náà lélẹ́yìí 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +234814249106 ẹnìkan ti wà ńbẹ ẹ kalẹ̀ o.
2: mọ̀ kó àtàárọ̀.
1: àtàárọ̀ ni ìyá mi ẹ kalẹ̀ mà. àmì o.
2: tó o tún gbé àrìn jẹ náà báyìí.
1: mo mọ̀ọ́mọ̀ ni mo fẹ́ ká tún kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ ni.
2: a
1: mọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ ni o.
2: bí wọ́n bá fi ewé gbégbé.
1: nyo àti àwọn olóògbò.
2: àwọn olóògbò. wọ́n sọ fún bẹ́ẹ̀ pé kọ́ mọ̀ mẹ́sàn kọ́ mọ̀ sí fún bí wọ́n wà torí pé bí a ní gbégbé ọmọ gbé.
1: ibẹ̀ ní gbé bí a ní kí tẹ̀tẹ̀ mọ́ tẹ̀ ibẹ̀ ní tẹ̀.
2: ibẹ̀ ní tẹ̀ mo gbé ọdẹ rẹ̀.
1: ẹ̀yin kan tún gbé mi dé rẹ̀.
2: mo gbé mi rìn mo gbé
1: ọrùn. ìyá mi ẹ ṣeun gan ni ẹ kú gbìyànjú ẹ já fẹ́ lómi láǹfààní tọ́ bá sọ yí pé wọ́n náà ṣe rí ìdáhùn ìyá yìí wọ́n náà ṣàánú mi lálẹ́ kí mo fi ṣe ọwọ́ báyìí tọ́ bá sọ pé wọ́n fi ewé gbégbé àti awọ olóògbò wọ́n fi parokò kí ni yorùbá ń gbìyànjú àti sọ fún ẹni yẹn 09123708675 ìní ẹ máa pè sí nínú studio. hello.
3: hello.
1: yes sir ẹ kalẹ̀ orúkọ yín. yes sir.
3: yes sir.
1: orúkọ
3: mi ni inú apọ́sù prophet paul adigunjọ ìṣùpàdọ́lá.
1: ẹ káàbọ̀ sá.
3: látàbà ìjà o.
1: ẹ káàbọ̀ sá. yes sir.
3: bó ṣe yé mi sí ni pé irú rébé àtàwọn olóńgbò.
1: ẹ yo.
3: pẹ̀lú igi ni kúkú rẹ̀ fìdí mọ́lé. Ó fi ìjìmọ́lé ẹ̀bẹ̀ owó lè káàkiri dẹ́rọ igi ni kò gbé ìjìmọ́lé.
1: ẹ ṣeun ẹ kú gbìyànjú kò rí bẹ́ẹ̀.
3: ẹ
1: ṣe gan ni ẹ ṣe gan ni inú mi dùn sí pé gbìyànjú ẹ inú mi dùn sí pé gbìyànjú ẹ lára àwọn onígbìyànjú lọmọ tó bá mọ̀wé nínú kíláàsì a máa wà ara àwọn onígbìyànjú ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa pè mí sí ẹjẹ́ ìpínlẹ̀ kan sí 09123708675 ẹ̀kọ́ ni talẹ̀ yìí. hello.
2: orí pọ́jú òpó fúyẹ́.
1: ó fúyẹ́ mo mọ̀ọ́mọ̀ ni ṣẹ́rí ìgbà ní ìbáyà á mọ̀ mú tó bá kí wá.
2: orí gbogbo
1: obì
2: tẹ́ ẹ ti mú omi ọgbọ́n àti mọ̀ ọlọ́run ní jẹ́ ọgbẹ́.
1: àṣẹ o.
2: lágẹ̀ẹ́dù gan wà ní jóná.
1: àṣẹ o.
2: ìwọ gan fúnra ẹ òdèwé gbégbé mọ o. ẹ ń dàwọ ọkọ lágẹ̀ẹ́dù ń
1: fẹ. kò sí wàhálà ẹ mọ bá ń jàbọ.
2: àdúrà rẹ ọgbà.
1: ìyá ẹ fẹ́ cast mi ẹ fẹ́ cast mi lórí afẹ́fẹ́ kò sí wàhálà o.

0: sọkalẹ sayami.
1: Ẹja ńlá ànfàní àti lọ gbara wa ní ìmọ̀ràn.
0: Ó sọkalẹ sọkàn mi.
1: Ọ̀rọ̀ ọmọràn wa fún tòní.
0: Béèyàn
1: bá lọ. Mo ní wí fún ọ pé kò kó ara rẹ̀ ní ìjánu. Wọ́n ní o sinmi wótòwórò kó kó ara rẹ̀ ní ìjánu.

0: ẹlòmí yìí ó yẹ kó ti là kó ti lúnú ayé wọn tó rí ẹjọ burúkú
1: ẹlẹdùnmọ rẹ dákun fi fún mi
0: ní tí ìjẹ ó kò lójú kọ.
1: Ìwọ ọmọ tó fẹ́ kí Sálọ́mà nínú
0: ilé ayé tá a wà yìí sì rèé ilé ayé tó yẹ pé ó kún fún ìrírí àti ọgbọ́n pẹ̀lú òye ni.
1: Tọ́kì jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀ ó gbà.
0: Ọ̀rọ̀ ìgbésí ayé rẹ jẹ́ kó jẹ́ ìwọ àti ìgbésí ayé rẹ àtọ́lọ́run ọba adẹ́dà aṣẹ̀dá rẹ nìkan.
1: Ó gbà.
0: Bí nǹkan tó dáa bá ti ṣẹlẹ̀ sí ọ báyìí ó ti lọ sọ́dọ̀ lágbájá nǹkan báyìí mọ̀ ti ṣẹlẹ̀ sí mi.
1: Fàdúrà fún bọ̀.
0: Ó kú ṣe pé lágbájá tó rèé fọ̀rọ̀ lọ kìí ṣe pé bóyá Noel ò dáa sí ọ rárá o.
1: Bàbá mi mọ̀ fàdúrà fún gbogbo wa fún wa lọ́wọ́ iná.
0: Ṣùgbọ́n tí mo fẹ́ kó o mọ̀ ni wípé etí ọ̀pọ̀lọpọ̀ etí ọmọnìyàn míì etí ọmọnìyàn míì gbọ́ nǹkan rí bó bá fi lè gbọ́ báyìí nǹkan ò ní ṣe é ṣe mọ́ o.
1: Fàdúrà fún gbogbo wa fún wa lọ́pọ̀ ìmọ̀ àtọ́jú.
0: Bẹ́ẹ̀ sì rèé ohun rere eléyìí tó fẹ́ dà tó fẹ́ ṣe nú ayé ṣe tí gbogbo èèyàn ló fẹ́ gbọ́.
1: Ìmọ̀
0: níta ni ìwọ níbi tó o ti fẹ́ soríire rárá o ò ní tí soríire àwọn ò tí soríire nà ẹ gbọ́dọ̀ jọ mọ́ fìdí gbòde ni.
1: Bàbá wa kọ́ mi torí kò mọ̀.
0: Kì í ṣe inú gbogbo èèyàn ni mo dùn sí nǹkan re. Bó o bá ti ń rìn mọ́ kó ara rẹ ní ìjánu.
1: Máàmù kéde, bàbá wa kọ́ mi torí kò mọ̀, ọmọdé ni mo jẹ́.
0: Kì í wá ṣe pé n tó dá eléyìí tó yẹ pé ó fẹ́ ṣẹlẹ̀ sí ẹyẹ wàá ti máa ń rò kiri. Èrè rẹ̀ gangan ni ó jẹ́ kó ròyìn fáwọn èèyàn. Àbó gbọ́n tí mò ń wí.

0: nígbà tó yẹ pọ̀ ìkóra rẹ̀ ní ìjánu.
1: Ọkọ̀ àtòyé.
0: Tó o bá tí ì wí báyìí, ara rẹ̀ ò ní balẹ̀. Màwímàwí ní ṣàwọn wọn lóde òfófó àpọ̀jù ọ̀rọ̀ ní ṣàwọn wọn lóde ìlú Ète.
1: Ìfà ṣe pé.
0: Ẹjọ́ ẹlẹ́jọ́ ní pẹyẹ ìbákà.
1: Kò tí wá lè ti wá. Ló yẹ ká wá máa wí.
0: Bó o ti ń rojú ara rẹ fún èèyàn kẹni tó rò fún náà tún rò fẹ́lòmíì.

Kọnilá Gelu 96.7 FM òkè gajòkè ilé ìbàdàn náà lè ń gbọ́ ilé ìta tí ń jaládùn orin Adéolú Akínsọ̀yà báyìí tó. Orin Adéolú Akínsọ̀yà ò lè fẹ́ ká tẹ̀sí ní ti 0912370675 0912370675 láti ilẹ̀ òkèrè plus 234-8142-4910-06. Ẹjẹ̀ fún yín lélẹ́yìí alápàǹdẹ̀dẹ̀ orin Adéolú Akínsọ̀yà ni àsìkò táwọn orin wọ̀nyí jáde bolẹ̀ wà láwọn àsìkò yìí kí lẹ̀ lè gbàgbé tẹ bá ti ń gbọ́ orin Adéolú Akínsọ̀yà irú jòwúlẹ̀ ẹjọ́ sí ẹlẹ́mẹ̀kọ kalẹ̀.

0: Hello.
1: Yes, sir. O kan bi le tin pe?
2: Alagba dileke lati eledu.
1: E ka bo sori eto sir. Yes, sir. Yes, sir.
2: E je ku aigbagbe.
1: Hmm.
2: Mo le ku aigbagbe.
1: Mo ngba yin, e seun.
2: Be se ku ma gba na lo je ke ran ti gugu awon record lele.
1: Be ni.
2: O Olorun ni palaka yi.
1: Ami.
2: E yin na dagba.
1: Ami.
2: E tin so mo record ti mo ti mo expect ti ga yin ninu orin baba yin.
1: Okay.
2: Ìgídà òdì kejì rẹ́kọ̀dù tẹ́ńpìlì yẹn.
1: Ìgídà.
2: Ẹ̀kọ́ ó ní tí ìṣúrù bá àkáyá owó ní àdìyẹ òlọ́rùn ẹrù lódodo. Ohun tó yẹ ni ló yẹ ni yẹ kí iye tí ọkùnrin kí ló tilẹ̀ kọkùnrin pẹ̀lú yẹrí etí ẹ̀yìn ọ̀lẹ́ ọkùnrin àtàbọ̀ lẹ́ẹ̀kẹ́ kúrọ̀. Ẹ má báyé jẹ́ òwò ẹyé. Ìwà burúkú tẹ́ ń wù yí ò máa dá. Ṣíṣú bá káyà omi tọ́pìyẹ ní ilé tàbí ẹ̀ káàkiri.
1: Ó dà, ẹ ṣeun.
2: Ọlọ́run ṣeun.
1: Yes.

ṣe ń gbádùn ẹ dáadáa àwọn orin lọ́lọ́kan ọjọ́ kan eléyìí tó jẹ́ ti Adéolú Akínsùnyà ẹjẹ́ ń tí fún yín ní tuntun yìí kí n tó fún yín jẹ lápá àbí ìkànnì lágelú òun náà lè ń gbọ́ tá a ti ń tẹ àwọn orin lọ́lọ́kan ọjọ́ kan eléyìí tá a ti ń tẹ sí yín létí fún yín gbádùn yín lórí ètò yín ètò wà lóyìn ládùn.

0: Hello.
1: Yes, sir.
0: Kwantaro.
1: Yes, sir.
0: Èyàn ní bàjẹ́ lorúkọ Jésù.
1: Àmì.
0: Ẹ máa tẹ̀síwájú.
1: Àmì o.
0: Ẹ fún wa ní emọ́ ló kú tó pẹ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Ìyàwó lóyún tọ́hún ná gbọ́kọ. Ṣé ìbádẹ́rẹ́ yẹn iye jẹ́mílá?
1: Bàjẹ́mílá.
0: Iye jẹ́mílá.